0: Jewella Akinwale Awase de. Adedeji Kayide Olamide. La mo ini Olaji. La mo la mo. Ma dupe Kazim ma ti lo mun dupe dupe lowo yin gbo eyin admin pata banuje oni wole teni kokan yin aduro ti yi po to bege lagbara lowo Eledumare gbugbu apata lajo gbe won ayo senu aye gbogbo ma egbe rin ajo eda ipade wa nbo ni kokpe kokpe platform we alone. Gratitude to God Almighty and the elders. We need to appreciate them. Without them, nothing can be done. With their own support and the mercy of Almighty God, this way. Ọpọlọpọ nkan t'Ọlọrun ṣe gan la lanfani ati gbe wa sori awe. Ọpọ mo ti jade o ti ṣe tan ati bo sibi ko ma wa brag. Mo fẹ ko jẹ pe lẹnu onikan ni ka ti ma gbọ pọn. Ile ba mo ọpọlọpọ lo ma nnu pa won raye pe wole won de ni ohun ti won fẹ sọ. E gbọ mi gan te ma dupe lọwọ Eleduwa te ma gbara dale Ọlọrun o ṣe. Eto nwu mi lori ni tawon to sa nbimo to nbimo ayo yi. Odun meta olodun merin. Marun mefa. Meje mejo. Mesan mewa. Ti ni idaduro tabi ti won ri birinle oko. Won laarin odun to lo sasiko yi. Egbo to mo ba Musa laun sa nja malaka kiri. Wa o se o. Lori ti ja ni Fatima. Prime Minister to lagbara. Se o. Rashid Folaran mi. Okay. Eye wa da gure ja lo.
1: Wa kari dagbere.
2: To oniyan se olobe se gbogbo eyin te ba wa fife je ko ibinu. A tún ti wá bá a ṣe wá àti mú lẹ̀ àwọn àgbà ti kó tuntun fún wa bó o ṣe wá mú tó ń lò yẹn bọ́lọ́ ń ṣe ń gbàdúrà rẹ̀ ń bẹ̀ mọ́ gbàgbé o ìdámọ̀ ìwé orí ètò yìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mọ́ mu lọ lé ìjọsìn kankan o nítorí pé ìdámẹ́wàá orí ètò ìrìn àjò ẹ̀dá lónìí èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín Ramses Talogbon ẹ ṣe o tẹ bá wa rìnrìn àjò tọ̀sẹ̀ yìí.
1: Jẹ́ kí àyà yé kí ó mọ̀ pé Tarogbon tí kò gbọ́n rere tá a bá sọ pé àjá mẹ́wàá orí ìrìn àjò àjá yìí.
3: Ó tánú mi.
1: Àfú àwọ̀tá wà ní àrí àtò yìí ni. Àjá mẹ́wàá náà ni.
3: Àjá mẹ́wàá
0: kọ́. Ọ̀yà ilẹ̀ tíṣù.
1: Arúgbó mi kọ yí podè. Èmi náà ni ọmọ yín náà ni. Àjárí kẹrin. Àpàdé mi àti Adi Awai Àjòrò. Kí ọlọ́run ọba kó máa ṣọ́ wa ni. A parí olújọ méjò. Agbára ọ̀rọ̀run ni.
0: Ọjọ́ mélòó?
1: Olújọ méjò. Olújọ méjò ni.
0: Olújọ méjò.
1: Tó
0: ti da.
1: Ti gbà. Pògá ti wà. Kọ́rọ̀ kó ṣọ́yìn o.
0: Àmì o bóbóṣẹ́.
1: Pògá ti wà.
0: Bóbóṣẹ́ ti wà. A padà fi ọ̀rẹ́ ńṣẹ́ sí máa ṣàyè. Ọyà wẹ́rẹ́ dàgbé jẹ́ àlọlé tó kún torí ọ̀nà.
1: Kò ní ègbèrè
4: tó fẹ́ jà. Ọyà. Àìlẹ́yìn kò mọ̀nà rẹ̀ mọ̀. Títí ọjọ́ ìyọ̀tá tún pàlẹ́ ara yìí náà bá wà lánà wọn wá. Mo tá lọ́ọ́ lóko tí mi dúró aṣọ ìlọkọ̀ àwọn mẹ́tọ́ mọ̀sálì mọ́ dání. Mo ní àbùkù nídìí ìhó kó tó lè kàyàn bẹ́ẹ̀ nìyàwó nídìí eyín kó tó lè jẹyàn. Àtẹyìn àtàwọ̀
0: titi ọjọ́ mẹjọ ló pọn náà mo ti jẹ lórúkọ tèmi jẹ ó dìgbà.

0: lọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ẹ sọ wípé olúwa ẹ ṣe o mami ẹ bá ń ka aleluya dádì ẹ ké aleluya ẹ pariwo pé olúwa ẹ ṣe o aláàánú mi olúwa ó ṣe o olùrànlọ́wọ́ mi olúwa ó ṣe o ẹni tó ń pa mí mọ́ àná mi olúwa ẹ ṣe o òní mi olúwa ẹ ṣe o ọ̀la mi olúwa ẹ ṣe o àtìlẹ́yìn mi olúwa ẹ ṣe o ẹ sọ pé mo yàn ọ́ o aláàánú mo yàn ọ́ o olóore. Mo yàn ọ́ o olùrànlọ́wọ́ mo yàn ọ́ o olúwa ó ṣe o bàbá ó ṣe o ọmọ ó ṣe o ẹ̀mẹ́ mímọ́ ó ṣe o Jésù olúwa wa mo gbàdúrà ẹnu ọbẹ̀ wa ò ní kan ẹnu ọbẹ̀ wa ò ní kan gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ yín ẹgbẹ́ ìgòrórò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín Matthew láàárọ̀
1: yìí
0: a mọ̀ kí gbogbo àwọn tá ń bẹ ní ìjẹ̀bú kú oríire ẹ tètè mú gbogbo àwọn ọmọ yín tẹ̀jà pàdé ní ìjẹ̀bú òde ó máa lágbára láàárọ̀ yìí Pastor Matthew gbogbo àwọn ọmọ ńlá máa dá òróró lé lórí kí ọlọ́run kó sàánú wọn kó dẹ̀ bá wa tú wọn sílẹ̀ kí àánú ọlọ́run ààbò rẹ̀ kó wà lórí wọn gbogbo èèyàn nínú ìjẹ̀bú òde ẹ tètè gbéra láàárọ̀ yìí aago méje sí agogo mẹ́wàá bọ̀ ní sí CPTEC ní ìjàre CPTEC ní ìjàre ibẹ̀ la máa wà lágbára ọlọ́run àádẹ́ra àánú gbọ́ mo dẹ̀ gbàdúrà ẹ̀ẹ́dẹ́ rẹ kú ọgbọ́n wà lónìí báyìí bá a ṣe da òróró lé wọn lórí ní challenge ìbádàlá náà bẹ́ẹ̀ náà látún sí tómi fótó tó mú lọ́wọ́ yẹn á da òróró lé lórí kí àwọn ọmọ wa kan yàre ọmọ rí òní dídàkúdà ọ gbogbo ẹyin tọmọ ti wá ń palẹ́kún mọ́mọ́ ní pa ilẹ̀kùn mọ́ láàárọ̀ yìí kẹlẹ́ olúwa ní fún wa Matthew ona ni Revelation 22 verse 13 Revelation 22 verse 13
2: èmi
0: ni Alpha
2: àti
0: Omega
2: ìṣáájú
0: àti ìpilẹ̀sí àti òpin àti bẹ́ẹ̀ kọ́ Matthew ibi tí mo ti yọ kọ́kọ́ ìwàásù mi nìyẹn ìpilẹ̀sẹ̀ àti òpin kí ni mo wá yọ níbẹ̀ ohun tí mo yọ níbẹ̀ o ní wípé ọjọ́ wo ni òpin ẹsẹ̀ tó ń dá yín Matthew gbogbo ohun tó níbẹ̀rẹ̀ ohun ló lópin mo ń bí ọlẹ́ rẹ̀ gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye ìlú ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ ẹ mọyún ní ọ̀gbìn ẹ̀yin tẹ́ ẹ mọ bíbélì jù wá lọ ẹ̀yin tẹ́ ẹ lóye ẹ̀yin tẹ́ ẹ jókòó tẹ́ ẹ ń gbọ́ wá ṣùgbọ́n tí ọlọ́run fún ní ọgbọ́n tó sì fún yín ní ìmọ̀ tó fún yín ní òye ẹ̀yin doctors ẹ̀yin lawyers ẹ̀yin journalists ẹ̀yin wòlí àgbáyé ìbéèrè mi rèé ẹ̀yin ọmọléèwé ẹ̀yin ọ̀dọ́ ìbéèrè ńlá yìí lolúwa ni kí n béèrè lọ́wọ́ rẹ ọjọ́ wo ni òpin ẹ̀ṣẹ̀ tó ń dá yẹn gbogbo ohun tó bá níbẹ̀rẹ̀ ló yẹ kó lọ pé Matthew gbogbo nǹkan pátá tọ́lọ̀ ń dá ló ní ìpìlẹ̀ tó fẹ́ gbọ́ ayé níbẹ̀rẹ̀ Genesis 1 ńlá ti dá ayé ṣùgbọ́n bíbélì sọ pé òpin ayé wa Matthew 24 verse 35 Matthew 24 verse 35 ó sọ wípé òpin ó dé bá ayé ìyẹn ni pé ayé ní ìpìlẹ̀
2: ọ̀run ayé yóò rékọjá
0: ọ̀run àtayé yóò rẹ kọjá lọ. Matthew, ìyẹn ni pé òpin ọdẹ bá yẹ tá a wà nú ẹ̀
1: yìí.
0: Gbogbo ń tọ́ ọkọ, gbogbo ọlẹ́yẹ, gbogbo ẹ̀ pátá, ó ń lòpin ọdẹ bá. Mo gbàdúrà lórúkọ Jésù láyé tó wá yìí. O ò ní rí kú ọmọ rẹ. Ayé ò ní jí ọgbẹ́. Ayé ò ní jí ọmọ rẹ. Ìdààmú ò ní bá ọ. Ìmẹ́nu ọ̀tá kò ní sẹ́ lórí rẹ. Bí mo ṣe ń súre fún ọ yìí, àtọmọdé àtàgbà, ẹ ní rí kú ọmọ. Ẹ sà, ìdánwò ni òpin ẹsẹ̀ tó ń da yẹn. Ṣé wọ́n jó ní sìgá? Àbí ìwọ jẹ́ ọlọ́tí? Àbò jẹ́ alágbèrè? Àbò jẹ́ òpùrọ̀? Àbò jẹ́ olè? Àbò jẹ́ ẹlẹ́tàn? Àbò jẹ́ afi ọ̀rọ̀ bá tènìyàn jẹ́? Àbò jẹ́ onírira? Àbò jẹ́ ọ̀jàlẹ̀? Àbò jẹ́ ẹni tí máa ń ta ẹ̀jẹ̀ sílẹ̀? Gbọ́ làárọ̀ yìí, Olúwa ni kí n bí ọ́, ọjọ́ wo? Déètì wo lọ́ bá nǹkan déètì yẹn sínú òwe kan pé lọ́jọ́ báyìí o ni mo fẹ́ stop ẹsẹ̀ tí mò ń dá yìí ọjọ́ wo ni sọ́ni ni àbí ọ̀la wọ́n fẹ́ mọ̀jọ́ náà Matthew ayé lọ́pin number 2 tọ́bìnrin bá lóyún òpin wàsà Luke chapter 2 verse 6 Luke chapter 2 verse 6
3: ó sì ṣe
0: nígbà tí wọ́n wà níbẹ̀
3: ọjọ́
0: rẹ̀ pé tí yóò bímọ ọjọ́ òpin oyún wà tó ní ó di ọmọ Matthew nǹkan lẹ́ẹ̀kẹta ìjà máa ń dópin.

0: awọ ni ija yo dopin ni arin iwo ati Kristi elekerin 1 Corinthians chapter 6 verse 13 Matthew onje jije opin o di ba
1: onje
0: fun inu
1: inu fun onje
0: opin o de ba gbogbo ati nu o ati onje opin o de ba Matthew oku eru ama Israeli Genesis chapter 15 Olorun so pe won o lo 400 years irewu odun ni ile ajeji loko eru ko si 30 nbe o ani a extend e o to fi pe 30 eniyan lo extend e o to fi le 30 awon ebora Egypt ani a extend e o to fi pe 30 400 years Matthew aje wi pe opin wa fun ogogo mo gbadura loruko Jesu ese owo re yen opin de ba la o Matthew o ma so wi pe ese sile kese o to se kini o ko to fi o sile oh my god orun atusupa o ni opin adehun lari eyan meji opin a ma deba Matthew oro ti mo nso yi opin a ma se kini o opin a ma deba sugbon lojo wo opin o deba ese ti nbe lowo re boda amo olomo olorun pastor amo ni ran si olorun anti amo ni akorin ninu ijo eh gbogbo eyin eyan amo loba amo ni joye amo olori ilu se bi won ni governor se bi won ni president se bi won ni senator gbogbo opo to de mu yi iwo lo go olopa ibere mi re o ojo wo gangan ni ese to nda yi ese to mo to ye pe mi o da nko re o gan mo pe ko dara ijo wo lo pin o de ba ese owo re mami mo fe ko down daddy mo fe ko down ojo wo lo pin o de ba ese ti nbe lowo re ọmọ akọrin kan bẹ sáàkì olùkọ rẹ ó dẹsẹ rẹ ọgá o ó dẹ yín àwọn tó ga jẹ inú òwe luke chapter 19 ó wá pàdé jésù ó wá gorí igi nípa orí jésù ó wá pariwo ó ní ẹjọ sà ó ní gbogbo nǹkan ní mi ó ní mo dá padà
1: fún àwọn
0: ó súré síwájú
1: ó
0: gorí igi o kò lè rí jésù
1: nítorí tí yóò kọjá ní
0: haibẹ
1: nígbà tí jésù sì débẹ
0: ó gbójú sókè
1: ó rí ó sì
0: pé sáàkì
1: yára
0: ó sọkalẹ̀. Ko so kale.
1: Ni
0: ko le sai woni le re loni. O yara.
1: O sokale.
0: O sokale.
1: O si fa yoba.
0: O fa yoba.
1: Nigbati won si ri.
0: Nigbati won ri.
1: Gbogbo won kun wipe.
0: Gbogbo won kun
1: pe. O lo wo lodo okunrin ti
0: selese. O lo wo lodo okunrin ti selese.
1: Sake o si dide.
0: Sake wa gbo pe an po leleshe. O wa dide. O wa wipe.
1: O fi foluwa pe.
0: O fi foluwa pe.
1: Wo.
0: Oluwa. Oluwa.
1: Agbohun ni mi.
0: Loni yi o.
1: Mo fi fun talaka.
0: Mo fo pin si ese ti mo da. Agbohun ni mi. Mo ko fun talaka. Talaka na te tele. Bí a ṣe bẹ̀rẹ̀ sí pín ẹrù sáàkì òní ka bíbélì.
1: Bí mo bá sì fi ẹ̀
0: ṣí tí mo bá sì fi ẹ̀sùn. Ẹnìkan kan pariwo ni pé ó fi ẹ̀sùn ẹ̀tàn gbọ́wọ́ lọ́wọ́ mi sáàkì òní tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fi ẹ̀sùn ẹ̀tàn gba owó lọ́wọ́ rẹ̀
1: máa
0: sàn padà nílọ́pọ̀ mẹ́rin ẹni tó gba 1 million lọ́wọ́ rẹ̀ ó lòun da 4 million padà ka bíbélì síwájú.
1: Jésù wí
0: pé
1: lónìí
0: ni ìtàlá wọlé ìwọ pẹ̀lú
1: Matthew
0: Matthew àṣẹ ọ̀rọ̀ ò lápọ́nlé láìsí Jésù àṣẹ owó òní yìí láìsí Jésù àṣẹ ẹ̀ṣẹ̀ ó máa ń ba ògùn
1: jẹ́
0: bọ̀dá má mi ẹ̀yin mò ń bá wì ọjọ́ wo lẹ fẹ́ fòpin sí ẹ̀ṣẹ̀ ọwọ́ yẹn a rí yín nílé ọkọ.

0: ṣọ́ọ̀bù onírun kòtò onírun ibẹ̀ ló ń kọ́ sí ìgbé onírun ń lòún fowó jẹ ọmọ wa dọjọ́ ọ̀la kí ló máa sọ ìjọ wo ọjà náà ẹran wo lòó tí ì jẹrí kí ló tún wá kiri ìbéèrè mi rèé o ẹran wo lòó tí ì jò irú ijọ́ wo lòó tí ì jò ijọ́ wo lo fẹ́ fòpin sí àwọn nǹkan tó ń ṣe tí ń pa ògo rẹ lára àwọn nǹkan tó ń ṣe tí ń fa ọ sẹ́yìn ọjọ́ wo lo fẹ́ fòpin sí olúwa ló ní bí ọ lẹ́rìn wọ́n ní ijọ́ wo lòpin máa dé ẹ̀gbọ́n tí jóòbù sọ jóòbù náà dẹ́sẹ̀ ni ṣùgbọ́n wà sọ pé job 31 ní verse 1 ó ní mo bá ojú mi dámájẹ mu ó ní mi ní wọ́n yẹn obìnrin
1: èmi ti bá ojú mi dámájẹ
0: mu mo dá ojú mi dámájẹ
1: mu jẹ́mi àṣẹ ìtẹ́júmọ́ ń díẹ́
0: mi ìtẹ́júmọ́ wọn mọ́ matthew tọdún pàpẹ tó ma ti tẹjú mọ ó máa pa ọkàn òun lára ó lòun òwò wọn mọ ẹsà mo gbàdúà lórúkọ jésù ó ní dídàkudà tó o bá ń gbọ́n mi níbikíbi bàbá àdúrà ak 47 prọfẹ kílẹ̀ ọ̀làdìrán olúwàdé olúwàdí ń bí ọ lérè ọjọ́ wo ló fẹ́ fòpin sí ìrìn àjò ẹsẹ̀ tó ń gbé yẹn wọ́n gbàgbé o ayé ò dópin tí sáàkẹ́ ìwò bá yí padà àní rántí rẹ o gbogbo nǹkan ní rẹ àrántí ẹ mọ ṣùgbọ́n ìgbésẹ̀ tó gbé àrántí rẹ ó máa ń lẹ́tọ̀ ó ti lẹ́tọ̀ fún olè orí àgbélébù kó tó yí padà ìbágbájú ayé ṣùgbọ́n ó ti lẹ́tọ̀ má jẹ́ ó lẹ́tọ̀ fún ọ kó tó yí padà torí náà mo bá ń gbọ́ mi ìbéèrè mi ni o níjọ́ wo n ló kú o nínú ẹ̀ṣẹ̀ tó ń da yẹn expiring date mo ti rí amúrọ̀bà tó lòun ọ̀jà lèmi tó kórin sẹ́lẹ̀ tó lè ń ṣiṣẹ́ dáadáa mo ti rí alágbèrè tó lòun ṣàṣẹwó mọ́ tó dẹ̀ dọ́mọ ọlọ́run mo ti rí àwọn olè tí a náà ò ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́dá ọjọ́ wo ni ti ẹ máa expire wọ́n gbàgbé o tó o bá fẹ́ sẹ́lẹ̀ lọ́jọ́ kan ẹ̀sìn ò fi ọ́ lẹ̀ dáfídì ó smart ẹnu obìnrin kò sí tí o lè bá sùn ṣùgbọ́n lọ́jọ́ kan wọ́n gbé obìnrin abisagi síwájú dáfídì matthew o lè fọwọ́ kàn bíbélì sọ pé nǹkan rẹ̀ ti kú lọ́dá gbogbo ti lẹ̀ lára rẹ̀ ara máa tó rọ̀ níjọ́ wo ló filẹ̀ sọ bíbélì wípé matthew ẹlẹ́dà rẹ̀ nígbà ìwé rẹ̀ nígbà tí ọjọ́ ibi kò tí ì dé wọ́n gbàdúrà fún ọ mi ò sọ nítorí owó mi ò sọ nítorí nǹkan ṣùgbọ́n mo sọ káyé rẹ kò lè ní ọ̀run mo gbàdúrà ìjọba ọ̀run ò ní pàdánù rẹ lágbára ọlọ́run mò ń lọ sí jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá tí ì dé tọ̀run rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ní dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde iná jọ́dánì olúwa ní dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkè òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wo ẹnìkan tó o mọ̀ pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lóríri kó ràn lọ sí jerusalemu oore rẹ wà ńbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsànán kán mo róró méjì lọwọ yóò dára fún ọ fóun nọmba yìí ẹ pé tàbí kẹ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ jerusalemu wọn jọ èmi mọ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọwọ o oore rẹ o ṣe bẹẹ jésù olúwa wa fóun nọmba ẹ lo fóun nọmba 08066481455 08066481455 gbogbo ìyẹn já pàdé láàárọ yìí ní ìjàre ní cbtech ní ìjàre ní jẹbú òde èmi fúnra mi máa wà ń bẹ mo fẹ dòróró lé lórí.

bíbi tágbò méjì bá ti ń fi wo olùwo gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rọ́dúráyà ń pè sí ọdẹ gbẹ̀nà ojú ẹ̀. ètò jáwọ́ sí pẹ̀lú adéròǹkè

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdóhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti kàṣẹ́, ọmọ mo ti kàṣẹ́.
1: Folake, this your new office space. Looks really nice, oh. Just take a look at this furniture.
2: Thank you.
1: Anyway, that's not why I came, oh. Your daughter's wedding was fantastic. Eh? Folake, who gave you all this money now? See souvenirs everywhere, courtesy of the bride's mother.
3: My dear, it's not who, oh. It's the AXA Smart Life plan that I took up some years ago, which gave me the benefits of target savings and life insurance in one plan.
4: You too can get started today. Call 0700-AXA-MANSA or visit axamansa.com. Terms and conditions apply.
5: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
8: If happiness gets sound for Naija, na so e go sound.
9: Oya, carry your bride, John.
8: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. E don't tey, we still dey gidigba.
9: You fit kiss your bride now, oh.
8: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.

0: Sade,
1: kí ló dé sí láyé ọ̀yìn dómìṣẹ́ ọkùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò yín dómì mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì dómì. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín dómì tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyáfun yíyáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Wake up.

tomato sachets. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. Ó rẹ̀ dòdò, ó kí, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yọ. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Arena, you not silly me. Hello, la watch, you not silly me.
2: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
2: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport, ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Owó ni Monday fi ń wá bá.
5: Aunty, you dey enjoy o. Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
6: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey comot for house, so.
7: Correct. Jesse fees na the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am, na carry go be that. Jesse fees, coolele mind as you dey hustle dey go. Jesse fees now from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company. They make and market Jesse fees.
8: Ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
9: Ọkọ ìyàwó gbé ìyàwó ẹ mọ́ra.
8: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
9: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
8: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
10: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911 000 0080 to switch to unlimited.
11: Airtel.

0: touchlight the whole 104 matches for this FIFA World Cup 2026 with correct pidgin commentary. All this will happen live for four correct channels for Super Sport on Top Go TV.
1: Hey, this one not be smart, you know. Make I go arrange my own decoder sharp, sharp.
0: Go TV. Love it.
2: I'm in love, oh.
3: I'm in love, oh. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
4: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data loan.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
8: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
9: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.

bẹẹni ojúmọre ojúmọ aláyọ o náà ló mọ yín o má wa náà gẹgẹ lápá ibi tá a wà yìí o ẹ jájọ máa kíra wa torí pé bóúnjẹ bá ti jiná tán kò sí bóò ní jẹ́ tún tọ́ wò kó èèyàn gbẹnu lé ni kí gbogbo rẹ̀ ń kọ́ kó wá dùn pátápátá porongodo a kì í mẹ̀pẹ́ ẹ kú ojúmọ ẹ tún kú ojúmọ ẹ sì kú ojúmọ ọmọ tẹfọ́ tẹ̀dọ̀ ròyìn rèé láti ìkànnì ti ọmọlúàbí ọyá ẹ jẹ́ àpàdé ní àti ayélujára ojú òpó facebook ẹ lọ ṣe àwárí ẹ ní tọ̀nà /fm105.5 ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín o ẹ jẹ́ kí yẹn kí o máa gbéra ni ẹ máa bá wa pín mẹ́wàá mẹ́wàá ẹ nìkọ̀ọ̀kan ni o iṣẹ́ kúnlẹ̀ rẹ gẹ́dẹ́ ẹ rí editor ó tó kóṣẹ́ dé o iṣẹ́ kúnlẹ̀ pọ̀ láàárọ̀ òní àwọn òwe ìròyìn ojoojúmọ́ ilé wa wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ mọ̀ wá bí ẹni tó mowó ni o pé lápá ibi tá a wà yìí ìkànnì ti ọmọlúàbí tọkàntọkàn kò ní àfikún tàbí àyọkúrò kà á gẹ́gẹ́ bí àwọn òwe ìròyìn ojoojúmọ́ ilé wa bí wọ́n ti ṣe àkọsílẹ̀ rẹ̀ ó splash ju a dúpẹ́ lọ́wọ́ elédùà o ẹ jẹ́ kó máa lo bẹ́ẹ̀ nítorí pé bó ṣe ń lọ bẹ́ẹ̀ làwa ń tẹ̀lé tọ́lá ni aládé làjà lórúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ tán sọ tán gbòráyé àpẹẹrẹ eré ọmọlúàbí wan orí yín ó wà ń bẹ̀ ọyẹ jẹ́ gbéra tán nítorí wípé ọwọ́ gbogbo ti wà lórí tábìlì kẹyàmọ òun sọ̀rọ̀ tiẹ̀ ó nídìí ẹ̀ rèé tó fi jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣe àtìlẹ́yìn fáwọn olùdókòwò lẹ́ka ìrìn àjò afẹ́fẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n abala ìkejì ńkọ́ wọn ní ẹ̀dákun torí ọlọ́run ẹ má jẹ́ ká mójú kúrò ńbẹ̀ ẹ má jẹ́ àwòwà akáfọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀hẹ̀ báyìí mú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ààrùn ẹ̀bólà láwùjọ wa nítorí náà nǹkan gbogbo àwọn ìlànà tó yẹ ká rọ̀ mọ́ láti pinwọ́ ìtànkálẹ̀ ààrùn ẹ̀bólà ẹ jẹ́ ká rọ̀ mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà ìjẹ́mbu ọ̀rọ̀ ó tún dé dúró wọn ní ẹgbẹ́ òṣèlú ti apc nípínlẹ̀ èkìtì báyìí gbogbo ẹ̀ ló dúró tápátá porongodo ọkàn wọn ní ìpínlẹ̀ ondo enugu ìpínlẹ̀ rivers ìpínlẹ̀ nasarawa ọjọ́ wo ni wọ́n ṣe àdáyọrí lápọ̀dọ̀ tiwọn ìwé ìròyìn the nation ló jẹ́ ká rí yẹn gbọ́ ṣùgbọ́n ní abala ìkẹta ọ̀rọ̀ tí a bá ní ká tó tọ́ ṣà ọyá ẹ jẹ́ ká gbéra tán o kódiwọ̀ lórí tábìlì àjọ eléyìí tó jẹ́ pé ìdàgbàsókè ìlú òun náà ló jẹ wọ́n lógún púpọ̀ jù wọ́n ní gbé àwọn ìlànà kan jáde ìlànà àfojúsùn ni láti rí dájú pé àjọ ọ̀hún ó ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ti ṣe yẹ ìjẹ́mbu ọ̀rọ̀ òde dúró wọn ní ẹgbẹ́ òṣèlú ti apc lọ́gbọ́n ṣùgbọ́n káre fún ààrẹ bọ́lá ahmed tinubu ti orílẹ̀-èdè nàìjíríà tó ń ti wíkẹ́ wọn ní nítorí wípé ọ̀rọ̀ ọ̀hún ó ṣẹnu re wọ́n kó àwọn ilé àwòṣí fìlà kan wọ́n ní ọkọ̀ jù síbẹ̀ lè tọ́ jẹ́ pé béèyàn bá wò ó yọ́ mọ̀ dámi ẹnu kẹ̀ ń bo lọ̀rọ̀ dé dúró níbo ni ọkọ̀ sí o ẹgbẹ́ òṣèlú ti adc nígbà táwọn sọ̀rọ̀ pé ẹgbẹ́ òṣèlú ti ń léwájú ìjọba nàìjíríà ẹ kásẹ̀ lẹ̀ àti rí yín nítorí náà ẹ rí bá a bá ní ká máa sọ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ètò ìdájọ́ ilẹ̀ yìí ni èyí tó ní í ṣe pẹ̀lú ìfẹsẹ̀rinlẹ̀ ìṣèjọba àwarawa ni ọ́ tẹsẹ̀ bọ̀gò dànù ní àkàtà tiwọn o ṣùgbọ́n bí a bá tún ní ká tún wò ó padà tún kọ́ ọ̀rọ̀ míì tún bọ́ ta wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ilé ẹ̀kọ́ gíga ti yunifásitì ọbáfẹ́mi àwòlọ́wọ́ ìlú ilé-ìfẹ́ o ó gboríwọlé ni o ọlọ́run gbọ́ lágbọ̀n ìdánrawò táwọn náà ti ṣeré bẹ́ẹ̀ wọ́n ní ọṣẹ́ bẹ́ẹ̀ wọ́n gbé gbòòrókè ẹja lọ sọ́dọ̀ hamzat wọ́n ní hamzat náà gboríwọlé ó dìwọ̀ lọ́dọ̀ ọba tìlú èkó ó tẹpẹlẹ má wí ìyanu ẹ̀ pé ẹ wò ó àwọn ìlànà èyí tóun ṣe tán láti sọ ìpínlẹ̀ èkó di ọ̀tun ònàánú bábá lọ ojúwe àkọ́kọ́ ayàbàrá ojúwe kejì ojúwe kẹta ojúwe kẹrin ìwé ìròyìn the nation àgbà wo ló yí kan ń gbẹ bẹ́ẹ̀ ni tọwọ́ ilé agbára mo sì ní pé n tó gbé lọ́wọ́ yẹn ẹ mọ̀ bẹ́ẹ̀ bá ṣe báyìí kọ́ yọrùkú lálaalá ni bẹ́ẹ̀ ni olúwayé ni tí rọra ń jẹ ayé yẹn nẹ́wọ́ sẹ́lẹ́sẹ́ sẹ́lẹ́sẹ́ ni àwọn èèyàn kan bẹ́ẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ kó tírí bẹ́ẹ̀ kó gbogbo olóyìn tẹ́ kówó bẹ́ẹ̀ ẹ ní mọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ ńlẹ̀ owó sì ń bẹ́ẹ̀ ńlẹ̀ ṣìkìṣìkì máàmì owó dé lérè sì tún ń bọ̀ médòmédò ọ̀rọ̀ yanjú ọ̀rọ̀ mọ̀lẹ́bí ni ajé ń gbọ́ ọ̀rọ̀ ẹbí ni ìnáwó ti dé tán àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ afẹ́kọ́ra wa bọ́ta lọ́la lérè sì tún ó sì san owó owó lọ tí ó fi máa gbọ́ bùkátà wa ni o ó dẹ́ jẹ́ ká kọ́dà sípínlẹ̀ ọ̀yọ́ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò abẹ́nú ti ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC
wani ajengba. Edakun o, abajade to edibi abenu. Kilo fa, kilo bade. Wani Olongbo, Adelabu soro laaro yi. Kini sakun, ta won fi wo, nebo wa ni oro deduro. Lapa abeun oda na jagba ijebu ode lo jare tori pe ijebu ode hey won ni awon ti aduro tan tawon na musuro lowo pe edakun o eyokoto yokoto ni kwa jefa tori na ta lefun loko ti o wa ni roko odu ara e ana se tan lati gori apere gege be awuja le ti gbogbo ile ijebu won ni awon marun ti an je omo oba o ko won ti dori tabili gomina pinle ogun o pe ayewo gomina Oya efoju sakun wo e te ba ti bu lo nte hai bayi ka wo kede oko e loku o ka mo pe awon igbesi ati eto gbogbo lati le yan awuja le tuntun o gbina ya lakotunu oda na e je ka wa lo won ni le igbimo ti asofin te ipinle oye wa nbi awon na gbe onte kan bode koda to si di ofin pelu won ni e je mo pe nbi toro de duro bayi o awon oro kan be awon nijo nijo ta je pa won jo herimo e a mo sajoyo ni enu jo won won ni ti gba won yanju pe e wo e ka ro na o tori pe ipo ti eto abo wa nko o nko ni ni ominu anyawu akeredolu oro bota lapa be na ki lo wa kan won to sopo ni ipinle ti imo se fun tedoro yin niyan e ma gbo laaro oni sugboda na won ni awon egbe kan o papapa na ni mu awon atekale ohun o di esun esun na o di wo eyan lori tabile tabili ibo ni o elegbemo te asofin agba orilede nigeria keni gboron ti an ba lo ati ti an ba bo gbogbo e gbogbo e pata te fote doroyin re fote owuro oni sugboda na won ni awon egbe kan ni abota bombo ti an si nsalaye re bi pe edi e re to fi je pe gomina ti ipinle oyo makinde won agbodo wa fe nikan kale pe edakun eni ni ejo to mo ko mo lo dauda lo leyin awon o kini awon idi ti egbe ohun e ti o fagile ti an fala ti an to komo si die ngba ba wa ni gbogboro yin ko agbo yebe se ti gbo yin laaro oni wa ye ja panu se keka lo se ka ikede ati pe oja kan ni omo luabi e kan ni omo luabi splash on la wa yi pe owo yen fun wa ogbo gba ni o

0: matose lo loyo onibode lo laafin esa ko kuku keke keke kuku
1: abina
0: labadi ranse o
1: abi abi suru
0: eh e binu yi eya wa
1: abi ra ta fe roro ra fe ragba fe ragba
0: ebi kolorun ko sanu wa ni
1: ise ta yen fo
0: papa julo nigbati awon eyan ba to lo bi olorun
1: abina
0: ti moto wa gbe mu le mu
1: eh
0: ta kan so pe oya set to me now
1: set to me now yen lo po ju
0: won mo pa won kan tin ko gbogbo nkan le akolu ko gba wa lo re re re e dakun
1: e ma binu
0: e ma binu
1: a bebe ni
0: awon ti won je tola ni alade laja mu ro ko won ti sise agbejoro akose mo se ri
1: mo
0: ti mo bi won se nda bo
1: e ma binu o a bebe ni o
0: so e ya da seria fun awon ko mu okun ti o wa ninu royin yi ka gbe lati bere ki o se pare se kin bere ni abi
1: oya oya bere ba yen
0: lai se ani ani iroyin yi o towo ijoba apapo orilede Nigeria wa o nbi to tin so wi pe bilionu 12 naira lohun ya soto fun owo pajawere eyi ti won fi dola afara igbalode ti won pe ni Eco Bridge ko ma ba subu eni to je minister fun ise ode orilede Nigeria David Umahi lo so be o si yan pe ijoba apapo orilede Nigeria ni lo nkan bi bilionu 12 naira ta mo si 12 billion naira lati tete na lori bi afara lamoga ti gbalode ti o wa nilu Eko ti won pe ni Eco Bridge bi o se ni dawo lojiji David Umahi o tun salaye siwaju wipe o se pataki o je tulasi bi aso obora lasiko oye eyin eyan mi lati tete pese owo na to to lo ko to di pe gere oye adura wa ni pe Olorun oba ko ni je ki afara alamoga tin be leko ko da lule tori biru nkan be ba fi le sele pere o se se ko se akoba ki o si tun se atona ofo emi bákan náà o wa ni àwọn ti fikun lókun pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu torílẹ̀-èdè Nàìjíríà wípé kó tó tó ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí àwọn ní láti gbé ìgbésẹ̀ kánmọ́ kánmọ́ kánmọ́ láti wá owó fún àtúnṣe afárá alámọ̀gá tìlú Èkó ta pè ní Eco Bridge náà nínú ìròyìn kan tó ń gbé jáde lánàá nílùú Àbújá ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ètò ìròyìn ti si minister eni ti won pe ni Francis Nwase o soro yi nigba to hun funra re ti o lo se abewo si ibi ti ipo afara lamoga ti ilu Eko ta wi ohun wa baye o si wa re wi pe ka ma paro ka ma seke o afara lamoga ti ilu Eko ti gbogbo eyan n pe ni Eco Bridge ta wi ohun o ti di egere miti àfi kí Ọlọ́run kó ṣàánú. Mínísítà tún ṣàlàyé wípé iṣẹ́ pàjáwìrì ní pápápá àti èròǹgbà láti tètè ṣe àtúnṣe kó tó di pé yóò bọ̀wọ́ rí iná làwọn ń jù bàlàbàlà lọ́jọ́ tòní.
1: ọ̀dà ajá kẹ̀mí náà gbéra pápápá káàwó wá níbi tí ọ̀rọ̀ ọ̀hún ilé ìtọ́jú dúró. ẹni tó ti lọ dáláre gẹ́gẹ́ bí alága fún àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn mahmood yakubu ọ náà ló gbéra tọyányán ò tó sì wọlé kọlẹ sílùú ti doha ìjẹunbó ọrọ dé dúró wọn ni gẹgẹ bí aṣojú orílẹèdè nàìjíríà sí orílẹèdè qatar lẹyìn tí wọn tẹsíwájú wípé mahmood yakubu ọ náà ló jẹ pé wọn kí káàbọ tí ló ti fọ ní ọfin káàbọ ẹyìn sí orílẹèdè qatar láti rí dájú pé gẹgẹ bí aṣojú eléyìí tó mú yányán fún orílẹèdè nàìjíríà tí ó sì máa rí sí ọrọ tó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ eléyìí tó dán mọ́rán láàrin orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè qatar kódà lásìkò tí wọ́n ń kípọ́ káàbọ̀ ní pápákọ̀ òfurufú ti ahmad lẹ́yìn tẹ̀ tó jẹ́ olùdarí ìlànà ìṣèjọba wọn ní ẹ̀ka tó ń sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè qatar ẹ̀yìn ambassador ibrahim abdullahi fakairo pẹ̀lú àwọn aṣojú mẹ́ta lọ́ọ̀tọ̀ tó ti aṣojú láti àwọn orílẹ̀-èdè tó jẹ́ ti ilẹ̀ áfíríkà ìjẹ́mbù ọ̀rọ̀ dédúró wọ́n ní lára àwọn tó wà níbi ìpàdé ọ̀hún arí ẹni tó ń jẹ́ akọ̀wé àgbà pátápátá akọ̀wé àpapọ̀ náà ẹ̀yàn fún ẹ̀ka tó ní ṣe pẹ̀lú epo rọ̀bí wọn láàrin àwọn orílẹ̀-èdè gbogbo wọ́n ní ọ̀mọ̀wé Phillips Mensabila òun náà wà ń bẹ̀ ààrẹ ẹni tó jẹ́ ààrẹ fún àgbájọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láwọn orílẹ̀-èdè àgbáyé gbogbo ẹ̀ka rẹ̀ ní ilẹ̀ ti Qatar ẹni tó jẹ́ ààrẹ wọn ń bẹ̀ Michael Ihoakuaba wọn ní ọ̀tọ̀ síbẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà náà ni ẹ ṣe bẹ́ẹ̀ tí ẹ wà ń bẹ̀ lára àwọn aṣojú tó jẹ́ aṣojú àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà èyí táwọn náà dúró tán yányán o wọn láàrí ẹnìkan èyí tó ń jẹ́ aṣojú ilẹ̀ ti Guinea kọ̀tọ́ bẹ́ẹ̀ a rí aṣojú ilẹ̀ ti Algeria Burundi Morocco Tanzania Mali Niger Burkina Faso Ghana Senegal Togo Benin àti àárín gbogbo tilẹ̀ ti Áfíríkà ṣùgbọ́n gbà wọ́n parí ọ̀rọ̀ ọ̀hún kọ́ wọ́n ní kódà bó ṣe ń dé pápá báyìí tí a ti kíkà bọ̀ wọ́n gbé òṣùbà káre fún gẹ́gẹ́ bí ẹni tó mú yányán bẹ́ẹ̀ ni tó sì tó gbangba sùn lọ́yẹ́ níbàámu pẹ̀lú ipò eléyìí tí wọ́n fi sí ọ̀hún ìwé ìròyìn daily post ló jẹ́ arígbọ́ ẹ̀yin náà náwó gan kí ẹ kà á sọwọ́ iwájú o.
0: Èmi pápá mo ti wà nínú ìwé ìròyìn daily post fún ti ọjọ́ òní tí í ṣe ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún 2026. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà la gbọ́ pé wọ́n ti gbé ìgbìmọ̀ kíṣọ́yà iléeṣẹ́ ààrẹ presidential task force dìde lórí àtigbógun ti àjàkálẹ̀ àrùn ebola èyí tí ó ń fẹjú kẹ̀kẹ́ tó sì ń ṣe ìkìlọ̀ pé ìjọba ní láti gbé ìgbésẹ̀ kánmọ́nkíá lórí ọ̀rọ̀ yìí. Fẹ́mi Gbàjàbí Àmílà ti ṣe olórí àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Iná la gbọ́ pé ó darí ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ amúṣẹ́yá táwí ọ̀hún èyí tó dá lórí àti má ṣe jẹ́ kí àrùn ebola kó tàn kálẹ̀ ní ọ̀tẹ̀ yìí. Lánàá òde yìí nílùú Àbújá ni wọ́n gbé ìgbìmọ̀ kíṣọ́yà táwí ọ̀hún dìde o pẹ̀lú èròǹgbà láti tètè gbé ìgbésẹ̀ kánmọ́kánmọ́ kí ọjọ́ ó tó lọ kí àrùn ebola èyí tó ràn bí iná pápá táwí ọ̀hún kó má bàa ní àǹfààní láti ṣọṣẹ́ lọ́tẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe wáyé gẹ́lẹ́ ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn ìyẹn lọ́dún 2014. Ohun tí wọ́n tún ṣàlàyé síwájú nípa rẹ̀ iná ni pé àwọn ṣe ìfilọ́lẹ̀ ìmúrasílẹ̀ láti gbógun ti àrùn ebola lórílẹ̀-èdè Nàìjíríà nítorí pé àrùn ebola yìí ó máa ń tètè pani gan ni ńṣe ló sì máa ń ràn káàkiri tilé toko tó bá ti bẹ́ sílẹ̀. Wọ́n nítorí náà ni ìjọba kò gbọdọ̀ káwọ́ gbéra lórí ọ̀rọ̀ yìí láti tètè dẹ́kun àjàkálẹ̀ àrùn ebola tí à ń sọ yìí gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní lóòótọ́ o àwọn ò tí ì rí nǹkan kan gbọ́ wípé bóyá àjàkálẹ̀ àrùn ebola ti ṣẹlẹ̀ níbìkan lápá ibikíbi lórílẹ̀-èdè Nàìjíríà o. Wọ́n ní lóòótọ́ ìròyìn ayọ̀ ni eléyìí jẹ́ ṣùgbọ́n ìfẹ́ èyí tí ọ̀rọ̀ yìí tó ń sú lọ́wọ́lọ́wọ́ náà ni pé kí ti kéré ti kèrè aráàlú lẹ́lẹ́kùn jẹkùn lórílẹ̀-èdè Nàìjíríà ká bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ ká máa múra sílẹ̀ lórí bá a ṣe ní fún àrùn àjàkálẹ̀ ebola láàyè láti máa fọ́n káàkiri bíi iná pápá. Gbàjàbí Àmílà tẹnumọ́ bákan náà wípé ìjọba ti ṣetán láti gbé àwọn ìgbésẹ̀ mánigbàgbé dípò tí ó fi máa retí ìgbà tí àjàkálẹ̀ àrùn ebola yóò fẹ̀jú kẹ̀kẹ́. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní ikọ̀ tó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí ni wọ́n ti yan àwọn aṣojú kọ̀ọ̀kan láti máa lọ káàkiri kí wọ́n lè fimú fínlẹ̀ nípa àjàkálẹ̀ àrùn ebola tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí pàápàá jùlọ láwọn ẹnu bodè orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ṣeé ṣe kí wọ́n ti gborí wọlé àfi kí Ọlọ́run nínú àánú ẹ̀ kó ṣàánú wa. Ní àkótán ó wá túṣu dé ìsàlẹ̀ kòkò wípé bó tilẹ̀ jẹ́ pé àwọn ti gbé ìgbésẹ̀ láti ṣètò ààbò dẹ́kun àjàkálẹ̀ àrùn ebola táwí ọ̀hún wọn ní èyí tó ṣe pàtàkì jùlọ ina ni pe ki awon araalu ti kere ti kire tomode tagba ki won tete ma foju sona to fi je pe ton ba ti kefin iru nkan be won le pariwo sita arun karun olohun ba ko ni je ko wole to wa o
1: ami asedumare ami ami ami eledua o ami o eledua ma je ka rogun ajakale arun lawujo wa Oya e ma lo si atayiru jara ni agbaye ojopo Facebook ni eloro monitor /fm105.5 Ibadan. E like, e love, e share, comment yin, e je ki o se be ko ma gbera tan yanyan ni. Nitori wi pe kanrin apo bayi yeye o na ni ye ni. Be yin ololufe wa teti wa ni atayiru jara pelu wa. E ma ba wa se ni mewa mewa eni kokan. E ma ba wa pin ohun na lo nje be. Ke wa ma fi ara bale fun wa ni awon atejise. Lori awon iroyin gbogbo ile ti akowa sode fun ti owuro oni ke ma fi okan ba wa bo oya je ka agbara tan ka wa lo sodo minister foro ise ode lawujo wa dev omayi nigba ti o fi idunun re han o lohun ti en gbadura ni tohun o pe ko lohun ba jowo jare ti en ba bere bi pe odun wo lo fe eyin o ki are bola amer tinu bo ti orile de nigeria ko kuro ni pe isakoso nile yi o olohun o kede yanya ni pe dakun Eje ko ma lo be eyun di odun egbe wodun eh oji odin meson eyun odun 2031 nigba ti o tesiwaju nu atotunun re oni bi on ba so be e bere pe kini to fa sababi gbolohun e to bode bombo lenu ohun o oni akoko na are bola amer tinubu are o le ni anfani lati se amojuto awon ilana dagba soke e to ti dagbale lawujo wa ni orilede nigeria o O ma ye ni to gbe oro bo de bombo yun ni ojo bo se ta wa nibe lasiko to nse abewo eyan si afaro locate ipinle Eko nbe o te waju na oro re o ni opolopo awon se akanse o na ni lo lowo be opolopo awon se akanse kan ti se be to ti ko ese jare o ni isejoba re bola amer tinubu yo mo te si waju lati ma kogoja awon se akanse gbogbo lati le mu aye pada nla nla ba orilede nigeria e gbo bi an ba bere lowo mi o bi odun wo ni ka re ko lo daula gege bi are le yida emi o salaye fa awon eyan ni pe da kun e je ki are ko ma lo be di odun egbe wo odun oji odin mesan eyan odun 2021 o mai ina lo so be o gbadura pe ko lo nse be fun are bola amer tinubu eyin na na gan iwe royin daily post lo ko Fote aro ni o.
0: Bi eni kan ba gbe iroyin lati nu Daily Post mi na si kate mi jade ninu iwe iroyin The Nation fun ti ojo oni. Eni to je alaga birin titun se aya gomina ipinle Imo arabirin Chioma Usodema o ti fitara han lori bi aisan jejere bo se wa di toro fun kale. To wa n pa awon eyan ni ipakupa kaakiri orilede agbaye oni ta ba ni ka siro re ni eni eji eta yo fe to awon eniyan bi 20 million tun o je awon eyan tun tun ti kofiri aisan jejere lara awon bayi won ti eni pelu bi nkan se nlo yi iwadi ti won se o fidi e mule wi pe opolopo awon eyan ni won tun po si lawon eyan ti won ti fori ko aisan jejere o lododun ati wi pe ta ba tun ni kashiro re daada awon eyan to n lo bi milionu mewa ni won ti jalaisi lasiko ta n so yi eni to je aya gomina ipinle Imo lo kede be wi pe orilede Nigeria O ti ni akosile awon to ni aisan jejere ti won lo bi egberun lona ogofa tamosi 120,000 niye be si ni jejere aisan buruku ni ma pa ni die die ni arabirin Usodima o soro be lana Labuja ni bi ayeye iranti ipade apero ti gbogbo agbaye fi gbogun ti itankale arun jejere kaakiri agbaye ti won si wa nlogun re tantan wi pe jejere cancer ki se aisan kan ti yan kan ma nfoju tirin re won lo lagbara ipakupa ni ma pa yan aya gomina ipinle imo wa tu su oro de sale koko wipe koni si omo Nigeria kan lai nani bikibi to ba ti le wa ton ni fun ni itoju to peye tirun kan be ton ba ti sakiyesi e pe boya iru awon eyan tan so yi boya won lo lowo wipe ijoba se ton lati ma toju won arabirin usodima eni ti aya gomina ipinle Samfara ajia uri adauda lawa asoju fun wa ro awon ijoba wa lele kanka wipe ki won tete mura si ifese mule eto lera doju tofo ton ma npe ni health insurance scheme NHIS lati le ran opolopo awon eyan lowo lati gba ewosan to peye agaga awon ti o niga awon ti o nigo awon ti o lowo lowo lati le setoju ara won ki Olorun ninu anu e ko sanu wa nja ni ma lo si odi keji lohun
1: bi
0: ti Desmond to the G to ti fese wale bi o wara ojo e ka bo sori to e se gan ti e ngbo wa
1: thank you
2: ite meji omi orogbo lemon sugar eduko ati iyo
3: ki lo popo ki lo de ti eju se ku gbogbo ile bayi
2: apopo si mo fi fun eyin mi ni o mo fe dabi e
3: gbagbe apopo yi Epsodent natural charcoal whitening toothpaste tutun ni o lo be ni se ki eyin re fufu lona adaiba pelu ohun ifoyin Epsodent natural charcoal whitening toothpaste tutun ase pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fun eyin re jile Epsodent charcoal eru adaiba eyin fufu dada
4: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
5: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama.
6: Just call what left.
5: Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.
7: Obirin se bebe ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ètò lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbédé o Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó halẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán lápẹtùkú ayọ̀ máa hù orí adẹ́ńkalẹ̀ olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba rasheed adéwọ̀lú ládọjà arusa one àti ẹ̀kẹrin olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba muritala adébáyọ àkàndé mfr olórí olúfunkẹ́ oníkẹ́pọ̀ àkàndé nìyáńkalẹ̀ àwọn ìyálọ́jà babalọ́jà ládélade wọ́n wà níkàlẹ̀ pẹ̀lú wa ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà saminu mìnínní olúfunkẹ́ mákindé láti máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kọ́ fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọbabìnrin bùnmi lábìyí splash fm academy nílé funfun báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn láti máa gbàlejò
8: gbogbo yín là ń pè ó.
9: ẹ kú ilé o ẹbí ń pa kà á sí nǹkan sí mi la.
10: ẹ káàbọ̀ ìyá mi kí lẹ wàá jẹ báyìí o.
9: ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. mo sì fẹ́ ní kíákíá ṣé ẹ lè ṣe é sà.
10: bẹ́ẹ̀ ni ìyá mi golden penny noodles ló lè ṣe.
11: golden penny noodles bí o ṣe fẹ́ ló ṣe rí jẹ̀gbádùn ojúlówó adùn golden penny noodles.
9: o ṣeun ọkọ mi bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí.
10: ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
11: golden penny noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.

0: malaria show. No time to talk. I'm a terms of Jen and Odogu. Only the best.
1: For this Naija, everybody.
2: Bẹ́ẹ̀ ni akínyìn wípé ẹ̀ka àbọ̀ padà sékànnì tí ọmọlúàbí ti fún tẹ̀dọ̀rù yín ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọwọ́ iwájú ẹ̀yìn olólùfẹ́ ti wà ní àtayọ̀rọ̀jára ní àgbáyé agbẹ́ òṣùbà káre fún yín o inú òní sanwó yín láṣẹ lọ́wọ́ elédùà ẹ gbọ́ bẹ́ẹ̀ bọ́ bá mo tí ìtọ́lọ́wọ́rọ́ èmi náà fẹ́ kọ́ máa fi ṣe kí ni máa yáa fi gbé e bẹ́ẹ̀ ni elédùà ọbẹ̀ nìkan nú jẹ́ ẹ ṣe kí ni ẹ mọ́ tẹ sára kinní kan náà làwọn máa ń gbà yẹn yànjú ẹ má fi inú òfìfo máa ṣiṣẹ́ ó léwu ẹ rí pé ẹ jẹun àárọ̀ lásìkò tó tọ́ ẹ jẹun ọ̀sán lásìkò tó tọ́ ẹ jẹsọ ẹ mọmí dáadáa torí pé ìlera tẹ̀rí yẹn òun náà ni ọ̀rọ̀ ọ̀dà abala ìkejì ọ̀rọ̀ ọ̀hún ló gbé wa lọ tààràtàrà o sọ́dọ̀ ẹnìkan tóun jẹ́ alága ẹ̀yàn fún àwọn ìgbìmọ̀ tó ń rí sí ààtò àti àwọn àkọsílẹ̀ ìwé ìròyìn gbogbo láwùjọ wà ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yàn ọ̀gbẹ́ni sam ọ̀mọ́tẹ́yẹ nígbà tí ó tẹ̀wájú ní ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀gbọ́ àtẹ̀yìn adarí ẹ̀sìn o inú ẹ̀sìn ọmọlẹ́yìn kristi ni àti ti ẹ̀sìn islam láwùjọ wà o ẹ gbàgbé ọ̀tẹ̀ ẹ fìyẹn lẹ̀ ẹ gbàgbé yẹn ẹ wá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹ pa kítí mọ́lẹ̀ ohun kan tẹ́ ẹ nílò láti ṣe náà ni pé ẹ rí sí ohun tí à ń pè ní ìṣọ̀kan ní orílẹ̀-èdè nàìjíríà ẹ rí wo òjù mí èmi òjú ọ̀hún ẹ gbàgbé yẹn owó òwò tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní mọ yẹn tẹ́ ẹ ń dán dáńkọ́ dáńkọ́ ẹ gbàgbé yẹn náà ẹ fi ara balẹ̀ ẹ wára yín rí ẹ fira yín ṣọ̀kan o ẹ wá fi ọwọ́ sowọ́pọ̀ láti rí dájú pé ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ó ṣe bẹ́ẹ̀ ó jẹ̀yìn lógún nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpèníjà tó ṣe bẹ́ẹ̀ tó bá ẹ̀ka ètò ààbò ńlẹ̀ yìí ó ní bẹ́ẹ̀ ni bá a bá ti perí ajá a ó perí ìkòkò eléyìí tá a fi yanjú ọbẹ̀ tá a fi perí ẹ̀ tá a fi ṣebẹ̀ ó ní àkọ́kọ́ ná akùdé àti àwọn kùdìẹ̀kudiẹ kan eléyìí tó ń farahàn lẹ́ka ètò ààbò ilẹ̀ nàìjíríà léyìí tó sì jẹ́ wípé ó kọ́ ìjágeere ìlànà ẹ̀sìn ó kọ́ ń papámọ́ra láwùjọ wa o pàtàkì jùlọ tàwọn ọmọlẹ́yìn kristi ó ní bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá ṣera yín lọ́kàn ní òṣìṣú ọwọ́ tẹ́ ẹ wá pàkítí mọ́lẹ̀ tẹ́ ẹ wú ọ̀nà tá a fi mọ̀ tẹ̀síwájú ó ní ẹ̀gbọ́ eléyìí nìkan ṣo lọ́nà àbáyọ láti lè bọ́ kúrò lọ́wọ́ àwọn ìpèníjà tó ń kojú ètò ààbò orílẹ̀-èdè yìí ẹ̀gbọ́
3: ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ kọ́bọ̀ Desmond to the G ẹ̀kú iṣẹ́ takuntakun ní báyìí ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí the coalition for progress CP iná ni ó ti ń fi ìṣiyèméjì rẹ̀ hàn o lórí pé bóyá gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pé bóyá o lè ní ipa tí ó kó lórí ẹni tí ó gba ipò kúrò lọ́wọ́ ẹ̀ nígbà tí àkókò ìṣèjọba tiẹ̀ tí ó bá parí èyí ò ní bá a ṣe ń wọ ọdún 2027 lọ́ọ̀kan àti ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó wáyé lọ́dún 2027 bákan náà tí ó sì wá ń ṣe ìtọ́ka sí àwọn èdè àìyedè ìtúkálọ́tùnlósì tó ní nǹkan ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́jẹgbẹ́ òṣèlú pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn nǹkan míì bákan náà tó ní ń ṣe pẹ̀lú ohun tuntun tuntun tó ń ti agbo òṣèlú jáde ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà ó ní gómìnà Ṣèyí Mákindé ní àwọn tiẹ̀ tó ń tẹ̀lé wọn ní ṣùgbọ́n ibi tí nǹkan dé dúró nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iná ni wọ́n fi ẹsẹ̀ méjèèjì dúró digbí tí kálukú sì ń ṣakitiyan pé kí iyọ̀ kó dun ọbẹ̀ wọn nínú agbo òṣèlú ikọ̀ tá a wòye láti ìpàṣẹ ọ̀nàrẹ́bù Adélaní Fájìmí ṣàlàyé wípé ibi tí ọ̀rọ̀ òṣèlú dé dúró ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìsìn ó jẹ́ nǹkan tó ti já sí ẹlẹ́kàjẹ̀ka ṣáájú kí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 kó tó dé pàápàá jùlọ ìbò gómìnà gan tí à ń sọ̀rọ̀ rẹ̀ nítorí ìdí èyí ó wá ní ó ṣe pàtàkì níbi tá a dé dúró yìí gẹ́gẹ́ bí ṣíṣe àkíyèsí ẹnjiníà Muftau Salawu ọmọ ìlú ògbómọṣẹ́ ajílẹ̀ tí ọmọ afògbójà ẹni tó ṣeéṣe kó jẹ́ igbákejì gómìnà inu eregege te kwa gege lodun 2027 leyin eleyi oni ta ba tun wo egbe oselu Allied People's Movement ta mo si APM a ri wi pe awon kan lorisirisi tun tin sele ninu egbe na te dori ilana ibi ti oselu ohun pin si to si wa je pe eleyi o ti yepere agbara ti seyi Makinde ni gomina ipinle Oyo lati le fowo lale pe lagbaja omo lakasegbe ohun ni yo terigba ipo tin ba kuro nbe oni eleyi soro lati so tori ibi tin kan de duro ni isin kaluku lo fese wale keni kan ma wa fowo soya pe lagbaja ni o di gomina leyin ohun o dabi eni pe ise awon dibo dibo lojo bo ina ni ise yen ki se eni keni lati fowo soya be gege bi alaye ti honorable Fajimi ti o se bakan na oni egbe oselo People's Democratic Party PDP eyi to mo gomina Seyi Makinde wo ori ipo agbara oni o ti di elekajeka to ti pin yele yele nitori na se nkan to wa loju agbo oselo nigbati Seyi Makinde fe di gomina njo ni so tun wa wa nbe nisin nigba to se pe egbe oselo PDP ta n so yi eyi ti awon gba dori alefa o ti pin yele yele agbarijopo awon egbe oselu to pe di coalition for progress won wa se itoka si awon eya to wa labe egbe oselu PDP won ni abala ti wike o wa nibe atawon mi na to si wa je pe a le gbagbe igbakeji gomina nigba kan ri Alhaji Kosim Gbolaromi ati eka ti turaki be na ni gbogbo e wa se pelu bi nkan se wa nlo lagbo oselu nisin sa tun le so pe PDP o tun fa nkan soke pe awon loku ti o di gomina ipinle Oyo o lo ma lagbara die o lakotan nitori ojo ti nlo papapa tola ni o ti mo mi loju teki o wa fotele wi pe o fotele daada wi pe awon ti o je abaya gbagba nu egbe oselu kaluku lo ngbe igbese le ni tere igitere toja afikun to si je pe asiri bu o sese eto na ti won o fi jagun mo lu ni odun 2027 won ti so fun eni kokan nitori na o lodi sofin ki gomina Seyi Makinde ko ma rin kaakiri ko ma fo soya wi pe ohun lo won yen eni tawon ara ilu o dibo yan ninu odun 2027 won ni ko jo rara tori agbo oselu bo se wa ni isin o ti dayato gedegede si bo se wa tele tele nitori na lakotan o wa tun fesun kan wi pe pelu bi awon kan ninu egbe oselu APC awon bi alagba bimbo Adekanbi engineer Muftau Salawu te dori eni ti o fe du ipo igbakeji gomina awon na awon kan wa ninu egbe APM egbe ti kaluku won se o yato sira won eleyi gan o ma je ko soro fun Seyi Makinde gomina wa ni ipinle Oyo lati fowo la le fe nikan pe iwo lokan won ni ko ri be
2: oda ko je bi ti o ti ma roke lori ti fun tedoro yin fun ti owuro ni ago meji gerege gba nko gbe lafika be ni asale oni ni ago meje gerege ari extravaganza pelu olanre waju adewusi opele oro elvant solo ni e gbadun epo ago meje lowuro la ti fun tedoro yin agbo wa asale ojo eko ni ago mewa na le pade tola ni aladelaja lori eto yin to wa isimi alayo nje sisi osan ta pada se ti gbo yin tola ni aladelaja loruko temi yero yin ni awokose re omo tan so tan so tan gbara ye apere ire omo lu abi wan ori yin
3: o wa ni be awa ti wa ninu awe nitori ifilole egbe obirin apede gba itutun ti nbo lona edakun egbe awon obirin wa laruge o inu wa dun si
2: eyin
3: agbagba ti nbe laarin ilu efowo toju won
2: ese gan spider lulu fun yin
3: kini brush ton fi ma ku oji ton ma fi han wa lori social media o ti won si ejo so wa ra oju ti gbale dedede apiroro bi eni o sun omo ti ajana oro Desmond to the gym won ki ona kin to ki ara mi lere situ alagbedede atun ma pade lori awon eto yoku loloko ijo kan ati ejeji ese adupe
2: thank you
3: o dawo
4: alaba ni baba ori lori o ma je aji se bi oyo laari
5: aji se bi oyo laari
6: o so mo jere

0: tomato sachets. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. Ó rẹ̀ dòdò, ó kí, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
1: Wake up.

0: Paracetamol go punch out pain, headache and feverish conditions, kia, and your body go dey kampe to carry go. Rexol Paracetamol, tablet dey for adults, syrup for children, and drop for baby them. Rexol Paracetamol, na daily needs industries dey make am. After 2 days, you know better, go see your doctor.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Brian, drink up your cup of Cowbell Choco and let's go!
5: In a world filled with many ragged robots, it's up to architect Bisola and her assistant Brian to keep the peace and rebuild the city.
6: We'll need the power of numbers to help us measure.
7: And more cups of Cowbell Choco to improve your math-solving skills to help you complete your mission.
4: Let's get up and go!
5: Give your kids Cowbell Chocolate and enrich them with the necessary vitamins they need to get up and go.
8: Wow, Folake, this your new office space. Looks really nice, oh. Just take a look at this furniture.
9: Thank you.
8: Anyway, that's not why I came, oh. Your daughter's wedding
9: was fantastic. Folake,
8: who gave you all this money now? See souvenirs everywhere, courtesy of the bride's mother.
10: My dear, it's not who, oh. It's the AXA Smart Life plan that I took up some years ago, which gave me the benefits of target savings and life insurance in one plan.
11: You too can get started today. Call 0700-AXA-MANSA or visit axamansa.com. Terms and conditions apply.
12: Sade, kilo de silano ni domi shawa kon ritabili re bayi.
13: Mon kwa wako kon indomi mi joni yo. Mon fe je ebun la kon.
12: Ebun la ke, shebe no ni.
13: Be ni yo. Nipa kiko akoko ori shime wa toto. To wa ni nu nailol indomi. Eni ke ni le di elebun la. Mon lole ni yo. Mon fe bere sinima kwa wako indomi se mi no ocho.
14: Lo to ni yo. Ma se je ki polo wo ma indomi momenti yi ko jari lo. Kwa wako ori shime wa jo. Ki o si ni anfa ni la si jan wen bun la yafun yafun. Lo si www.indomi.ng/myindomi moment.
15: Auntie, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
16: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
17: Correct. Jesse fees. Now the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water. Drink am. Now carry go be that. Jesse fees. Coolele mind as you dey hustle dey go. Jesse fees. Now from the house of Jesteed. If body not changa after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they make and market Jesse fees.
18: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
19: O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner to bo ma pa awon kokoro ifojuri to wa nibe.
6: Be ni o, ma gba fa awon kokoro ifojuri da bobo ile igbonse re lojojumo pelu Hypo toilet cleaner.
7: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny soy oil for that wholesome goodness that my family deserves.
2: You too can do the same. With Golden Penny soy oil and vegetable oil refined palm oil in, there's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny oil. Eat well. Live well.
16: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
17: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
16: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
17: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
16: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
1: Ẹ káàbọ̀.
20: bọ̀ padà láti ojú ọjà kan ní Splash 105.5 FM lè fún Balágbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Òun náà lẹ ṣe wá lórí ètò ìjà wọn sí. Ẹ lè wo wá nípa ìbánidọ́rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn. Tẹ́ ẹ bá tẹ̀ síketekete lẹ́ẹ̀mọ wò ó. Ìyẹn bí nǹkan ṣe ń lọ níbi agbára láàárọ̀ ọ̀tún. *347*1004*1#. Okay. Àṣẹ yìí kò tó káàṣẹ láìpẹ́ yìí kò tó nípa kúrò ìyẹn lórí ètò ìjà wọn. Ẹ jẹ́ kí ròyìn eré ìdárayá ó máa tẹ̀síwájú. Lójú òpó kan ìbánidọ́rẹ̀ Facebook /105.5 Ìbàdàn ẹ lè wò wá látàkàtà yẹn náà. Orílẹ̀-èdè Ghana àwọn náà ni wọ́n ti ń fi ẹgbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àkọsílẹ̀ tó léde Nàìjíríà tí wọ́n nílẹ̀ tẹ́lẹ̀ wípé wọ́n jáwé olúborí nínú ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ mẹ́fà ìfigagbága mẹ́fà nínú ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ wọ́n dẹ̀ ti fi ẹgbẹ́ pẹ̀lú àkọsílẹ̀ yìí. Lẹ́yìn ìgbà tí Black Stars orílẹ̀-èdè Ghana tí wọ́n fìyà jẹ Panama pẹ̀lú àmì ayò kan sí òdo. Àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfisùn gbajàgbèjádò àgbáyé àjọ FIFA àwọn náà ti jẹ́ kó di mímọ̀ wípé dídáàbòbò àwọn agbábọ́ọ̀lù àwọn lójú òpó ayélujára ìyẹn social media protective services ó ti wá ìyẹn látọ̀jọ̀ àjọ FIFA tó dẹ̀ jẹ́ wípé àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé bó ń bu ẹnìkan ni bó ẹnìkan lógun bó ń pẹ nìkan lásun bó ń pẹ nìkan léwúrẹ́ àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé lójú òpó ayélujára X ni ti jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn kọ́mẹ̀ntì yẹn pátá làwọn ọmọ fúláàgì ìṣòro àwọn ti láṣẹ láti ṣe bẹ́ẹ̀. Bí 388,000 harmful comments àwọn ọ̀rọ̀ tí ó yẹ kí èèyàn máa fi ìta lójú ìpalẹ̀dára tán fíù pé ó lè máa dánú bí àwọn agbábọ́ọ̀lù àbúrò ṣe àkóbá ìyẹn fún ìròrí wọn mental health gbogbo ẹ̀ pátá òun náà ni wọ́n fúláàgì o lọ́dẹ̀ ní lákòókò yìí kò sáyé ń tó jọ ebu ààrẹ ìbú kínní kan ìyẹn lákòókò yìí. Ẹ̀wẹ̀ FIFA power ranking kìí ṣe world ranking àti nations ranking pé báwọn èèyàn bọ́ ṣe gbópọn sí báwọn agbábọ́ọ̀lù ṣe ta lẹ́nu sí fún ìdíje 2026 world cup yìí wọ́n ti gbé jáde tó dẹ̀ jẹ́ wípé Lionel Messi agbábọ́ọ̀lù Inter Miami ó wà lára àwọn agbábọ́ọ̀lù ilé ìtọ́jú power ranking wọn ó ta lẹ́nu lákòókò. Elijah Just agbábọ́ọ̀lù New Zealand Kylian Mbappe ọmọ orílẹ̀-èdè France ẹ̀yà Shinayari ti Sweden Harry Kane ilẹ̀ Gẹ̀ẹ́sì Ellenborough Haaland ti orílẹ̀-èdè Norway Amad Diallo ti Africa Alexander Isak fún Sweden Vinicius Junior fún Brazil Diaz ilẹ̀ fún orílẹ̀-èdè Colombia. Bẹ́ẹ̀ ni power ranking creativity pàwọn agbọ́wọ̀ àárín tó torí wọn ti ń bá sílẹ̀ pé mímọ̀ pèsè àwọn àǹfààní ó kọ́wọ́ wọn ẹ mọ̀ rí bá ṣe ń fi bọ́ọ̀ dázù bá ṣe ń ṣe bá ṣe sọ̀rọ̀ àwọn di skima láàrin ìgbìmọ̀ pápá ó náà láti Raheem Erazian agbábọ́ọ̀lù Iran Michael Olise ti France Florian Reed orílẹ̀-èdè Germany Lee Kang In ti South Korea Julio Enciso ọmọ Paraguay bákan náà Ryan Gravenberg ọmọ Netherlands Bukayo Saka ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì Amad Diallo tún wà níbẹ̀ ìyẹn fún creativity power ranking bákan náà Brahim Diaz ọmọ Morocco àti Mohamed Salah fáwọn agbọ́wọ́ ẹ̀yìn tọ́ bẹ́ẹ̀ wọ́n ta sọ́tún Dere Komelios Nikola Katic ọmọ Bosnia and Herzegovina bákan náà Tarik Muharremovic Bosnia and Herzegovina Xavier Sloga Austria ni Tyler Adams ọmọ ilẹ̀ America bákan náà Sidney Lopez Cabar ọmọ Cabo Verde Amadedi Bosnia and Herzegovina àti Jesus Gallardo tó fi mọ Willy Semedo ọmọ Cabo Verde àwọn ilé yìí òun náà wọ́n wà ìyẹn ní power ranking àjọ FIFA bẹ́ẹ̀ nínú eré ìdárayá tennis Lorenzo Musetti òun náà ìròyìn ti jẹ́ kó nímọ̀ pé kò ní láǹfààní láti kópa nínú ìdíje Wimbledon ìyẹn ní àkókò yìí Wimbledon ọdún tá a wà ní ìyẹn All England Club grass court fáwọn eré ìdárayá tennis kò ní wípé ó ní ìfarapa ó sì ń rí cover lọ́wọ́ lórí tán rẹ̀ ilé ètò ti ní ìfarapa ó sì rò pé yẹ kó san tó di ìgbà tí ìdíje Wimbledon tí ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò tí ì san pẹ̀lú bí ó ṣe wá ní kópa yìí yóò mọ fún ọmọ ilẹ̀ ta lómi àti obìnrin tí ní láǹfààní láti kópa ìyẹn nínú ìdíje Wimbledon ìyẹn ní apá abẹ ìdíje Wimbledon dẹ̀rẹ̀ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tàwájú 29 òun ló máa bẹ̀rẹ̀ lánàá ní New York olùkọ́ni Mike Brown àtàwọn ọmọ rẹ̀ fún New York ní wọ́n gba New York City kan o nígbà tí wọ́n ṣe NBA parade ẹ̀yẹn trophy parade wọn ti ń ṣe ilẹ̀ Brunton tó gba MVP ní àṣekágbá ó jẹ́ òdì mímọ̀ wípé ẹ wo gbogbo àwọn ẹlẹ́gàn àwọn padà panu wọn mọ́ ẹ̀yìn ọ̀ ọdún mẹ́tàlé ní 53 years. Gbogbo New York City, òun ló dàrú. Kódà Mayor New York, Mayor Zora Mamdani, òun náà ó bọ́ ta o. Ó dẹ̀ jẹ́ wípé àwọn eléré ìdárayá wọn ló fi máa wọn celebrity wọn lọ́lọ́kọ̀ ojú. Spike Lee ni gbogbo wọn pátá. Tiana Taylor, Sandra Bruce, gbogbo wọn pátá ni wọ́n bọ́ ìyẹn sójú. Wọ́n bọ́ sórí títì ìyẹn ní New York láti ṣe trophy parí. Ikọ̀ New York ni tí wọ́n gba NBA. Eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Okay, ẹjẹ́ ń ṣe yí kó tó káàṣẹ̀ láàárọ̀ tòní, ṣùgbọ́n kó tó di pé màá lọ síbi ibẹ̀ yẹn. Àwọn afigagbága ó wáyé láfẹ̀mọ́jú òní nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé tó dẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Canada àti Mexico wọ́n ti wọ round of 32. Ẹ mọ̀ pé nígbà tí wọ́n ti expand the World Cup yìí, kò rẹ̀ kó ṣe pé láti group stage wọ́n lọ round of 16 mọ̀, round of 32 òun náà ni wọ́n máa lọ. Tó dẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè Canada wọ́n fìyà jẹ Qatar láfẹ̀mọ́jú òní mẹ́fà sódò ni wọ́n fa bláláyà yẹn sí ala. Mexico na South Korea àmì ayò kan sódò ni. Orílẹ̀-èdè Switzerland àwọn náà fìyà jẹ Bosnia Herzegovina àmì ayò mẹ́rin sí ẹyọ kan. Káàdì pupa tẹ̀tún wọn ẹnu fìgbàgbọ́gà yẹn, ìyẹn ní àná àwọn fìgbàgbọ́gà yóò sì mọ tẹ̀síwájú lẹ́ni ìyẹn nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé. Ìfìkà gbogbo mọ̀ tẹ̀síwájú lópin ọ̀sẹ̀. Scotland ó kojú Morocco aago 11 ní orílẹ̀-èdè America àti Australia aago 8 lálẹ́ òní. Lọ́la orílẹ̀-èdè Brazil àwọn àti Haiti ní orílẹ̀-èdè Netherlands àti Sweden. Bákan náà orílẹ̀-èdè Turkey àti Paraguay. Bákan náà Germany àti Ivory Coast wọ́n kojú ara wọn, ìyẹn ní ọ̀la òde yìí. Ìdíje Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ní dédé aago mẹ́wàá láàárọ̀ tòní, òun náà ni wọ́n ti mú fixtures, ni wọ́n ti múlẹ̀, ni wọ́n ti jútà o. Ìyẹn fún gbogbo wa kí a mọ ọrùn jẹ àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n kojú ara wọn tó dẹ̀ jẹ́ wípé ọjọ́ 21 oṣù kẹjọ August 21 òun náà ni Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì òun ló máa bẹ̀rẹ̀ ọjọ́ Friday. Òun náà ni ó bọ́ sí Coventry City àti champion of England ìyẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. Àwọn méjèèjì náà ni wọ́n kọ̀kọ́ ṣíde ìfigagbága náà lórúkọ bàbá tọmọ àti ti ẹ̀mí mímọ́. Ẹni tó jẹ 50k wà lójòpó káàṣẹ̀ òun náà ni mò ń pè, ìyẹn ní àárọ̀ tòní. Okay, ṣé o ti lọ ńbẹ̀ yẹn? Ọlọ́run jẹun gbé lásìkò. Bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe mú síta fún wa, ìyẹn àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tán kojú ara wọn ọjọ́ Friday 21 òun náà ni Arsenal kojú Coventry aago 8 alẹ́. Tó bá tọjọ́ Saturday ikọ̀ agbábọ́ọ̀lù Hull City wọ́n kojú Man United. Man U Hull City ní ìfigagbága yín. Everton kojú Crystal Palace. Ipswich Town wọ́n kojú Sunderland. Nottingham Forest wọ́n kojú Leeds United. Brentford àwọn àti Tottenham. Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
20: Ṣe takáṣe ẹ lópin ọ̀sẹ̀ yìí àbí láàárọ̀ yìí? Lọ́sẹ̀ yìí. Odà orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
0: Lukman Alabi láti Ìbàdàn.
20: Odà ẹ ti jẹ 50,000 naira lọ́dọ̀ káàṣẹ̀ láàárọ̀ yìí. Àwọn kọ́sọ́mà kẹ wo pè yín láti bèrè àkáǹdìtì sí Bọ̀dá Lukman. 50k lẹ ti ṣe. Ẹ ṣeun gan ni, kò ní bàjẹ́ ẹ̀yin ti káṣẹ̀ ti yín nìyẹn. Bẹ́ẹ̀ sì rò Brentford ó kojú Tottenham. Brighton ó kojú Aston Villa. Manchester City ó kojú Bournemouth. Liverpool kojú Newcastle. Chelsea àti Fulham ṣàbí àlóso ibi tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìrìjú ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ròyìn ti jẹ́ ojúmọ́ ní àárọ̀ yìí látàná wípé bàbá Lionel Messi ó wà nílé ìwòsàn. Oògùn kan tó fi sunkún lọ́jọ́ tó mi àwọn oníbẹ̀ta nígbà tí wọ́n kojú ikọ̀ ẹgbẹ́ orílẹ̀-èdè Algeria. Ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu, ó fọ̀nà fún yẹn, ó sọ̀bọ̀ kò ní jù báyìí lórí ètò jáwọn sí. Ìyẹn ní àárọ̀ ti tòní títí ọjọ́ ajé Monday táwọn pàdé jáwọn sí parí fún tọ̀sẹ̀ yìí. Bí n bá díje fúyà olùwàṣẹ̀wọ̀n Akin Ali ó wọlé lórí Economic Satellite tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé. Adẹ́rùnkẹ́ Adéṣọlá lorúkọ tèmi lórí Sport. Mo ti ń ga lọ torí mi ò fọ́ ire o.

0: Ma ye lolede wa Nigeria nipinle Oyo ati ni ese kuku ni o ma du gbagba ma ga sori pa ati gbogbo re papa to gazale o ya join together banzo ni paroyin lologojo kan to je tere idaraya a tu lanfani lati ma tusu re desale kuku iyan lawon royin eleyi to takoko takoko ba kan na lawon royin yajo yajo to loyinbo npe ni breaking news mi ba se nbale bayi Ona la ma gba sira wa la iyan losan teni ni o emi ni kankan mo wa nile agbara o Desmond to the G agbawo ti agbado bawo je o gani mi fida wa ti o ma je ke la Fatima gba dada ni bigibi ka kiri agba nlaye tun di omo lawo olotu eto ya le sogozi niyan o Olaliam Zad loruko temi di top striker eleto gallant gan o ma do gbagba kede ma kesi iyen losan teni ewo losan yi oro po ti en ba ni oro po ninu we kobo a si lanfa ni lati touch gbogbo re gbogbo e na la de patapata a mu si yin la a mu le gbogbo n te fe gbo yen oju kan bi na lo wa a si lanfa ni ati gba sira wa la yen losan teni la kokona e ma yi gbe leni passport friday passport e ma pe nbe leni se wa ri esi ti ma yi gbe teni yen special ni teni tori gbe every friday passport owo to gara latu lanfani lati pe iyato to wa nbe nbi to ni yi gbe play 3 ticket get 30 ticket nbe Play 3 tickets, get 30 tickets. Play 3 tickets, get 30 tickets. Tori gbe eye owo to wa nle o tu gara die losan owo to wa nle losan I gara die ntan we yin o gbenu si every friday play 3 tickets, get 30 tickets. But suba code ti o wa nbe code ti lagelu yato si splash o awon kan ti ni lowo won mo mejeji yato si ra won sugba wa fani awon ti won mo mejeji yato si ra won *347 *1004 *1# *347 *1004 *1# *347 *1004 *1# *347 *1004 *1# ungangan ni o gbe wa debe play 3 ticket get 30 ticket ko ni gbadan yi ko to yan tori awon ti o je po die lo san awon eyan ti o gbenu se po die lo san a si ni fe ki akoko yan koko wa npapa mora sugbon ju gbogbo e lo ma relent mo wa ra ro o gbo pe kase o wa nwa ra ro o wa nwoju o nwoke o nwole ma woju ma woke ma wole ma relent mo wa ra ro iwo lokan lo se okan wo na nu o makamaka loye o tojo meta to tin da bi ajo sugbon losan yi o ti set sowo ti e na niye *347 *1004 *2# *347 *1004 *2# *347 *1004 *2# o na ni o gbe ode be bo se je niyan lapa be yen o ya gbagbapa a menu ba won fi gagbaga kan loso yi papa julo ifi gagbaga lagbara to ma waye lasale ola kan yen ni o le de germany ato le de cote d'ivoire germany ivory coast a menu ba bakan na ni role se role ola ni abi ni spain ati saudi se role yi ni irole ola ni yen na o le de spain ati saudi ati awon ifigagbaga kokan na eleto ti waye ta tun menuba ko je bo se lohun o je awon nkan to wa nle losan eniyan o ya pade sugbon gbogbo e na la touch lagbara lowo lo o ya gbagbapa lati be won ti jo di mimo yi pe ase kagba idije federation cup iyan president federation cup to dun yi to ma waye ni ilu asaba ni ojo kokanla nu osu keje yo tun yato si bi ti wa tele o papa sere Stephen Kashi to wa nilu asaba oni ani ifigagbaga iyan ase kagba yo ti lanfani ati waye gege bi iroyin ti wa n to lowo latojo ajo NFL won ni ipinle delta iyen delta state ti won fe gbalejo won jo di mimo wi pe gbogbo nkan otun otun ti o je ki ase kagba atodun yi ko tun lowura ko tun yato si ti tele gbogbo e na la won gbianju lati se o le n to tumo si pe yo tun fi mu yanyan ti o si dun ti gbagbon kan si won ni a ti n gba ase kagba idije federation cup nile yi ele tun ma le igba kan ju orin lo e ma gbagbe wi pe iko ti Ekanemi Warriors lati ilu Maiduguri awon won ma wa ko pelu ti Ikorodu Sire lati ilu Eko bakan na se kagba tawon obirin na ipinle Delta ilu Asabai na ni o ti waye o ka je pe awon o ti ide ase kagba awon sese wo semi final ni won gba semi final won e o se se ko je pe lopin ose won gba semi final won after semi final ase kagba ti won na papa asere yi na ni papa asere ti lu Asaba Stephen Okechukwu Keshi to wa lu Asaba na ni o ti waye ni ojo kokala iyen ninu osu keje o ya lati be yen gbogbo awon fi gagbaga gbogbo awon fi gagbaga ele to ma lanfa ni ati waye iyen leni yi a fese won se to ku ti o waye leni toba di lago mejo lasale 8 p.m. olede America won ma gbalejo olede Australia toba da go mokanla lale yi na ni olede Scotland yo ma wa go pelu olede Morocco toba di ni afẹ moju abi ka ti ogo mo lati oru gejo omo oru la seka beyan ba se loju mama ko ni farare lo o baba da bi ro e bi Wasiu danger omo oru ni aseka bi Wasiu danger yo jayin tan omo oru la aseka ni an lori kiyan naza yen a Wasiu danger won ni ago kan abo loru iko Brazil yo ma seka fu olede Haiti iko Brazil yo ma seka fu olede Haiti lago kan abo loru maju bakan na to ba di lago merin ni afẹ maju Paraguay ohun ati Turkey won ma seka funra won omo oru la aseka oba dabiro ebi Wasiu danger lere bo se je niyan lagba be yan fi gagbaga ti o waye fun ti ojo teni niyan e je won gbe yin debe asole iko olede ti Kevard asole iko ti olede ti Kevard arakunrin ani odun ona ogoji odun yen ta ba nso nipa Fozia Fozia ni a ti ni awon alakoso lolede America ti ni gbogbo ona to ba je ki won se ki won san iya arakunrin yi yo wa wo ifigagbaga won elekeji o ifigagbaga Kevard ta ti eni won ba gba next game yen na okay group ti Spain wa won wa len to tumo si pe in Saudi ati ta lo gba ball njo wo ni yen na okay group yen won sa wa sa Uruguay Uruguay na ma pade ifigagbaga Kevard ati Uruguay won ni iya arakunrin yi o ma wa leti papa lojo yen eni bo la se je ebe la bi ni se ri leyin akitiyan ati gudugudu meje yaya mefa ele ti Fozia to pa lojo ti won koju olede Spain awon iforo wero to waye leyin re nibe lo ti fi anu foro soro o se anu foro soro kini to wi o ni pe bo ni iba se dodo ki iya ohun ko wa si orilede America lati wa wo ifigagbaga ohun tori pe o wa nnu pinu awon sugbon owo loja awon ntan mo lawo eyan ba nwo pe agba bolu to lowo ja ntan mo be gede ri ta ba so nipa Fozia yi o wa lara awon agba bolu to je pe won wa ni oke okun o wa lara awon agba bolu to wa loke okun tori pe ikọ ẹgbẹ agbábọọlù kan ní olede ti Portugal tó wà ní ìpele ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni ti ń gbá bọ́ọ̀lù ta bá ń sọ nípa Chavez Chavez ní olede Portugal wọ́n wà ní ìpele kejì league olede Portugal ibẹ̀ ni Chavez wà ìpele kejì yẹn wọ́n wà ibẹ̀ gángan ni ti ń gbá bọ́ọ̀lù lẹ́yìn tó túmọ̀ sí pé kìí ṣe pé ó ní èso ni ìyà bẹ́yẹn bá fojú inú wò pé ẹni ẹ wà lábala kejì league olede Portugal ní èsẹ ni ìyà ó sì ó se ó ní etí ọmọ wọlé fóònù náà lọ́sọ̀ọ̀sẹ̀ ṣùgbọ́n láti á jẹ́ wípé Yà rẹ fẹ́ la Amẹ́ríkà, ṣé owó tíkẹ́ẹ̀tì wa lẹ̀ rí ni? Àbówó fíṣà ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀. Kí ni tó ṣẹlẹ̀ ní pé orílẹ̀-èdè Cape Verde, Cabo Verde, ó wà lára orílẹ̀-èdè márùn-ún. Tí orílẹ̀-èdè Amẹ́ríkà jẹ́ kó di mímọ̀ wípé ìwọ tó o bá fẹ́ wá, tó o fẹ́ wá sí orílẹ̀-èdè yìí, ọ san fíṣà fi refundable fee kan lẹ̀ tó jówó tó gara. Tó bá jẹ́ pé pounds ló yé ẹ̀yin, 11,000 pounds. Tó bá jẹ́ dọ́là ló yé ẹ̀yin, $15,000 lọ san lẹ̀. Kó tó di pọ́ wọlé sórílẹ̀-èdè Amẹ́ríkà, ṣe wá rówó yìí. Ọgbà tó o bá ti jáde padà, wọ́n da owó rẹ padà fún ọ. Ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀, àwọn nìkan ló yé. Ẹ mọ̀ pé níbi ìbọn bá ti san fíṣà fee, wọ́n lè ní fíṣà fee, wọ́n lè ní $150. Ní fíṣà ó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè tó bá ń lọ sá, wọ́n lè ní $200. Ní fíṣà fee ó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè tó bá ń lọ àti iye tí wọ́n ń gbà fún fíṣà fee wọn. Ṣùgbọ́n ti Cape Verde àti Amẹ́ríkà, Amẹ́ríkà ní pé àwọn orílẹ̀-èdè márùn-ún kan bẹ̀ tí Cape Verde náà wà lára wọn. Báwo bá fẹ́ wọlé sórílẹ̀-èdè Amẹ́ríkà fún tourist visa, ọ san owó kan lẹ̀. Owó yẹn dàbí deposit, ọ gbọ́dọ̀ jẹ́ 11,000 pounds tàbí kọ́ jẹ́ $15,000. Ẹnìkan ní èlò ni $15,000 jẹ́ calculate $1,400 calculate it by 15,000. Calculate it by 15,000 yóò fún ọ ní iye tó jẹ́ ìbí wọ̀ lọ́fẹ́ sọ fẹ́ yá wọn lówó ni calculate. Owó ìní ẹni wọ́n ṣẹ̀kalẹ̀ ṣùgbọ́n agbábọ́ọ̀lù yìí ní ẹyìn agbára àwọn ògbé owó yìí ń tọ́fà nìyẹn tí ò jẹ́ káwọn olè process fíṣà ìyẹn fún ìyá òun lọ́ba tó bú ẹkú. Àṣebíṣeéṣe ìfọ̀rọ̀wérọ̀ tó wá sí lọ́wọ́ go viral làwọn alákòóso pàápàá jùlọ àwọn tó jẹ́ tó wà ní ìjánu wíwọlé jíjáde lórílẹ̀-èdè Amẹ́ríkà bí ẹ ṣe gbégbèsẹ̀ lórí ẹ̀ nìyẹn. Wọ́n kàn sí FIFA Embassy tó wà ní Cabo Verde ìyẹn ní orílẹ̀-èdè Cape Verde pé ókè ṣé ẹ rí gbogbo ohun tó jẹ mọ́ fíṣà fee. Ẹnìkan ti bọ́ calculate ẹ̀ wọ́n ní $28,000,000 kò pọ̀ náà èlò lórí yá wọn ńbẹ̀. Ókè wọ́n ti kàn sí wọn ní orílẹ̀-èdè Cape Verde pé American Embassy ti ń bẹ ń bẹ̀ yìí pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú fíṣà fee ìyá yìí ẹ kọ́kọ́ ìrèsì ẹ̀ náà ẹ ìrèsì ẹ̀ ẹ kọ́kọ́ gbójú bí fíṣà fee. Now ẹ wá make sure pé process fíṣà màmá yìí kọ́ jẹ́ emergency processing ní kẹ́ẹ̀ fún fíṣà ìyá yìí torí pé ọ gbọ́dọ̀ wọlé sí orílẹ̀-èdè America kó tó di ìgbà tí orílẹ̀-èdè ti Cape Verde yóò mọ̀ gbẹ́ ìfigagbága lẹ́ẹ̀kejì ó rẹ̀ pé 2021 kọ́ ni 21 àbí ọjọ́ Sunday ẹ ṣe 21st náà kọ́ yẹn ni ebo ni 19 àbí 21st ọjọ́ Sunday on the 21st ni wọ́n máa kojú orílẹ̀-èdè Uruguay pé kí wọ́n process emergency processing ni kí wọ́n fún fíṣà yìí o emergency processing lẹ́yìn ọ̀sọ́ka kí fíṣà yìí jáde láì bèrè kọ́bọ̀ lọ́wọ́ ìyá yìí bákan náà bí ó ṣe dé orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ fọ̀rọ̀ ọ́lẹ̀ ṣùgbọ́n o fíṣà rẹ̀ gbọ́dọ̀ jáde ó sì gbọ́dọ̀ wà létí pápá nígbà tí ọmọ rẹ̀ bá ń kojú orílẹ̀-èdè Uruguay lọ́jọ́ Sunday ìyẹn Sunday ọ̀tún láyé kò jẹ́ bó ṣe lóun ọjẹ́ bọ́lọ̀ ń ṣe ṣeṣẹ́ rẹ̀ nú o ẹwu ọdún tí wà sí ìdẹ́njà tó ti jẹ́ ọmọ líle ẹwu ọdún tó wá gba orúkọ tó ti wá di èyí tó ti gba yìí káàkiri ayé ẹwu ọdún tó wá gba orúkọ wà sí ìdẹ́njà ẹwu ọdún tó ti ń ṣe pàǹlé bọ̀ bọ́rọ̀ ọlọ́run ṣe rí nìyẹn o ìwọ náà mọ́ sùn máa kún fún àdúà ẹni tí ó sì ọ́ láàánú ó lè jẹ́ pé àdúà rẹ̀ náà ni ó lọ tákán níbi tó wà tẹ́ fi pàdé ara yín bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ẹjẹ́ sáré rojú ọjà ká lọ pa àká dé o ọlọ́run tó ṣe ti wà sí ìdẹ́njà yóò ṣe tìyín náà ọlọ́run tó ṣe ti màmá fòzíà tó yẹ pé yóò wọ Amẹ́ríkà pẹ̀lú rọrùn special treatment náà tún máa fún ìyá yìí o ṣe ti rí nǹkan báyìí special treatment náà tún máa fún ìyá yìí ó mú mi rántí ọdún kan báyìí tí mo ta lé tanà tí mo ta gbogbo nǹkan tí mo ní mọ̀ ń lọ Dubai ọlọ́run tóbi lọ́ba. mo ti de di se ngba na an wa network bi mo sa tale mo ta gbogbo nkan mo si rowo sajo mo si apply fun e ma pe eyin visa dubai ngba na online ni ko si kini kankan mo si apply mo si fun mi visa mo fun mi visa on tan o ku owo ticket ti n vi lo eyin se 2 weeks visa e ma pe tourist visa ngba na lo 2 weeks abi ki won ma fi 15 days o ku ki n rowo ticket lo ohun oba rowo ticket ra ticket ibe ni deadline ti an fi sori visa ibe lo pare si abe ri nkan ba won
1: sugbon gba ti yo di tolorun o se igba ti n pada wa lo si dubai bi mi wa ti n ba lo dubai igba na lohun mo fe lo hustle ni o mo fe lo hustle ni ti de di se ngba yen mo n wa network gbe gboda na bi le yo gbe mi ngo gboko bo mi lo e je n lo in wa lo teko si dubai ti ma wa teko si be in ma se awon se eyin career in ma se ni le wa le mo tori visa 2 weeks ni in ti a lo ju be lo in ma wa bi se visa eyin work permit nbe eyin o ni wa fi bi odun bi marun mefa wa sugbon odo lo ba se nkan gba mi o ma ni pe boya ibi lo se airowo ticket ra flight ticket ngba na order bi igba tolorun o se dada fun mi meanwhile temi omo pe olorun leto mi fun mi bi pe ma lo ibi o fe lo fe re fira re pamo ni nta ya ta la le fun oto ibi o nlo n e sona sugba mi omo n okuku loju nu sugba lo n oji obo si ko to wa di pe apada dedi ise yi mo a dedi ise yi dubai jo ni ti mo wa fe lo n so egbo nira mo wa lo ni rorun wiwole ti mo wa wole si dubai awon nigerian citizens do wa nbe won wa fi ilu ati orin won wa fi pade mi won wa pade mi ni airport won wa gbe mi bi gbate yan wa pade eyan nla kan won wa gbe mi won lo fi mi so hotel mo wa nje mo mu mo nse bo se wu mi dubai to je pe mo fe wole bi eru ti mo fe wole bi eru njo kini ana ti mo tagbata wo pe mo fe lo ti o bo si temi ro po lohun osore fun mi aso ni plan fun mi igba mo wa fe pada wo dubai mo wa wole bi oba mo wole bi oba wa lo bi igba to baba re jaye nigba na lo so bo lohun se ri niyan o bo lohun se ri nu o a dupe fo lohun be ga loro ri o eyin e ja loju oja kade emi si tun tenu mo se olorun to se ti wa si u danger yo se ti yin na e ku kale
2: ṣé òjò ṣe ń tẹ̀síwájú ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbóró kan free dator energy 500 naira péré ni ráti ẹ lónìí free dator energy darí ìṣàkóso rẹ.
3: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
4: Hi, my hair do.
5: Oga landlord, why you dey shake like ceiling fan? Eh?
4: My village people don't come again, no.
5: Ah, this one with your body hot so. You don't do test?
4: Yes, see result, o.
5: Oga landlord, no be your village people, o. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
4: Eh, thank you, Oga Luta. I don't dey can't pay.
6: Luta, brand of Artemeta and Lumifan Train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
7: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
8: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí.
9: àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
10: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
11: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
12: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
13: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
14: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀.
15: Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
16: 0807-112-4000.
17: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: àti lówó lọ́wọ́. Ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n. Ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bòríyá gbà ẹ̀.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport, easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport. Eléyìí tó gbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Lajelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Ó ní Monday mi wá bá.
3: Obìnrin.
4: Béèyàn bá ṣiṣẹ́ tó ṣe rí tó ṣe fihàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe. Irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò ipó èrò ọ̀sà ẹ bá wa ní Jẹ̀bútù retí wa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun. Ògúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí, aago 12 ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kọ̀lú ènìyàn láwùjọ, bàbá lọ́jà, ìyá lọ́jà, àwọn orí adé, àwọn lọ́ba lọ́ba àtàwọn ìjòyè, àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní ṣe pẹ̀lú obìnrin, wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kó pín mìíràn kó lárinrin jù. Flash Academy ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò. À ń retí yín.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì ti splash 105.5 FM tó wà nílé falafẹlẹlẹ nílẹ ìbàdàn tá lọ táwọn táwọn jẹ òpè ní ògbọdọ voice out tó bá gbáyìn sẹ ń darapọ ọmọ wa ẹ léwo wà live and direct níbi kíbi káàkiri àgbà ńlá ayé ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ìkànnì ti splash 105.5 FM lórí tiktok at top striker 100 ọyẹ ẹjẹ àlọ ní ti káàṣì ẹ̀yẹn *347*1004*1 ash ni o. Play 3 tickets, get 30 tickets. Play 3 tickets, get 30 tickets. O ṣì ń lọ lọ́wọ́ báyìí. O ṣì ń lọ lọ́wọ́ báyìí. Play 3 tickets, get 30 tickets. *347*1004*1 ash. Àwọn owó tọ́ gara tọ́ gara. Ó ti wà nílẹ̀ o. Ó yá gbàgbàpá láti bẹ̀. Ikọ̀ Madrid. Ó dàbí ẹni pé Matheus Fernandez láti inú ikọ̀ West Ham gẹ̀gẹ̀. O gẹ̀gẹ̀ ni tágẹ́ẹ̀tì wọn. Ṣùgbọ́n wá ń wo Enzo Fernandez gẹ́gẹ́ bí option. Àwọn wá ń yàwọn èèyàn lẹ́nu pé option bó o. Fernandez gẹ ló ti kọ́ǹfì fẹ́ràn fún ikọ̀ Madrid. Èyí ṣe tó fi wá jẹ́ pé option náà fi sọ pé Matheus Fernandez gẹ́gẹ́ òun ló jẹ́ kókó. O gẹ́gẹ́ ni tágẹ́ẹ̀tì. Ṣùgbọ́n option pé ọkẹ́ àyíbá mọ̀ bá àbá rí Matheus Fernandez gbé. Ṣùgbọ́n dàbí ẹni pé owó tí ikọ̀ Chelsea gbé lé Enzo Fernandez yẹn ló ṣeéṣe kó ṣe àdínà gbòòkú. Torí pé ẹ̀mẹ́gà yìí pé Chelsea ń jẹ́ kó dìímọ̀ pé bẹ́ẹ̀yàn bá mú ìyá ẹ̀ lẹ́yìn bówó ohun ọ̀bá pé £120 million àwọn ò ní yọ̀ǹda rẹ̀. Ó ṣeéṣe kó jẹ́ pé owó yìí òun náà ní ń ba àwọn agbábọ́ọ̀lù lẹ́rù agbábọ́ọ̀lù lẹ́rù pàápàá jùlọ ikọ̀ Real Madrid. Torí bẹ́ẹ̀yàn ọba ara nǹkan náà kìí ṣe pé owó tí Madrid lè náà ni ò sí. Saint-Étienne fẹ́ rà yìí sótóye tí wọ́n ń pè yìí. Àgùdẹ́dẹ́ wòye o ọ̀gbẹ́ni Tìjáni olóko dáná.
1: Àkùdẹ́dẹ́ wòye àtọkùn àkùdẹ́dẹ́ wògbò yín ara lè.
0: Bákan náà ọ̀gbẹ́ni Wàsíù Danger. Ọ̀gbẹ́ni Wàsíù Danger.
2: Orúkọ tèmi ni Abdulwasi Muhammadu Yusuf Akoriri Ọba Akilapa mo kẹ́yìn tí wọ́n káàkiri àgbà láyé pé a kú mura jùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ láṣẹ ló képe ó lè nàjẹ́ lọ́nà ìjọba àjẹ́ ẹ̀sìn kùnà wà nà bá tẹ bẹ́ẹ̀ tẹ pè mí sí atọ́kùn mọ̀ kí pọ̀ kùnà wà nà ṣé kò sì náwó lánàá
1: ìnáwó wo ló yà mí náà
2: ṣé òsì bẹ́ẹ̀ di àbíbù lánàá òsì bẹ́ẹ̀ di àbíbù lánàá òsì bẹ́ẹ̀ di ọ̀gá lánàá àbí méjì kọ́ ló ṣe ó sàmọ̀ pé ìwà lánàá ṣó fi tèmi lẹ̀.
0: No problem.
2: Ó ṣàdéhùn lórí ètò ni pé o ti bá ń fi níbolo bá ń fi sí. Sọ kí gbogbo ayé gbọ́ ni ìwà ni no problem.
0: Ṣé
2: what do you mean by no problem?
0: Farabalẹ̀ má gbọ́ nǹkan má take care personal. Orógbó tá a palẹ̀ ń bẹ ńlẹ̀ fún wọn náà tá a keep tiẹ̀ náà
2: fún. Orógbó ló wá fún bẹ́ẹ̀ di àbíbù.
0: Kó lè gbó ni.
2: Yóò wulẹ̀ gbó. Orógbó kan yóò jò gbó ọlọ́run ni yóò jò gbó.
0: Orógbó báyọ̀ Yorùbá ṣe máa ń fi ṣàṣà àdúrà
2: ni. Forógbó.
1: Obi abikú.
0: Abikú dànù. Abi àrùn. Obi àbàtà náà bẹ́ẹ̀.
2: Má fẹ́ mi lórógbó òun ò forógbó òun ò fobi.
0: Ntọ́ wà lẹ́nu. Ọba ntọ́ wà lẹ́nu. Njẹ́ yẹn bá fi ṣe
2: ìkànnì yẹn bá mi. Yàrá mi
0: ọ̀rọ̀
2: mi kò tó bẹ́ẹ̀ tí máa ń ní ṣe kọndú lórí ìrẹsì ní ògbè wá fèrè
0: ìgbò jẹ́rẹ̀ orógbó wà lẹ̀ nítorí orógbó tọ́jú orógbó sáyẹ̀ orógbó dáàlá
2: o èmi ò ní ọ̀dà ọ̀rọ̀ ń tà ń sọ lọ́wọ́lọ́ à ń sọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀bí ọmọ ń sọ̀rọ̀ orógbó ó sì papọ̀ mọ́ra wọn.
0: Níta àhá nìyẹn Yorùbá ni wọ́n máa fi ń ṣe súnà ọmọ ọwọ́ àánú àwọn nǹkan
2: tí wọ́n fi máa ń ṣe
0: ìkómọ nílẹ̀ Yorùbá obì orógbó oyin ìrèké àádùn bí Yorùbá ṣe lónù.
2: Àtẹ̀jáborí.
0: Bí Yorùbá ṣe lónù. So ẹ má jẹ́ kí gbogbo rẹ̀ ọ́ dàrú.
2: Ó sì gbé òun gò sẹ́gbẹ̀rẹ̀
0: rẹ̀ náà. Ẹ má gbàgbé ìpìlẹ̀ ni ẹ má gbàgbé rẹ̀. Orógbó ń bẹ́ẹ̀ lẹ̀ fún Wàsíù.
2: Èmi ò forógbó lórí ọ̀rọ̀ ọjọ́
0: yìí. Àìnú wá ti ẹ̀dọ̀ lánàá tó wà wọ́n ní tó bá bínú báyìí Wàsíù Danger ó lè ba nǹkan tó dáa jẹ́. Wàhálà. Matheus Fernandez ó ní Madrid ni wọ́n pè ní tágẹ́ẹ̀tì wọn. Ṣùgbọ́n tó wá yàwó yẹn lẹ́nu pé Enzo Fernandez Matheus Fernandez ewo ni ó mú yẹ́yẹ́ jù náà méjèèjì àkọ́kọ́ nù. Meanwhile nínú ìwádìí náà wọ́n gbẹ́bó ó dàbí ẹni pé owó tí Chelsea gbé lé Enzo lé lórí yẹn pé bóyá ń lọ́ fẹ́ máa fa tí Madrid fi ń wò ó pé option wà pé ṣé Matheus Fernandez náà ṣé Enzo bẹ́tà rẹ̀ ni owó tiẹ̀ ò sì tó ti Enzo. Wọ́n á wò pé Enzo yìí e mo pe ati na wo Madrid ko ni soro bo nta vera nto wo ti 10 naira ti e ma pe fu yan ni 40 naira ke se be yan ba lowo lona eyan o gba
2: ah
0: ina pa kilo de ko ye ko ri bayi now sense of what 120 million pounds
2: eh laporo temi o wo te
0: and then ta ba gbohun ati Matheus Fernandes sagbe ara won
2: nkan temi wo ye sin pe se pe ta ba wo Enzo Fernandes gaga fara re be abi 108 ni wara
0: 106
2: ni wara era so ni si jere en se ro pe to ba raja ni 106 to lo n fe ta 120 ke ti koja ala
0: oja yupa
2: oja yupa
0: so ba oye to na ti na le lori
2: so ta ba de wo en ton na fe ta yi ko se pe boya ngba ti won ra o depreciate ni quality ta so pe boya ngba e kuku ti ra o ti de ran ma jogi mo yin lowo
0: ko
2: da mo e wa le ton fe ta ni ye to won so ko so ro nbe en ro pe to n sele laarin ye ni eh pe ti to ba da ba nbe nle ti tan to ba wu yan na ba ton wa yoju a ko bi n to wu yan na le yan para mu so emi ro pe n to wu o se morin o bi o morin o wo attribute lori ibi to wa to fi fe kuro awon ase si ka tin se o se se ko ma bi
0: character
2: o se se ko ma te o morin o lorun pe eh pa santa fi na ya le ni nbe laja na fun ya o
0: to fe da team ro
2: en to fe da team mo ti mo e lori ko to ku oyi
0: so insurance
2: insurance bi to wa dodo to na ko ni wa da dressing room to na ru ise to won ro na si fe gba yi bi gbadan ba nsora lati gba ni pe o le je se kan to kanrin ti o gba kan ina le mo re o fe gba yi o na de be sora ko fi legacy le lile pe to ba ti fe para po nbe ko na ma ran ti e pe ngba to n para gba se yi o ohun se dada emi ro pe se gbogbo wa tan wa gba bolu mo wu yen awon olugo yen to mu ba n ta na n wo won pe okay iru wa bayi ni wo ni lowo oto ni bolu ese pe yan mo bolu gba ayemaye ninu oko yi nisin bi a se so pe ko chelsea se bo se se ila soro Trevor Chalobah lana pelu ba se nse gbo wonder dressing room to ba ti wa lori papa gbogbo emi e ni fi gba bolu
0: o wa dedicated
2: fun chelsea ohun o wa gun kankan pe boya gun eja daru ni abi gun eja o sa se se ti e
0: mo se ko se ba anfani oyo
2: ba anfani fe yo se ri pe anfani pada ton yo fun so ka so pon na ti join awon igun tinu bi ndio ni ni o se se ko na ti ma ba awon kan je ti o ni ma po na ton ba nkan je ma ra awon na lara se mi ro pe nti Enzo Fernandes nse ninu ko Chelsea o sumo ko o se mo re o na ti ma ri abi ko ma gbo ko wa wo pe e ma wile lo be
0: mo lo gan si ba ba gangster
2: eh ma ti Fernandes de upcoming lu un o ti wuye enu oka so ta ba de won okunrin na mo bo gba yi ko tin gba bo fun ni o se daada so bi ko ba se se daada awon to woye si ballu bi en ba danu ko ti o da won mo pe le da so laporo de mi ro pe ibi tan fe lo yen nkan to wo se mo ni o fun rara re ko mi ro pe tan le ni fe ta gba ballu n to le mu re amadin ma so pe fe bid 150 million euro fun Michael Olise mo ro pe ke se ko wo ni o si nle owo nbe nle so tan wa na fe tan na 120 won ton le ra na mo ah to na fe lodun yo fe ra pe Florentino Perez fe ton ko Galactico mejo ni sai
0: en leyin ti an ba mu Enzo le ti an mu Matheus ile ibo leyin o
2: en lo ma soro ballu ese gbigba pe yan mo ballu gba Enzo Fernandes is better
0: okay
2: Matheus Fernandes
1: eh se ri la gboro temi eh ki se pe ko wo ti owo yen ta ba wo iye ti Chelsea fi gbe owo ti owo yen sugbon iye ti Chelsea gbe ngba akoko yen gangan ni owo ti so won o si si won gbe ngba yen
0: Chelsea ule lari mo ngba
1: ni won lari mo ko o mo bo gba o bo ko won ko ye ko won to ba yen
0: nigba
1: yen ta ba so nipa nkan ti mi wo ya gba won lagoso ko Madrid tun fi wo Matheus Fernandes tan se fi gbe loke ti eni pe eh ba se ni Madrid lowo nu won tan le na tan lowo tan le na ina bi yan ba ra player to won na owo ti player yen o mo gba na lara wa owo ti yan ni le yen na ni o
0: salary o so ba se won to
1: so
0: ni salary re na o se garasi
1: nkan temi ro boya pe awon lagoso ko Madrid ti won se nilo lati fi Bruno Fernandes le ni pe Florentino Perez Enzo Florentino Perez si ni lokan lati gbe striker yato si Michael Olise gan pe ni summer ta wa to n ba si le re striker to je striker to je
0: pawo natural striker
1: eh eh so ko gbogbo oro gbo de se lori ti Eli Haaland to ran lo ni secret release clause kan ninu clause ye so gbogbo olukorin to shed ninu ke agbabolu Man City yo se se kawon na si ma wu nkan kan gbo lati igun ti Eli Haaland pe to ba ri bi ti won le ti le san release clause o le ya o
0: bi 60 something kan ni boya 60 something kan lo wa bi
1: bi 1 plus ni
2: o le 100
1: million pounds so
0: to se renew
1: contract to se renew contract
0: bi 65 wa bi nkan lo wa
1: agent ye negotiate release clause yen wa re tori Barcelona lo se abi Madrid lo se pe o yen wa le so awon le ma mura yen le pe lati wa gbe striker ati Michael Olise ati Enzo Fernandez o se se kiki ni yen pada affect awon na lojuwe
0: yen ta ba so
1: ni pa salary ta ba de ni pa style ti oluko ni o se mori o fe to fe play gan in to wa lara midfielder ni pe midfielder to le play long pass to je ki ta won ba jabo gba
0: canter
1: lowo kan ti o omo yen de mo se
0: yen Matheus
1: yen mo se o de tan ba ni ki midfielder ni long pass to je accurate pass ni o ti se long pass lasan o mo gba so ki se pe so no mo se bo bi gba teyan ba ri copy nkan o ni Matheus yen je si Enzo
0: oju keji
1: be ni
0: okay ti o si to ni wa ni won to
1: ti o ni won to yen
0: Enzo o mu mi ranti oro pass to so yen mu mi ranti igba ti agba na ngba bo pass na lo se ti o fi ball le ni ma boyo ranti
1: a to ko fi ya
0: Tiani arrest ye lodun ye pass na lo se lodun ye lo mo ja si pass si o di ni ko ti Liverpool Victor Munoz lati nu ko Osasuna confirm won ti confirm e mo pe mo so lana yi pe Liverpool lawon olejo be ni kankan ro tori eni ko iko ni kasu ti wa nbe tele tele meanwhile o ma ni 40 million euro iyan 34.5 million pounds to je release clause here looto iko ni kasu ti n ba soro sugbon eyin agba ballu e mo gbo wonu ara won na ni kaluku na lo ni kimi jura won lo mo ro pa agba ballu ko fi Liverpool le ma lo e ba ni kasoro to ba je pe Liverpool ni interest tan ni full interest inu e e mo ja gbo si nbe ogana master laarin Liverpool ati ni kasu gbugbu ala mo pe Liverpool is egbe won o ro pe n to so mo yin niyan o bi awon alakoso iko Liverpool se re ba ti an ba soro bayi o ti gba ti Newcastle tele oju ti an le pada awon da ti le won ti wo pe awon kan activate release clause here which is 40 million euro won ti se o adehun ti won fun omo yi adehun odun mefa ni odun 2032 koda o ti se medical lana e ma ni medical bo en to wa la America o wa ninu pagbo je to lede Spain ibe na ni America yen na lo ti se medical o ti se medical lana won ti yanju oro koda o ti towo bo wi adehun odun mefa la dehun eleyi ti o towo bo bayi e bi nkan se ri niyan o iko Liverpool na rere won o tun du lori owo yen o Yann Demade agbabolu lowo egbe fi ko lede ti Cote d'Ivoire yen inu iko RB Leipzig ni ti n gba lede Germany omo odun 19 ni omo yi iko ti Liverpool ti ko 86 million pounds lo fun Leipzig sugbon Leipzig ni iyan to ba n so nipa bi 100 million euro ko yen Leipzig ni iro o be bara omo yi ko less than 120 million euro which is bi 105 million pounds bo se jenu awa o ni era a si le lowo sugbon iye ta taja wa wo fun te lorun o idodo bayi ni daji ara Xabi Alonso won tin wa sole iko ti FC Porto asole iko olede Portugal gangan ni national team goalkeeper number 1 goalkeeper olede Portugal Diogo Costa won tin wo bayi oro tin lo labele to we Xabi Alonso ni asole yi o wa lara nkan ti o wulo fohun baba si wa ro asole won n tó múlé ní sáà tó kọjá ti jẹ́ robert kilo sanchez wọ́n ní kèsè pò náà dá wọ́n ní ṣùgbọ́n gbà tẹ bá expect best from him ìgbà yẹn náà gẹ́gẹ́gẹ́ náà ni ọwà padà jayín tẹ̀ mọ́ ọjọ́ tẹ bá expect best from him ọjọ́ yẹn gẹ́gẹ́ ni ọjà yín tẹ̀ mọ́ wọ́n ní ijọ́ tẹ bá expect pé yóò ṣe dáadáa ìgbà yẹn ni ọwà bọ́ forí ṣe tí ọmọ fọrùn ṣe ni ọmọ fò káàkiri bí ìgbà tó pọ̀ lọ bá ń fò kí wọ́n ní meanwhile ó tún lack confidence somehow wọ́n ló lack confidence somehow eléyìí tó jẹ́ pé inconsistency yìí òun gẹ́gẹ́ ló wà lára àwọn nǹkan tí ẹ rí i pé asọ́lé yìí ó nílò ẹlòmíì to mu yanyan yato senti a jong po a yinye bayi bo ni lue lu mi to mu yanyan Zabi Alonso ti wanja go di ima yipe Diogo Costa asole akoko fun olede ti Portugal to je asole iko ti Porto oni okan mu baba si wa wo asole yi iko ti Porto nja go di ima yipe owo ori omo ni 51 million pounds then this is 60 million euro ibi oro tu wa wa tu rare o iko Paris Saint Germain na wa lori re o Paris Saint Germain na wa lori re baba si won tin be nle bayi baba won tin be nle bayi ori back back ori back back to ibi oro de duro niyan o ibi oro de duro niyan o baba wo oro ti asole iko ti Porto ele ti ko ti Chelsea ele ti won fe gbe ibi oro de duro niyan o oje bo se lo won oje e ja wo ifigagbaga awon ifigagbaga awon ifigagbaga adesi atunloja jalo jalo jasari lo kade ka wa bonu awon ifigagbaga e ku kade
3: iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbòrò kan free data energy 500 naira péré ni láti ẹ lónìí Predator Energy, darí ìṣàkóso rẹ.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.

0: Guy, my head, oh.
1: Oga landlord, why you dey shake like ceiling fan? Eh?
0: My village people don't come again, oh.
1: Ah, this one with your body hot so? You don't do test?
0: Yes, see result, oh.
1: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
0: Hey, thank you, Oga Luta. I don't dey can't pay.
2: Luta, brand of Artemeta and Lumefantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
3: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
4: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
5: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
6: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
5: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànṣe ètò ìwòsàn ìrora ọkàn.
7: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago 4 ìrọ̀lẹ́.
5: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
6: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
5: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
7: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago 4 ìrọ̀lẹ́.
6: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
8: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ẹ mọ́ gbàgbé o. Ayi koto ti kaṣe laipe *347*1004*1#. Ayi yen laipe. Bẹ́ẹ̀ ni ìṣẹ́jú kan, ìfi gbẹ́gbẹ́ga tí mo mọ̀ fẹ́ ká sọ̀rọ̀ rẹ̀ kì í máa sì ni ìfi gbẹ́gbẹ́ga ọ̀la mọ̀ ni. Germany àti Ivory Coast ò ní mo fẹ́ ká sọ nípa rẹ̀ láàrin ìṣẹ́jú mélòó kan. Ṣé Ivory Coast ẹ mọ̀ pé wọ́n pojú everybody jẹ ní ìfigagbẹ́ga wọn àkọ́kọ́?
9: Ecuador.
8: Wọ́n na Ecuador despite the fact pé Ecuador sì ní ránkì ju wọn lọ.
9: Bẹ́ẹ̀ni Andrégué Ecuador sì tó pàdánù ti pẹ́
8: ti pẹ́ ti pẹ́.
9: Bí 19 matches.
8: Now, lẹ́yìn ìgbà tí a ti ṣe yẹn, wọ́n ni wọ́n wà ní best position láti qualify.
9: Bẹ́ẹ̀ni.
8: Pẹ̀lú 3 points ẹni tí kọ́kọ́ nìyẹn. Ṣùgbọ́n ṣé wọ́n lè consolidate ẹ̀ lọ́la kò jó léde Germany?
10: Tába ní ká wo ìfigagbẹ́ga wọn àti Ecuador yẹn, tọ́ba ní God of Soccer. Ó wà lẹ́yìn team, ó wà lẹ́yìn orílẹ̀-èdè Cote d'Ivoire ni. Kì í ṣe pé Ecuador ò tí Ecuador bá di tó bá win game yẹn, kì í ṣe pé kò deserve àti win. Even gan ó ní clear chances ju Cote d'Ivoire lọ. Tá a bá sọ nípa Ecuador. Èmi rò wíyá pé irú yẹn èèyàn ò gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé pé irú yẹn náà lèyìn ò fi na orílẹ̀-èdè Germany. Pápá jùlọ pẹ̀lú figure tí Germany fi na first game yẹn.
8: Gbogbo ìgbà kọ́ ni luck man can't.
10: Pẹ̀lú figure tó orílẹ̀-èdè Germany tó fi na first game yẹn tiẹ̀, ó ti fún ẹni tí ò bá fọ́ fún Germany tẹ́lẹ̀ ìyẹn gangan lásán gan ó mọ já yẹn. Lóòótọ́ orílẹ̀-èdè tó náà kì í ṣe football nation, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó bá lè mi àmì ayò tí ń lọ tó bá yẹn, ó ti gbi ìbẹ̀rù sí anybody lọ́kàn kọ́ bẹ́ẹ̀ bá ṣe ń bẹ̀rù wọn tẹ́lẹ̀ ẹ̀ tún bẹ̀rù wọn ju báyẹn lọ. Kàtẹ́mi ká wò ni pé tábání ká wo àkọọ́lẹ̀ wọn àwọn méjèèjì, ẹ̀kan náà ni wọ́n ti jọ pàdé ní friendly match, omi ayò méjì méjì dẹ̀ ni wọ́n gbá, kì í ṣe pọ́n jọ pàdé ní tournament kan àbí èèyàn kan tẹ́lẹ̀. Orílẹ̀-èdè Germany lèmi rò bóyá pé wọ́n wà ní problem cause pẹ̀lú wọ́n ṣe na goal tó pọ̀ tó yẹn náà, wọn kì í ṣe big test fún wọn, ìyẹn gan le jẹ́ kéèyàn sùn.
8: Pé kéèyàn ti ríra
10: rẹ̀
8: pé àbọ̀n tiẹ̀ ti arrive.
10: So kò tí ì fojú wi náà kankan. Ecuador ti Cote d'Ivoire náà yẹn pẹ̀lú bó ṣe jẹ́ pé Ecuador wọn wà lára àwọn country táwọn èèyàn fojú sí pé tí kinní kan bá máa ṣe yanra kì í ṣe Cote d'Ivoire pẹ̀lú bó ṣe na kó Ecuador yẹn gan. Either ó jẹ́ God of Soccer, either kò jẹ́ God of Soccer, ìyẹn gan lásán gan ó tún máa fún àwọn player yẹn nígboyà sí.
8: Bẹ́ẹ̀ confidence
10: ó bú sí mọ́lé wọn. So orílẹ̀-èdè Germany lè mí rò bóyá pé ó wà nù wàhálà. Tí wọ́n bá lọ ṣàfojúdi ó ṣeéṣe kí irú ìyàlẹ́nu tó yé ó dé bá àwọn èèyàn nípa ti Cote d'Ivoire nígbà náà fi yàjẹ́ Ecuador. Kó tún yà àwọn èèyàn lẹ́nu pé Cote d'Ivoire ẹ̀gẹ́ wọ́n tún fi yàjẹ́ Germany.
8: Àbí kí wọ́n mú dúró bọ̀.
10: Bẹ́ẹ̀ni.
8: Ok.
9: ẹyin mi ro pe ta ba wo dara ri pe ta ba wo Germany lati bi World Cup meji seyin group stage ni won ti n pada le awon no wa ni fe kiro esele ni eleketa lera awon de awon sin lati koko bori pelu ami ayo meji seyo kan o so ko fun ni gboya pe at least bo se ko keta ile oko progress ama awon no se le lowo lowo e mi ro pe Cote d'Ivoire won ni won sinu ila ilu papa tori fi gagbaga ti won to kan against Curaçao ni
8: Curaçao
9: yeah. So ile to tun ma se pe mino to wa no group won na won gbagba kan ngba ti
8: Ivory Coast
9: ngba ti orile de jamni o pade
8: Ecuador
9: to na ma l'ambition ati qualify sa pe nkan ye emi ro pe ta ba nsoran pa Germany emi ta ba won lowo lowo ife gagbaga won ati Curaçao yen lo di mewa lera ti won bori to je pe bi mefa nbe ni won ti mi awon to le meta meta so ile to tun ma se pe ikọ yi lati ma mi awon won se dada
8: won mi awon ga
9: ni tori pe je Curaçao won mi awon dada iyan ikọ Germany ta ba soro eh ile de Cote d'Ivoire a difficult ju ti Ecuador lo eh Germany o kin se ikọ to je pe e kan le so pe e kan kimale eh bi abi boya gbogbo ru ilo ki ti Ecuador niyan so Germany o ri be tori pe en to le mi awon lowo waju Germany won po so Kayavat ni o
8: Lorenzo kini kareti
9: lapodo temi mi ro pe orilede Germany yo yanyo lale so o le difficult tori pe lale ola temi ro pe tori Germany fun awon ti mo pe ifi gagbaga ina lo le mo won lo le fun stability pe lati se pa akoko tori pe ti ko ba kanrin awon na to ma nle ipa akoko
8: se koko komare ipo senu
9: enu wala ni round of 32 si lelege to se round of 16
8: Ben,
9: so, I'm not saying that round of 32. You got a big battle at Jam Group Stage. Ni. So, Koyato, see, Blue Stage, nothing Jatele. So, I want Kylie Merrick, we call Jan Massa to Papa Julo, a call Jan and New Lucone, Tom Moyan, be a call Cote d'Ivoire.
8: Let the Kukuru.
9: Lapota to me, Mary Down the Pay, only difficult in 1 year.
8: One man,
9: Soragan, Tigo Batte, why?
8: Yo
9: jasi lulu
8: o ma koko ni
9: na o ton le to bi meta tan ma score
8: ojo ti lo tori awon ta fe fun ni owo eh ju gbogbo e lo oro ken je yo lori ero ayelujara lori oro Cristiano Ronaldo Portugal Lionel Messi Argentina awon eyan so nkan kan nipa pe e se ti won bowo fun Messi lori Argentina ti won bowo fun Ronaldo ni Portugal ke soro ini sugbon a so ke soro ini lo to sugbon a so e fokan bale a so ngba ti toro ba kan toro ba ti kan a pada so na ni

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léralera lónìí back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfàá. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀lẹ̀ nǹkan ẹ̀. Káàṣì ẹ̀ ẹlẹ́rìíjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM *347*1004#. Lórí Lágélú FM *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀.
1: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: We've got the city on lockdown.
4: Got my own city that I hold down.
3: We are Splash 105.5.

0: ẹnikẹni tó bá jẹ pé bóun ṣe ń bọ báyìí òjò ló gbé wọlé irú wọn abéjídé la mọ pẹrú wọn òjò tó wá fẹsẹ balẹ lónìí tí ṣe ọjọ ẹtì Friday òjò òtura ni ó jẹ òjò ayọ lọlọrun ó pè fún wa òjò tí ràn lọwọlọwọ yìí yóò mọ bá wa lára mu ni o kò ní gbòdì lára kó wá wa pẹlú eléyìí la ṣe ń kí n pé ẹka àsán ni gbogbo ibi tí ẹyin ti láǹfààní láti máa gbọ wa ìkànnì ọmọlúàbí là ń pè bí splash 105.5 FM ilé funfun báláwo fúnlẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn ẹsẹsẹ ń ti jimo adé ni jimo olóyin ọlọrun ó pé a sì ṣe ọpọlọpọ rẹ láyé báńkọ gbìrò yìí ti wá wà lórí tábìlì tiwa báyìí o àwọn ìṣẹlẹ tó ti ṣẹlẹ láwọn abìkan tí ẹnà pàjá délé òkèrè lọhùnún òun náà ni àwọn ọrọ yín báńkọ gbìn náà àfin jayé lájàtọ ni kẹ lè bá mọ pé lóòótọ àti lódodo ìṣẹlẹ tẹ rí yẹn o ó ń ṣẹlẹ lọtún àti lọsì ọba tó ní wá ìṣẹlẹ láabi ó kéré ó pọ mọ́jì ó sọ̀kalẹ̀ sọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa
1: ni
0: àwọn ìròyìn tá à ń sọ nípa rẹ̀ yí àwọn àkòrí tó bá gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o tèmítèmí nànà fúnra ẹ̀ ó bá wá di ojú ọ̀gbagadi a mọ̀ wá sọ kalẹ̀ lọ́kọ̀ọ̀kan òjèèjì ńlọrọ̀ bá lẹ́jọ́ nu ìyá àdínníyìn náà ni o aminat adétun badmus ń lorúkọ tèmi mọ́tàlá ayé eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ o ṣe dáadáa.
1: Ta èmi náà ń kí wa, mo ní akú Jimo olóyin tòní ọ̀pẹ náà látúnṣe lókè ìpẹ̀ láṣẹ Ilédùmarè. Tẹ́miládé àlòkò òun ló kọ ti tèmi ò gbáǹkọ́ gbèròyìn náà sì rèé ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ẹ mọ̀ bá wa ká lọ.
0: Ó dé ẹjẹ́ bẹ̀rẹ̀ sí ní mú àwọn àkòrí eléyìí tó gbèrú lọ́sàn-án tòní o tèmítèmí. Arábìnrin kan rèé léyìí tó jẹ́ pé akọni níwájú adájọ́ ni iṣẹ́ agbẹjọ́rò ló yàn láàyò ẹni ọdún 36 years old lawyer wọn porúkọ tiẹ ní sarah araba tètè ǹjẹ kí ló ṣẹlẹ sí o wọn ní gbàǹkangbì tó lágbára mọ ṣẹlẹ lórí ọdọmọbìnrin tó jẹ akọni níwájú adájọ yìí bó o ló ṣe ṣẹlẹ ganan ẹbẹ yìí náà mọ pé ife ẹyẹ àgbáyé bọọlù aláfẹsẹgbá ń lọ lọwọlọwọ wọn ní orílẹèdè babalábaba rẹ tí í ṣe orílẹèdè ghana àti orílẹ̀-èdè kan eléyìí tí wọ́n pè ní panama òun náà ni ẹjọ́ ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ nínú ìdíje tá à ń sọ nípa rẹ̀ yìí o àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ orílẹ̀-èdè ghana wọ́n gbé gba òrókè wọ́n níbi tó ti fò sókè báyìí tó náwó rẹ̀ pé up ghana ó múdi lọlẹ̀ bẹ́ẹ̀ ni o ó sì dágbére fáyé pé ó dìgbò ṣe bó o gan ló ṣe wá jẹ́ gbàǹkangbì tó mọ̀ lágbára mọ̀ ni ẹ gbọ́ ò lọ́sàn-án tòní.
1: Kọ́lọ́hún kó gbà wá kó ṣàánú wa.
0: Àmì.
1: Tọ́ ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Kwara ò gbàǹkangbì ròyìn eléyìí. Òun náà ló ń sọ wípé ọwọ́ ti ba bàbá kan o. Eléyìí ṣá lè pè ń bàbá.
0: Bàbá bò.
1: Torí èmi ò rò pa a lè pè a lè tọ́ka sí gẹ́gẹ́ bí bàbá. Torí ṣe ọwọ́ rẹ̀ kò yẹ lẹ́ni tó yẹ ká máa pè ní bàbá.
0: Èyí ti jẹ́.
1: Wọ́n ní wọ́n náwó gan o lórí ẹ̀sùn

0: wọ́n porúkọ rẹ̀ ní Ogo Chukwu Ugoeze. Bó ló ṣe jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni wọ́n ní ọwọ́ rẹ̀ ọ̀mọ́ o. Nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí tó wáyé lórí akẹ́kọ̀ọ́ eléyìí tó ń kẹ́kọ̀ọ́ lórí bá a ti tọ́jú àwọn aláìsàn èyí tá a mọ̀ sí nọ́ọ̀sì ọmọ ọlọ́mọ Chiamaka Vivian Chilaka. Òun náà ló mọ̀ ṣe bẹ́ẹ̀ dágbére fáyé pòdìgbò ṣeun bó gan ni ikú ọmọ náà ṣe rìn bó gan ló ṣe kan láyìn lọ ọdún rẹ̀.
1: Ẹ̀yin
0: ọmọ gbọ́ lọ́sàn-án tòní gbáǹkan gbèròyìn gbáà ní ṣe.
1: Ìpínlẹ̀ Kwara ni mo ṣì wá o. Eléyìí náà ló sì ń sọ pé kàkàn sára fún àwọn ọlọ́pàá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n kúkú ń gbìyànjú wọ́n ṣiṣẹ́ o.
0: Tọ́
1: wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti kọlu ibùba kan eléyìí tí àwọn agbébọn bandit tí wọ́n máa ń lò láti máa fi ṣiṣẹ́ ọwọ́ wọn. Wọ́n ní àti gbogbo àwọn ètò ìlànà eléyìí tán máa ń lò gbogbo àwọn tọwọ́ wọn ti jọ máa ń kọwọ́ tí wọ́n ó fi ṣiṣẹ́ láabi wọn. Wọ́n ní iṣẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ó mọ̀ kọlù wọn. Wọ́n ní kódà ọwọ́ ba èèyàn kan tó jẹ́ wípé ògbóǹtarìgì nínú àwọn bandit yìí tá a mọ̀ sí agbébọn ni. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn náà.
0: Ó dé ẹjá wo ìwé ìròyìn The Nation wọn ní ìjọba wọn ní ìpínlẹ̀ Kano. Òun náà ni àmọ̀ ti gbé àwọn ìgbìmọ̀ oníwádìí kan kalẹ̀ o. Ǹjẹ́ kí ni wọ́n fẹ́ ṣèwádìí? Wọ́n níṣẹ́ rí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí. Òun náà ni wọ́n mọ̀ ṣèwádìí lórí ikú ẹ̀tọ́jọ́ kan. Eléyìí tó ran ọmọ ọdún mẹ́tàlá eléyìí tẹ porúkọ tiẹ̀ ní Maimuna Sani Salisu tó ran lọ́run àrìmọ bọ̀. Bó o lọ̀rọ̀ ọkú ọ̀hún ṣe rìn? Àwọn wo lọ̀rọ̀ ọkú ọ̀hún kan? Ẹ̀yin ọmọ gba ọlọ́sàn tòní o. Gbáǹkan gbèròyìn gbáà ní ṣe.
1: Ẹ jẹ́ ká tún gbéra lọ sí ìpínlẹ̀ Niger gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ṣe kọ́ lọ́sàn òní. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger náà ni ó ti mú àwọn èèyàn méjì kan o lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé ní Suleja. Wọ́n ní kódà owó tún ba àwọn méje míì fún ẹ̀sùn ìdígunjalè àti àwọn kan tó jẹ́ pé ọjà tí àwọn kan bá jí gbé tàbí ohun tán bá jí gbé òun làwọn máa ń gbà ń tiwọn o sọ́lẹ̀ ni. Tó wọ́n ní ọwọ́ ba àwọn o bẹ́ẹ̀ sì ni ọwọ́ ba àwọn méjì lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé ní Suleja.
0: Ó dé ẹjá lọ sí ìpínlẹ̀ Adamawa ṣé bàbá Ajá Àràbùkà kan eléyìí tó bọ́mọ inú ẹ̀ sùn òun lórí ń bẹ̀ wọn. Ajá Àràbùkà kan náà tún rèé o léyìí tó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ wọn eléyìí ti ń bá wọn mú gbá ti ń bá wọn màwo ń bá wọn gbálẹ̀ ń bá wọn fọṣọ ń dáná oúnjẹ tí wọn ó jẹ. Ọmọ ọdún mẹ́tàlá mọ̀ lọmọ yìí ó tún ṣe kòtọ́kòtọ̀nà pẹ̀lú ọmọ ọlọ́mọ ni. Bó làkàrà rẹ̀ ṣe á tú epo iléeṣẹ́ ọlọ́pàá ṣe ti náwó gan níbo ló wà báyìí? Ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní o ó gba nǹkan o ó sì rèé gbì.
1: Ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Edo àwọn ọlọ́pàá náà ló tún ṣe bẹbẹ́ ń bí o. Wọ́n ní àwọn tí wọ́n fura sí náà ni kò dín ní mẹ́tàlá eléyìí tí wọ́n fojú wọn hàn dé o lórí onírúurú ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n. Ẹ̀sùn ìjínigbé wà ń bẹ̀ ẹ̀sùn ṣíṣe ẹgbẹ́ òkùnkùn wà ń bẹ̀ ẹ̀sùn ìpànìyàn wà ń bẹ̀ ẹ̀sùn ìdígunjalè ó wà ń bẹ̀ àti oríṣiríṣi àwọn tí máa ń gbé ìròyìn èké ayédèrú ìròyìn
0: èyí
1: tá a fi ṣe oníròyìn rán tẹ́ẹ̀dọ̀ oníròyìn ọ̀sán gan-an. Tọ́ wọ́n ní àwọn náà kọ o wọ́n fojú wọn báyìí wọ́n fi hàn dé wípé gbogbo wọn tẹ́ ẹ̀ ń wò yìí oníwà ọ̀daràn ni wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo òun náà ló gbé ìgbésẹ̀ yìí o. Ìwé ìròyìn Daily Post ló sì kọ́ síta.
0: Ó dá ìwé ìròyìn Daily Post náà ló kọ ìròyìn eléyìí bóde lónìí ò léyìí tẹ́ ṣe lálàyé pé akẹ́kọ̀ọ́ kan eléyìí tó jẹ́ pé ìpele àṣekágbá ló wà fàìnà yẹ ni. Ó wà ní ilé ẹ̀kọ́ gíga Fásitì Ọlábísí Ọ̀nàbànjọ University eléyìí tó wà ní àgọ́ òwòye. Wọ́n ní orúkọ akẹ́kọ̀ọ́ yìí tìmí ní gbogbo èèyàn mọ̀ sí. Ìṣẹ̀lẹ̀ ìdígunjalè eléyìí tí ẹni ó wáyé lánàá ti ṣọjọ́bọ̀ Thursday. Wọ́n ní níbẹ̀ gan ni a ti gbẹ̀mí lẹ́nu ọmọ ọlọ́mọ o. Bó gan ni ìṣẹ̀lẹ̀ ó ṣe wá wáyé? Iléeṣẹ́ ọlọ́pàá ṣé wọ́n ti gbọ́ nípa ẹ̀? Ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún kọ́? Kí ni ìgbésẹ̀ tó ń ti àkàtà wọn jáde báyìí lórí ikú ọ̀hún? Ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní o abẹ́ẹ̀rí pó gbáǹkan ni ó sì régbì.
1: Tọ́ ìròyìn eléyìí náà ló gbé wa lọ sí ìpínlẹ̀ Èkó. Wọ́n ní tọ́ adúpẹ́ o torí wípé tí ò bá ṣe látara ìtara ṣàṣà ti àwọn panápaná wọn lòun tá à ń sọ yìí kọ́lá àbámọ̀ sọ ò nígbà tí wọ́n pinwọ́ iná kan eléyìí tó mú ilé kan ti ilé ìfowópamọ́ wà ní ìpínlẹ̀ Èkó láàrin gbogbo ìlú Èkó. Òun náà ni ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé o. Wọ́n ní ṣùgbọ́n

0: dúpẹ́ o torí wípé àwọn panápaná ń kọ́ wọ́n pinwọ́ iná ọ̀hún bó wá ni gbogbo ẹ̀ ṣe jẹ́ bó ló ṣe lọ kí ló fa iná adúpọ̀ owó gangan ìwé ìròyìn the punch ló gbé ẹ sì gbọ.
1: Ó dá gbáǹkan gbìròyìn eléyìí nànà òun náà ni mà ń ṣe lálàyé pé kójú ọmọ rí bí
0: gbogbo
1: ara pátápátá báyìí iná lòògùn rẹ o wọn ní àwọn òbí àti alágbàtọ òun náà ni àmọ ní wọn sáré tetetete ní ìpínlẹ Kwara wọn lọ rèé kó àwọn ọmọ wọn kúrò nílé ẹkọ ǹjẹ nítorí kíni wọn ni àhesọ ọrọ kan náà mọ bóde o pé àwọn bádibàdi bandiiti wọn fẹ ya bo àwọn ilé ẹkọ kan ní ìpínlẹ Kwara lẹyìn tí wọn sì fẹ jí àwọn ọmọ ọlọmọ gbé lọ wọn lọgán tí ìròyìn kò rí bẹẹ hùn tó bóde báyìí àwọn òbí bá bẹrẹ sí ní pera wọn ìyá alágbájá
0: ṣé
1: ẹ ti gbọ ẹ tètè lọ rèé mọmọ yín o bàbá ń pè ìyàwó ẹ lọ kó àwọn ọmọ mi wálé ìyàwó ń pe ọkọ rẹ ẹ dákun sétò sílẹ wà ẹ lọ kán ọmọ yìí wálé o wọn ní ìjẹjọ mọ wípé iléeṣẹ ọlọpàá tó ń ti ẹgbẹ àwọn olùkọni èta nínú èdè wa nàìjíríà káàtì ìpínlẹ Kwara wọn ti wáá ṣe lálàyé pé irọ ni àwọn bádibàdi bandiiti ọwà ìròyìn yẹn ẹlẹjẹ ni bó o ló ṣe wá lọ gan ìwé ìròyìn the nation lójú ewé kẹtàdínlọgbọn ló pinya mọ rẹ sí ẹ gbọ bakoko rẹ bá ti tó.
0: Ìpínlẹ̀ Edo náà ni mo sì wá wọn ni pé àwọn ọlọ́pàá wọn ti ṣekú pa ẹnìkan tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ajínigbé wọn ní bákan náà lọ́wọ́ sì ba ẹni tí wọ́n jọ ń ṣiṣẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ Edo ìwé ìròyìn the punch ló gbé ìròyìn náà.
1: Ó dá ní ìpínlẹ̀ Benue ǹjẹ́ jẹ́mọ̀ wípé ọkọ̀ ojú omi kan ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó dojúde o àwọn èèyàn mọ́kànlá ni a sì dágbére fáyé pé ó dìgbò ṣe wọn níṣẹ́ wá rí iléeṣẹ́ kan eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó máa ń ṣe ìwádìí tó gbọngbọ́n lórí ààbò tó ń ti mímọ jẹ́ kí àwọn ọmọ ilẹ̀ yóò wà láìléwu wọn ti wá bẹ̀rẹ̀ ìwádìí o kí wọ́n lè mọ bó gan lọkọ̀ ojú omi tá à ń sọ yìí bó o ló ṣe dojúde gan léyìí tó fi jẹ́ wípé àwọn èèyàn mọ́kànlá ni ẹ tara bẹ́ẹ̀ pè gùrùjẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní gbàǹkọ̀gbì ìròyìn gbà ní ṣe.
0: Tọ́ ìròyìn Kásọ̀láyọ̀ lápá àtọ̀dọ̀ mi ń bí òun náà ló ń sọ wípé àjọ eléyìí ti máa ń kọ́ àwọn obìnrin nípa ó ti da wọ́n ṣáà ti ń kọ́ àwọn obìnrin lórí bí wọ́n ṣe máa bímọ ní wọ́ọ́rọ́wọ́
1: àti òní máa lera
0: ìlànà bẹ́ẹ̀
1: ìlànà ẹgbẹ́ rẹ
0: lọ́nà kan wà téèyàn ó bi tí òfin nílẹ̀
1: ìlànà kan bẹ tó jẹ́ pé ẹgbẹ́ rẹ ní ọba àwọn ìyá wa ní ọmọ wíwá wọn pé lágbára lọ́wọ́ náà ẹgbẹ́ rẹ ló bá bó bá ti lajú tó dijú báyìí lọ́bọ̀ mọ́lẹ́gbẹ́ rẹ.
0: ó ti dà tó wọ́n ní àjọ eléyìí tó ń kọ́ni nípa ìlera àwọn ìyá lọ́mọ àti bá a ṣe ń bímọ ètò ọmọ bíbí àti fètò sọmọ bíbí àti gbogbo ẹ̀ wọ́n ní àwọn náà ni wọ́n gbé ètò náà kalẹ̀ lórí bí àwọn obìnrin bí wọn ṣe mọ bí a ṣe ń bímọ lọnà tó dá àbí
1: tó rọrùn
0: tó rọrùn
1: àyẹn dábàá àyẹn dábàá
0: ìwé ìròyìn new telegraph ló gbé ìròyìn náà.
1: Ó dá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú Kásọ̀láyọ̀ eléyìí náà ti ń gbósùbà kárẹ̀ o ẹni fún ìjọba wọn ní ìpínlẹ̀ Nasarawa lórí ìgbésẹ̀ kan eléyìí tí wọ́n ń gbé ǹjẹ́ kí ni ìgbésẹ̀ ọ̀hún wọn ni ìlànà mímọ gbin igi oní mílíọ̀nù lọ́nà irinwó owó olè òkèrè dọ́là sísì $400 million.
0: Kí ló wá dé báyìí ní ìsìn
1: Kásọ̀láyọ̀ ni.
0: Kásọ̀láyọ̀ ni.
1: Ẹ gbọ́ ò bá kókó rẹ̀ bá ti tó.
0: Ó ti dá. Ẹ jẹ́ lọ sójú di ọjà lọ́wọ́ nígbà tá a bá padà dé á bẹ̀rẹ̀ sí ní mu ní kọ̀ọ̀kan èjèèjì. Gbàǹkan gbèrò yìí ni.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
4: O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner to bo mo pa awon kokoro ifojuri to wa nibe.
5: Be ni o, ma gba fa awon kokoro ifojuri da bobo ile igbonse re lojojumo pelu Hypo toilet cleaner.
6: Obirin.
7: Béèyàn bá ń ṣiṣẹ́ tó ṣe fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe, irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ. Ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lọ́la. Èrò ipó, èrò ọ̀sà, ẹ bá wa ní Jẹ̀bútù retí wa. Àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ Ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun ògúnjọ́ oṣù kẹfà ọdún tá a wà yìí. Aago méjìlá ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí. Àwọn ọ̀tọ̀kọ̀lú ènìyàn láwùjọ, bàbá lọ́jà, ìyá lọ́jà, àwọn orí adé, àwọn lọ́ba àtàwọn ìjòyè, àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní ṣe pẹ̀lú obìnrin, wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kó pín mìíràn kó lárinrin jù. Flash Academy ní fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn láti gbàlejò. À ń retí yín.
8: Alakẹ, ibo lo n yara lọ báyìí lówùúrọ̀ yìí. Ọ̀rẹ́, o ní lọ́jọ́ gbígba abẹ́rẹ́ àjẹsára nílé ìwòsàn abẹ́lé wa. Mo mú ọmọ mi lọ gba abẹ́rẹ́ àjẹsára rẹ̀ kó oòrùn tó yọ. Ṣé gbogbo ìgbà lọmọ rẹ yóò mọ gba abẹ́rẹ́ àjẹsára ni? Bẹ́ẹ̀ni o, mi ò lè fi ìlera ọmọ mi ṣeré. Abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ lòdì sáwọn àrùn tó léwu bíi ìgbóná, pólíò, ikọ́ọ̀fe àti dipteria. Ó rọrùn láti tọ́jú ọmọ báyìí ju ká máa ṣe ìtọ́jú àrùn pẹ̀lú owó gọbọi lẹ́yìn wọ̀la. Àwọn òṣìṣẹ́ ìlera náà máa ń rán mi létí àkókò láti gba abẹ́rẹ́ àjẹsára tó kàn fún ọmọ mi.
9: Ìyẹn náà dára o, èmi náà yóò mú ọmọ mi lọ síbẹ̀.
8: Kí ló ń dúró dé? Jẹ́ ká jọ máa lọ báyìí. Ilé ìwòsàn abẹ́lé wà ní àdúgbò wa yìí. Àyíká rẹ̀ mọ́, àwọn òṣìṣẹ́ ìlera rẹ̀ sì ní ọ̀yàyà. Wọ́n pèsè ètò ìlera tó dára.
10: Gbogbo ọmọ lọ́lẹ̀tọ̀ sì dáàbòbò láti dẹ́kun àwọn àrùn tí a lè dènà pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Abẹ́rẹ́ àjẹsára jẹ́ ààbò, ó ń ṣiṣẹ́ dáadáa, ọ̀fẹ́ ni ní gbogbo àwọn ilé ìwòsàn abẹ́lé tó súnmọ́ jùlọ. Dá ilé ìwòsàn abẹ́lé rẹ mọ̀, fọkàntán lọ síbẹ̀ lóòrèkóòrè.
11: Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
12: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
13: S-E-L-A-R-R-I-E. Sálárì.
12: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
14: T-U-R-L-E-R-I-C turmeric.
12: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
15: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
16: Àìrèjìnà làìrábù kí ọ̀kẹ́rẹ́ bá kọ́ bí. Mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: o e kaabo pada o iroyin gbankogbi wa se to bayi lati gbera tan yanyan aja wan gbera o de ja lo sinu we iroyin punch le to jade photo ni tori pe gbankogbi kan to gbe wa lo so ilede Ghana o na lo suyo nbe o won ni agbejoro kan eleyi to je odomobe eni odun 26 years old lawyer eleyi te poruko ti e ni Sarah Araba Tete won ni lomo ti dagbere faye pe o digbo se o nje bo gan lo se dagbere faye ki lo sokunfa ku e won ni be la bi ni won ni lasiko gba eleyi ti kaluku won dunu lo lede Ghana pe o lede Ghana o fi eyin o lede Panama janle ninu ifese won se ti fe yi agbaye e ti nlo lowo lowo gege bi iwe iroyin City Newsroom to wa ni le Ghana bo se se akosile iroyin ohun iyen lojoru weze o se lalaye pe ewo ibugbe kan eleyi ti nbe ni Bomzo e ti o jina si Kwame le to je pe Kwame ohun o je ile eko giga fasiti kan e ti nbe ni le Ghana lohun won ni Tete en to je wi pe o keko gboye gege bi agbejoro eleyi to mu yanyan leyi ti won si pe si awujo awon agbejoro e to le lo siwaju adajo ko si se bi akoni court ba ni won pe be won ni ijejemo ipe arabirin ye won wo ifese won se ohun lowo ni o leyin ti ari wi pe ile Ghana ti jawe olubori o fi eyin akegbe re jele pelu ami ayo eleyi to nituma won ni Sarah Araba Tete o na dunu o nyo pelu awon to ku re won logo to dide to na owo re soke bayi to si pariwo pe up Ghana won ni ariwo to pa yi o mudi lo le be ni o o si dagbere faye pe o digbo se won ni gbogbo awon eyan tan wa nbe nigba na ti isele na sele won kuku du won gbe digbadigba o di le ewosan won nigba ti e gbe de be bayi awon dokita onimo osegun oyinbo e ti nbe lenu ise won ni adu o be ti n so fun won pe dakun o lawyer ni o agbejoro ni o e be wa do la re e mo jo jade laye won nibe ni awon dokita onimo osegun oyinbo ohun ti gboju soke le ti won si miri pe e pa oboro mo gege bi o se wi o won ni Tete ta n so nipa re yi ko ti pe pupo eleyi ti o pe si awujo awon agbejoro eleyi to lanfani ati lo re dabi elegbe irin niwaju awon adajo o le ti eni o n sise pelu OAA Legal Consult eleyi ti nbe nile Ghana won ni se wa ri iroyin ku re ha omo gbale o gboko o gba gbogbo ori itakun ayojara kan leyi ti awon ara ore ojulumo kode awon ti ajo keko jade nile eko giga fasiti ti ajo je agbejoro won ni ko wo awon na ni an se daro leyin eni re to lo won sapejuwe ku ohun gege bi eleyi to dudun jojo o te lo si je pe odomo bi to je agbejoro yi o ni ko wa tin foju si lara pe eleyi te nwo yi ko si ejo ti o dojuko ti o ni jawe olubori won tesiwaju nu awon oro leyi ti agbe kale o pe ewo logan ti akede re ki o ti dagbere fa epo digbo se o na ni won ti gbe lo si ile igboku si e ti nbe ni ile iwosan na ki wa ni pa to n to sokunfa eku ohun o won titi di akoko ta ka iroyin si ni eti ebi ni ara ni ore ni koda to fi mo awon dokita onimo osegun oyinbo e ti n tewo gba bi won ti n gbede ile iwosan ni won so pato iruku eleyi to pa oba to ni wa mo sanu wa mo ni o ogun ogode emi pin mo fi soro enikokan wa
1: olorun ma se ba idunu ba ba lo sorun alakeji
0: ami o
1: bi o fofayo ni
0: abeeri
1: bo wa si joyo ka joyo papo
0: o ni agbara
1: o agbara to e je ka lo si ipinle Kwara won ni ajo abo ara eni labolu ta mo si civil defense ti ipinle Kwara na lo ti mu baba kan o eni ogoji odun ti won poruko re ni Abdulrauf Ambali lori esun wipe o n ba omo re obirin omo odun 14 ni ajosepo won ni eyin ti se oga agba fun ajo abo ara eni labolu ni ipinle Kwara ogbeni Abbas Nda Muhammad na lo si soro yi o wipe owo ba okunrin na latara awon ifitoni leti eleyi to fi ese mule eleyi ti awon ri gbo latodo awon ti oro ko oro na ko lominu ni alapa eleyi to wa ni ijoba ibile asa ni ipinle kwara o tun soro siwaju wipe bo te ti le je wipe oro ohun na ni won ti kokko mu wa si le ise olopa eleyi to wa ni ekun alapa yi ni ojo 16 osu kefa eleyi ti won si tare ejo na lo si olule ise olopa ni ipinle kwara eka eleyi to n gboro awon abuda lati tubo se iwadi re daada gege bo se wi oni baba omo yi gangan eyun ni eni ti won fura si ti won mu ohun na lo kokko mu ejo wa si odo awon ni le ise olopa eni to so wipe ohun o mo ro mo ohun wipe ohun ti n wa fun bi ose meta bayi o ki won jo ki won gbohun ki won saanu awon eleyi na nko na lo si je ki abuare ajo abuare ni labolu eka to n gboro abuda ko si bere iwadi na logan eleyi ti won si topinpin omodebire ohun ti won ri wipe won ri nibi ti o sa lo won ni lasiko ti won wa n fi oro wa omo yi lenu wo ohun na lo wa so fun won wipe e wo ohun mo ma sa kuro nle ni o ohun sa kuro nle kuro lodo babo ohun leyin opolopo osu eleyi to tin fi pa ba ohun ni ajosepo oni ko tun wa seyun nikan o nse lo tun ma n dumo huru mo ohun o won ni ara awon iwadi eleyi ti won kokko se saaju na lo si n fi han wipe omodebirin yi na lo ti kokko n gbe pelu iya baba re latigba ti won ti bi ko to di wipe baba re gangan wa mu sodo ninu osu kejila odun 2025 eleyi to si fi n dimo pe ohun o le toju e dada ohun o toju e ohun o se gba dada ohun o ran lo sile eko ohun o se orisi nkan kan baun ohun na ni won si fi so pe o da ebi oke okulokun re baba omo lo lomo mu omo re sodo ko si toju e dada won ni nikete ti omo yi to bere si ni gbe pelu baba re won na ti gba na lo ti bere si ni ma ba ni ajosepo tipa ha to si je wipe ise lo tun mo n dumo orumo okunrin itu soro siwaju won ni koda ngba to dinu osu karun omodebirin yi mo loyun latara ibalopo tipa ti baba re n ba lopo yi won ni baba re fun rara re lo si mu omo na lo mu lo si ile iwosan kan to je taladani nibi ton ti yo oyun fun omo yi won ni leyin eleyi nko won ni baba re wa se ikilo fun wipe to ba so fun eda laaye tabi to ba so fun eyan kankan wipe ohun se nkan bayi fun o a je wipe o ti setan to ri orun alakejinu leyin na lo tun mu omo yi lo tun lo se eto ifeto somo bibi fun omo na o lati mo ba je ko loyun mo won nigba ti won tun se wadi siwaju se won ni baba yi fun rara re lo wa so wipe looto gbogbo nto mo nso be gele lo se ri wipe ohun se ohun ni ibalopo ti pa pelu e ka kolo eledumare ko saanu wa o ka mo si baba ni o won ni ajo abo ara eni labolu eka ti ipinle kwara lo wa benu atelu iru ise bayi pe ko ye ka ma ru eleyi lawujo eyan koda lawujo eran ko gan aro wipe ru eleyi n waye eleyi na lo si se apejuwe isele yi gege bi titapa tabi ijakule ninu igbagbo eleyi ti awon omo ni ninu obi won ati aini ailagbara lati se ojuse eyan gege bi obi fun omo eleyi to si tapa si eto omoniyan ati iwo omoluabi ati titoju omo eni Olorun pa wa o iwe iroyin The Guardian ohun na lo gbe ekunrere iroyin ohun
0: o da iwe iroyin Guardian mo tun gbe iroyin kan losan toni iroyin ohun mo ka si ara o won ni ijejo mo pe ni ipinle Anambra ile ise olopa to wa nbe o na ni ti nawo gan larin lordu kan ogo chuku ugo eze o ni won poruko re o won ni ijejo mo pe owo re o mo ninu isele isekupani lona ika eleyi to waye lori akeko kan e to nkeko lori ba ti tojo alaisan nursing student ni oruko re amo je Chimaka Vivian Chilaka nigba ti won tesiwaju ninu iroyin ohun won ni se ri akeko ye e to ti dologbe ko na lo je eni ti olorun bu ni opolo pupo won ni be ba fe mo o ti gba awon orisirisi ami eye iyen ni ile eko eleyi to tin ko nipa ba ti toju alaisan College of Nursing Sciences eleyi to wa ni alo iyen ijoba abile gusu ti demili ni ipinle Anambra isele ta nso nipa re ye ojo eku sunday ojo 14 osu kefa odun 2026 ina lo si waye e wa ja lo sinu fanran kan eleyi to nja bi iji ni takun ayelujara fanran ohun ona lo si safihan alufa kan o lẹ́yìn tí wọ́n ní ó ti sunkún ojú rẹ̀ ti wú ìwọ̀n wò báibái lẹ́yìn tí ń pariwo tantan pé wo yàrá chinakare ẹ wọ bẹ̀ ẹ yẹ àwọn àwòrán tí ń bẹ̀ ń bẹ̀ wọ́n ní jẹ́jẹ́ mọ̀ pé nínú yàrá rẹ̀ báyìí wọ́n bá igi olùgbòǹgbòrí kan bẹ̀ ni o wọ́n tẹ̀síwájú pé nínú fọ́nrán tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n rí òkú ọ̀dọ́mọbìnrin ọ̀hún lẹ̀ níwájú ìta yàrá rẹ̀ lẹ́yìn tí a ní níbi pọpọlọ tán rẹ̀ méjèèjì òun náà ni wọ́n rí àpá kan èyí tó jìndò dáadáa kò tán síbẹ̀ o wọ́n ní gbogbo ara rẹ̀ báyìí òun náà ni wọ́n rí àwọn àpá lóríṣìíríṣìí fọ́nrán tá à ń sọ nípa rẹ̀ yìí ó ṣàfihàn bí pọ́n ṣe wà ńlẹ̀ rẹ́rẹ́rẹ́ o àti bí wọ́n ṣe ba àwọn nǹkan jẹ́ nínú yàrá ọmọbìnrin náà wọ́n ní kódà àwọn tó jẹ́ ohun èlò rẹ̀ tí ń lò òun náà ni ẹni nínú ilé tí ń gbé wọ́n fọ́n káàkiri ilẹ̀ báyìí ni léyìí tó ń ṣàpẹẹrẹ pé wàhálà kan ti ṣẹlẹ̀ láàrin òun àti ẹni tó gbẹ̀mí lẹ́nu ọmọbìnrin náà nígbà tí àlùfáà ọ̀hún tí ó mọ sọ̀rọ̀ yẹn nínú ọ̀rọ̀ eléyìí tó ń sọ ọ́ wọ́n ló ń pariwo tantan pé ọmọ òun ni o ọmọ òun obìnrin ni o òkú rẹ̀ sì rèé lẹ̀ẹ́lẹ̀ ọmọ òun ni kí ni tí wọ́n ṣe fún ọmọ òun báyìí tó fi dágbére fáyé pé ó dìgbò ṣe nígbà tí wọ́n mọ tẹ̀síwájú nú àwọn ọ̀rọ̀ eléyìí tẹ́ gbé kalẹ̀ yẹn nínú ìwé ìròyìn guardian wọ́n ní àwọn ará wọn lámùúlétì òun náà ni wọ́n nàka o pé ṣe rí ugo eze yìí ọwọ́ rẹ̀ ò mọ́ níbi òkú ọmọ náà torí pé àìmọye ìgbà ló ti dẹnu ìfẹ́ kọ ọmọ náà ó nawọ́ ọ̀fẹ́ sí i tí ọmọ náà sì takú wọn le pé ẹgbẹ́ bàbá mi lẹ̀ ẹ́ ṣe n ò lè fẹ́ yín ẹ̀ mọ́ bá tiyín lọ ìṣẹ̀lẹ̀ yìí lágbára púpọ̀ púpọ̀ jù ó dunni jọjọ àmọ́ṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ anambra òun náà ni ẹtùmọ̀ ti náwó gan láyìn lọ́ọ̀dù kan o ogo chukwu ugo eze lẹ́yìn tí wọ́n ní ọwọ́ rẹ̀ ò mọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani èyí tó wáyé lórí akẹ́kọ̀ọ́bìnrin kan eléyìí tó ń kẹ́kọ̀ọ́ nípa bá àti tọ́jú aláìsàn ọba tó ni wá gbogbo ibi tí àwọn ọmọ wa bá rìn sí ibi tọ́jú wa tó ni ibi tọ́jú wa ò tó ni ọba tó ni wá máa bá ní fààbò ẹ̀bùn wọn o àwọn ewu rú ewu báyìí mọ jẹ kó wu àwọn ọmọ wa.
1: ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ kwara o wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara náà ni wọ́n ní ó ti kọlu ibùba àwọn agbébọn kan àti bí ọwọ́ wọn
0: àtọ̀rọ̀gáfárà
1: àti bí ọwọ́ wọn ti ṣe ń kọwọ́ eléyìí tí ọwọ́ sì kan èèkàn gbòógì láàrin wọn èyí ni ògbóǹtagí àjínigbé láàrin wọn o nínú ìgbésẹ̀ ọ̀hún eléyìí tó lágbára tí ẹ̀ka kan tó jẹ́ wípé mímọ gbógun ti ìwà ọ̀daràn òun ni àwọn wà ní àdáyanrí fún ní iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ kwara o wọ́n ní ògbóǹtagí eléyìí tí wọ́n mú ọ̀hún náà lọ́wọ́ sì bà ní ìlú ìlọrin gangan tí sọlúùlù ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara sp adétòhún èjìrẹ́ adéyẹmí bó ṣe wí ní ìlú ìlọrin ó ní wípé àwọn gbé ìgbésẹ̀ ni látara ìfitónilétí kan eléyìí tí àwọn gbọ́ tó sì jẹ́ wípé lọ́gán táwọn ti gbọ́ náà làwọn náà bẹ̀rẹ̀ ìtọpinpin wọn ni àwọn ọlọ́pàá tó wà ní ẹ̀ka yìí náà ni wọ́n sì fi mú ìkan lára wọn ẹni tó jẹ́ wípé gbogbo ìgbòkègbodò rẹ̀ gbogbo ìṣe rẹ̀ gbogbo ohun tó ń ṣe òun náà ló ní í ṣe pẹ̀lú mímọ pèsè àwọn nǹkan eléyìí tí àwọn ọ̀daràn yìí tí wọ́n ń lò láti máa fi ṣiṣẹ́ ní inú igbó ní àwọn ibi ibùba eléyìí tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ń kóra jọ sí àtàwọn agbègbè ìgbèríko jákèjádò ìpínlẹ̀ kwara o bákan náà ni ẹni tí ń ṣalákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara adékìmí òjò ló wá mú dá àwọn olùgbé ní ìpínlẹ̀ náà lójú wípé ṣe rí ìgbésẹ̀ eléyìí tí àwọn gùn lé lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ètò ààbò jákèjádò ìpínlẹ̀ kwara òun náà ni àwọn ń gbájú mọ́ bí ọwọ́ àwọn ajínigbé yìí bí àwọn ó ṣe pinwọ́ rẹ̀ ní ìpínlẹ̀ kwara o kì í ṣe àwọn tó jẹ́ wípé ọ̀daràn ká máa jalè ká máa fọ́lé nìkan ó ní ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí ìwà ọ̀daràn bá ti wà lọ́wọ́ rẹ̀ òun náà làwọn ṣetán o láti gbógun tì ó ní bákan náà àwọn tó ń fọ̀rọ̀ tó wọn létí àwọn tó ń ṣèrànlọ́wọ́ fún wọn yálà wọ́n ń ro oúnjẹ fún wọn ni o wọ́n ń fún wọn níbọn ni o wọ́n ń rọta àbọ́n fún wọn ni o gbogbo àwọn tí ọwọ́ wọn bá jọ ń kọwọ́ tí wọ́n ń pèsè onírúurú nǹkan tí wọ́n nílò fún wọn tí wọ́n fi ń láǹfààní láti máa fi ṣiṣẹ́ láabi wọn ó ní gbogbo wọn pátá làwọn ti ṣetán láti fi mú wọn dánrin wákan náà ló tún fọwọ́ sọ̀yà tó sì jẹ́jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ kwara ńkọ náà làwọn ti ṣetán o láti mọ́ dá ẹnikẹ́ni tàbí ikọ̀ kíkọ̀ tó bá ti jẹ́ ikọ̀ ti oníwà ọ̀daràn láti mọ́ dá wọn sí ó nítorí wípé àwọn aráàlú ń kọ́ àwọn wọn nílò kankan rìn kan yan fanda ní ìlú wọn oníṣẹ́ irú ṣùgbọ́n àwọn oníwà ọ̀daràn yìí àwọn ò ní fún wọn láǹfààní láti ní òmìnira àfi nígbà tí àwọn bá rẹ́yìn wọn ó ní kódà gbogbo àwọn tó ń ṣe ìrànlọ́wọ́ fún wọn tí ọwọ́ wọn fi ń kọwọ́ gbogbo wọn pátá náà làwọn sì ti ṣetán o láti gbo ewúro sí ojú wọn ó ní bẹ́ẹ̀ sì ni àwọn ò ní sinmi àwọn ò ní sùn àwọn ò ní rẹ̀pẹ̀tì títí tí gbogbo àwọn èèyàn yìí àwọn ò fi rẹ́yìn wọn ní ìpínlẹ̀ kwara o wọ́n ní ṣùgbọ́n o ọwọ́ ba ògbóǹtagì kan láàrin àwọn tí wọ́n máa ń pèsè ìrànlọ́wọ́ fún àwọn ajínigbé ní ìpínlẹ̀ kwara.
0: ó dẹ̀ já lọ sókè lọ́nkà lọ polówó ọjà tá a bá wá padà dé gbáǹkangbì ròyìn yóò tẹ̀sọ́wọ́ wájú ẹ̀ kú kalẹ̀.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
4: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
5: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
7: Airtel.
8: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
7: SELARIE salary.
8: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
9: TURMERIC turmeric.
8: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
10: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
11: Gbáǹkangbì ìròyìn àgbọ̀sọgbànù.

0: káàbọ̀ padà o. Gbogbo ẹ̀yin èèyàn wa ilé ìtẹ̀gbọ́ ajákẹ̀ ìjádò ìlú Ìbàdàn, ẹ̀yin tẹ̀gbọ́ ajákẹ̀ ìjádò ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo ẹ̀yin tẹ̀gbọ́ ajákẹ̀ ìjádò orílẹ̀-èdè wa Nàìjíríà, òṣùbà yín rèé o. Làbàǹdẹ̀ la gbé fún yín láti kàn ní ọmọlúàbí. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ilẹ̀ òkèèrè lẹ́yìn wà, tẹ́ ẹ ti ń gbọ́ wa, ẹ̀ ń wò wá ní tẹ̀kọ̀ ìjọra eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí. Splash FM 105.5 Ìbàdàn. A dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín, ìfẹ́ ló so wá pọ̀ o. Olúwa ọba kò ní jó jaláíláí. Ẹ̀yin ṣe máa láìkẹ̀, ẹ máa lọ́ọ̀vẹ̀, ẹ máa ṣíà ẹ̀. Àwọn àtẹ̀jíṣẹ́ yíyẹn, ẹ jẹ́ kó máa gbéra sọ, kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn òròyìn tá a bá tari sákàtà ọ̀dọ̀ tiyín. Bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀, àkàdò ní mú yín lọ́wọ́ o. Ẹ wọ́n já lọ sínú ìwé ìròyìn The Nation torí pé gbáǹkọ́gbì ìròyìn kan ó mọ̀ fojú bàdé ńbẹ. Gbogbo àwa tá a lọ́mọ nílé ẹ̀kọ́ eléyìí tó jẹ́ pé ilégbèé ńbẹ ńbẹ, ibẹ̀ làwọn ọmọ wa ń gbé boarding school. Ẹ já súnmọ́ bí ká tún gbọ́ gbáǹkọ́gbì eléyìí tó ṣúyọ ńbẹ o. Wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ yí pé iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Kánò tó ń ti ìjọba wọn èyí ti ń bẹ ńbẹ o. Òun náà ni a ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀. Àwọn ìgbìmọ̀ ọ̀hún, òun náà ni wọ́n sì ṣe ìwádìí tó gbọngbọ́n lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani o tó wáyé lórí ọ̀dọ́mọbìnrin kan ọmọ ọdún 13 Mẹ̀múnà Sani Salisu ń lorúkọ rẹ̀ o. Ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí, ó ṣe wọ ilé ẹ̀kọ́ gíga náà, ilé ẹ̀kọ́ girama ni. Ó sì wà ní ìpele kejì àkọ́kọ́, ìyẹn GSS2, kódà ilé ẹ̀kọ́ St. Louis Secondary School, eléyìí tó wà ní Kano. Ibẹ̀ lọmọ náà ń lọ o. Wọ́n ní àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí, òun náà ni wọ́n mọ̀ gbé wọn kalẹ̀. Lẹ́yìn tí wọ́n ní ẹbí Salisu, agbẹjọ́rò wọn, ó kọ ìwé ẹ̀sùn sí iléeṣẹ́ ọlọ́pàá léyìí tó ṣe lálàyé o pé ọ̀rọ̀ tí wọ́n sọ o, pé ọmọ yẹn ó ní tó ṣe tó fi kú. Àwọn ò fẹ́ mọ̀ nítorí pé ejò lọ́wọ́ nú nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún. Nígbà tí àwọn ẹbí arábìnrin ọ̀hún tí wọ́n mọ̀ sọ̀rọ̀ nànà ó pé kí wọ́n wí ni, wọ́n ní ẹ̀ṣẹ̀ lálàyé pé èyí tí ilé ẹ̀kọ́ ń sọ fáwọn pé ọmọ àwọn o, ikọ́ kan ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ òun ló ní ikọ́ ọ̀hún ló kì í gìrì léyìí tó fi dágbére fáyé pé ó dìgbò ṣe. Wọ́n ní irọ́ èyí tó jìnnà sí òótọ́, òun náà ni ọ̀rọ̀ tí àwọn ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ láti ẹnu ẹni tí í ṣe agbẹjọ́rò wọn. Wọ́n ní ẹ̀ṣẹ̀ lálàyé pé ọmọ tàwọn eléyìí tó ti dágbére fáyé pé ó dìgbò ṣe yìí, òun náà làwọn gbọ́ o lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wípé ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó jẹ́ pé ó jù ú lọ ìyìn nínú kíláàsì ló dá a kúnlẹ̀ tó sì na ọmọ ọ̀hún. Wọ́n ní dá ọmọ náà kúnlẹ̀ tó dá a kúnlẹ̀, ó dá a kúnlẹ̀ fún ìgbà pípẹ́ léyìí tó sì wá ń lu ọmọ náà mọ orí ìkúnlẹ̀. Wọ́n ní níbi tó ti ń lu ọmọ náà ló ti dágbére fáyé pé ó dìgbò ṣe òun. Ìgbìmọ̀ tí wọ́n wá gbé kalẹ̀ tó jẹ́ olùwádìí yìí, òun náà ni ẹni tí í ṣe ọ̀gá ọlọ́pàá DSP Shehu Idris ló léwájú rẹ̀ o. Léyìí tó sì jẹ́ pé àwọn ẹ̀ka eléyìí tó ń ṣe ìwádìí lórí àwọn ìwà ọ̀daràn igun ibẹ̀ ń làwọn dì mú. Wọ́n ní kódà àwọn adájọ́ bíi mélòó kan eléyìí tó jẹ́ pé láti iléeṣẹ́ tó rí sí ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Kánò, wọ́n ń bẹ nínú ìgbìmọ̀ èyí tá à ń sọ nípa rẹ̀ yìí. Wọ́n ní ṣe ìwárí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ o, òun náà nìyẹn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè lóríṣìíríṣìí lọ́wọ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ náà, lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ ọ̀hún àti àwọn tọ́rọ̀ ṣojú wọn gan nígbà tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀. Kódà wọ́n ní a ti béèrè ìní fún èsì àwọn àyẹ̀wò kan eléyìí tí wọ́n ní wọ́n ṣe fún nígbà tí wọ́n ní ikọ́ jẹ̀jọ̀jẹ̀dọ̀ yìí ó kì í lójijì. Wọ́n wá ṣe lálàyé o pé gbogbo ibi tí igi ìwádìí ọ̀hún bá wó sí àwọn ò ní jẹ́ kétí aráàlú ó di sí i, bẹ́ẹ̀ náà làwọn ò ní fi gbákangbọ̀n kan nú ìní fún àwọn ẹbí ọ̀dọ́mọbìnrin náà. Wọ́n wá ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Kánò, òun ni wọ́n ti kọ ìwé kan, ìwé ìbára ẹni kẹ́dùn ni o, èyí tí ẹ kọ sí ẹbí Mẹ̀múnà Sani Salisu lórí ikú eléyìí tó ran ọmọ wọn lọ́rùn àrèmọ bọ̀. Ọba tó ni wá mọ̀mọ̀ jẹ́ pàdánù ọmọ ni o. Àwa abiamọ mọ̀ jẹ́ fojú sunkún àwọn ọmọ wa gẹ́gẹ́ bí mo ti ṣe ládùúà ṣáájú. Ibi tójú wa tó, ibi tójú wa ò tó, máa bá wa dáàbò bo àwọn ọmọ yìí kúrò lọ́wọ́ ewu eléyìí tó lè wù wọn.
1: Àmì àṣẹ, àmì àṣẹ. Tó ẹ jẹ́ ká tún gbéra lọ sí ìpínlẹ̀ Niger o, wọn ni ile-iṣẹ ọlọpàá ìpínlẹ Niger náà ló ti mú àwọn méjì kan tí wọn fura sí wípé wọn lọwọ nínú ìpapòdà ẹnìkan tó ń gbé ní Suleja tí wọn porúkọ rẹ ní Alhaji Monsa wọn ní bákan náà lọwọ sì tún ba àwọn méje míì fún ẹsùn ìdígunjalè gbígba nǹkan eléyìí tí wọn jí gbígbà sọwọ àti mímọ ṣe ìrànlọwọ fún àwọn oníwà ọdaràn eléyìí tí wọn ń ṣọṣẹ ní ìlú Suleja àti àyíká rẹ o gẹgẹ bí agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá ìpínlẹ Niger SP Wasil Abiodun bó ṣe sọ nínú àtẹ̀jáde tó fi léde wípé àṣeyọrí eléyìí táwọn ṣe yìí náà ló wáyé o látara ìpè pàjáwìrì kan eléyìí tí àwọn rí gbà ní ọjọ́ kẹwàá oṣù kẹfà níbi tí èèyàn kan tí àwọn adigunjalè yìí tí wọ́n jà lólè wọ́n ní kódà ń ṣe ni wọ́n gba ọ̀kadà rẹ̀ eléyìí tá a mọ̀ sí jin jẹ́ǹgì wọ́n ní wọ́n gbà lọ́wọ́ ọ̀ ní àdúgbò kan tí ń jẹ́ rafin chinaka ní agbègbè màjé gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ ọ̀ wọ́n ní àwọn ọlọ́pàá náà ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tọpinpin àwọn tí wọ́n gba ọ̀kadà lọ́wọ́ ọkùnrin yìí tí wọ́n ń sá lọ wọ́n ní àwọn ọlọ́pàá náà kọ́ ọ̀ wọ́n gbá yá wọn lọ sí agbègbè zuba wọ́n ní ibẹ̀ lọ́wọ́ sì ti bọ ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Beatrice James tó jẹ́ pọ́wọ́ títí ẹ̀ gangan ni wọ́n ká atakùkù eléyìí tó jágbọ̀ ọ̀hún mọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí o wọ́n ní ìwádìí tí àwọn tún tẹ̀síwájú láti máa ṣe náà ni ó sì ṣokùnfà bí ọwọ́ ti ṣe ba Aminu Ibrahim Gali Ibrahim Abubakar Ibrahim Idris Samaila Nasiru Mohammed Sani Dorcas Thomas Rejoice Samaila àti Musa Lawal wọ́n ní gbogbo àwọn yìí náà lọ́wọ́ bá o gẹ́gẹ́ bí àfúrásì oníwà ọ̀daràn wọ́n ní àmọ́ ìwádìí àkọ́kọ́ eléyìí tí wọ́n kọ́kọ́ ṣe náà ló ń ṣàfihàn rẹ̀ wípé Beatrice James Aminu Ibrahim Gali Ibrahim Abubakar Ibrahim Idris àtàwọn méjì míì tí wọ́n fura sí tó jẹ́ wípé àwọn yìí ń kọ́ ọ wọ́n ti fẹsẹ̀ fẹ wọ́n níṣẹ́ rí gbogbo àwọn eléyìí inú ikọ̀ adigunjalè kan eléyìí tó ń da omi àlàáfíà Suleja àti Kwamba tó fi mọ́ àwọn agbègbè míì tó rọ̀ mọ̀ tó ń dá láàmú ni o wọ́n ní ṣùgbọ́n ní báyìí àkàrà wọn ó ti tú epo ògúlùntú wọn sì ti bo omi ojú ti tì wọn ọwọ́ ti bà wọn o wọn ti ń wò kóíkóí bí aṣọ ọ̀pẹlẹ̀ bí korongbonu dengue lákàtà àwọn ọlọ́pàá ìwé ìròyìn daily post ló gbé ìròyìn náà.
0: Ó dá ìwé ìròyìn daily post náà ló tún gbé eléyìí jáde lọ́sàn-án tòní o tèmítèmí. Wọ́n ní arákùnrin kan eléyìí tá a lè pè ní àgbàlagbà ẹni ọdún 28 òun náà ní ṣe o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ẹ̀sùn tí a fi ń kàn lọ́wọ́lọ́wọ́ báyìí ó náà ni pé ọmọ ọ̀dọ́ rẹ̀ tí í ṣe ọmọ ọdún 13. Mo wá ga báyìí o. Wọ́n ní nínú ilé tí ń gbé eléyìí tí a jọ ń gbé wọ́n jọ ń gbé ni ó gbọmọ ọ̀dọ̀ sọ́dọ̀ rẹ̀. Wọ́n ní bó bá ti di lọ́wọ́ alálẹ́ báyìí ni ó pe ọmọ òun kúrò nínú yàrá tí ẹ̀ ti ń sùn yóò wá tán wọnú yàrá tí ẹ̀ wá yóò wá bẹ̀rẹ̀ sí ní ṣe kòtọ́kòtọ̀nà pẹ̀lú ọmọ ọlọ́mọ. Gẹ́gẹ́ bí ẹ ṣe wí tó ń ti àkọsílẹ̀ eléyìí tí ìwé ìròyìn Daily Post tó gbé kalẹ̀ lónìí o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Adamawa òun náà ni wọ́n ti gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún léyìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí eléyìí tó gbọ̀ngbọ̀n. Gẹ́gẹ́ bí ẹ ṣe wí o wọ́n ní arákùnrin tá à ń sọ nípa rẹ̀ yìí kàràǹbà ní ẹ̀dá ni wọ́n ní Indagbe ni ìyẹn ní agbègbè kẹlẹ́ tó ń pè ní Yobe Pate èyí tí ń bẹ níjọba àbílẹ̀ gúúsù ti Yola ní ìpínlẹ̀ Adamawa. Wọ́n níṣẹ́ rí o ọmọ ọ̀dọ̀ tí ṣe ọmọ ọdún 13 yìí àti bàbá yìí ti ń dágbé òun náà ni wọ́n jọ ń gbé. Wọ́n ní ọmọ tá a sì ń sọ yìí o òun ni ó dáná oúnjẹ òun ni ó fọṣọ fún òun ni ó gbálẹ̀ fún òun ni ó fọbọ́ fún òun ni ó ṣe gbogbo nǹkan ọmọ ọdún 13 àṣìlò ọmọ èké kọ́kọ́ léléyìn náà ọmọ ọlọ́mọ ọmọ ọdún 13. Ó dẹ̀ já lọ o sákàtà ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa SP Sulaimon Ngoroje lorúkọ tí wọ́n jẹ́ o wọ́n níṣẹ́ rí ọmọ tá à ń sọ yìí ṣáájú ni wọ́n ti kọ́kọ́ kéde rẹ̀ pé wọ́n ń wá wọn ò rí wọn ò sùn wọn ò wo ǹjẹ́ bó ló ṣe rìntà ló mẹ́jọ ń wá sí iléeṣẹ́ ọlọ́pàá. Wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o ẹni tó gbà á pé kó máa wá sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ òun títún ṣe tìpátìkúùkù pẹ̀lú rẹ̀ òun náà ló sáré tètè wá sí iléeṣẹ́ ọlọ́pàá o léyìí tó wá fi ọ̀rọ̀ òun lọ́lẹ̀ pé ẹ dákun o ọmọ ọ̀dọ̀ òun lòun wá o ọmọ ọdún 13 ni o ẹ dákun ẹ bó ṣàwárí rẹ o Ngoroje ẹni tó ṣe lálàyé pé lẹ́yìn tí ọ̀gá ọmọ náà tó wá fi ọ̀rọ̀ òun tó iléeṣẹ́ ọlọ́pàá létí náà bá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o láti dájú pé ọmọ tí ẹ ń pariwo rẹ̀ pó sọnù yìí kí wọn lè wá ọmọ náà láwárí. Ìrẹ́kọ̀ yìí tèmítèmí wọ́n ń lọ́gán tí ẹ mọ ibi tí ọmọ náà sá lọ ti o si pe omo pe bo lo se wa je to fi saku olodo oga re to ba mo po o ba sise mo o si so fun won oga ibi ni won pe ni wa simi o emi o ba n sise mo o e je mo lo sodo awon obi mi won ni omo na lanu ikoto ikoto oro bode lenu re o le to si n se lalaye po won o dede ku olodo won o nje ki lo de won lo lopo lapo ju o nje ki ni to po lapo ju won ni omo na so to nti omi gbigbona loju re pe ibalopo ko to ni o oni won mo n se pelu ohun ni gbogbo igba agbenuso fun ile ise olopa yen ni ipile adamawa sp sulaimon ngoroje nigba to won wa pabi ti o ya bidun oro o pe kilo wi ni o lo ni seri oga re ti n pe ni adamu mohammed ti se koto koto na pelu omo olomo yi etin gbe lakata ile ise olopa awon ofi oro n fale rarara awon ofi se on lo kokko mejo wa an wa mu le nu o esun ti kanu awon si se iwadi won ni ayin ti igba ti iwadi ba pari awon gbe bayi o di wo ni ile ejo ni
1: ta etu je ka lo si ipinle edo won ni ko din ni awon afurasi metala eleyi ti mo foju won han de o nile ase olopa ati ipinle edo eleyi to je po ni iru iwa odaran na ni won ka mo won lowo bi iwa ijinigbe egbe okunkun ipaniyan idigunjale ati mimo se apinkari ayederu iroyin won ni awon towo bo ohun ko ona si ni alakoso fun le ise olopa ipinle edo Monday Agbonika lo foju won han de o niwaju gomina ipinle edo Monday Opewolo eleyi tan ni gbogbo wo waye ni olu le ise olopa ti ipinle edo gege bi alakoso fun le ise olopa ipinle edo se wi oni arabirin kan Oluchi Ugbowon ohun na ni owo ba o oni owo awon olopa eleyi to n gbogun ti isele ijinigbe ohun na lo ba latara wi pe fun rara re ohun lo pete ijinigbe re o won ni koda o sise po pelu awon kan lati fi dibon bi eni wi pe won ji gbe ni o ki won si le gba owo eleyi to to 50 million naira lowo awon molebi re gege bo se wi won ni awon iko olopa eleyi to n gbogun ti isele ijinigbe nile ise olopa ti ipinle edo na ni won si tara sasa ni ojo kefa osu karun odun 2026 lati sise loju gbogbo ete eleyi ti Oluchi Ugbowon eni odun 55 won lo n sise papo pelu awon yoko re lati fi ri daju wipe won gba owo toto 50 million lowo awon molebi re o wipe eleyi to si n dibon wipe won ji ohun gbe ni Agbonika o soro siwaju oni koda eni to fura si yi ohun na nko o ikan lara won na ni o yinbon fun eyan kan to ji gbe ni ese osi re lati fi gba owo kan eleyi to to egberun lona 500 naira lowo e 500,000 naira o tun soro siwaju o ni latara sisamulo awon ilanu ero imo ero eleyi to lagbara gidi gan lati ma fi topinpin awon odaran won ni iko olopa ti ipinle edo nko na ni o si mu eni ti won fura si ohun o eleyi to si ti jewo wipe looto lohun wa laabi na lakotan o ni awon ti owo ba ohun ko na ni won si n se iranlowo fun awon lati tun fi mu awon yoko ti won jo n sise papo won ni amo ko din ni awon eyan metala ti le se olopa ipinle edo foju won han de o lori onirunru iwa odaran
0: o da niwon ba belenja eleyi to ku ti iroyin gbankogbe yo mo tenubodo fun toni ti se ojo eti friday a fi ko a si wa pada ri bo ba di ojo aje monday e wa ja fele yi joge o won ni ijejemo wi pe akeko kan eleyi to ti wa ni ipele asekagba nile eko giga fasiti olabisi ona banjo oou eleyi to wa ni ago awoye won ni timi ni gbogbo eyan mo si o won ni ijejemo yi pe lasiko igba ti isele idigunjale nlo iyen ni ojobo thursday ha awon karamba ni eda eko adigunjale won mo yin bajina turin buku ti fona lenu mo omo olomo o o si dagbere faye pe o digbo se gege bi iwe iroyin daily post se akosile iroyin ohun won ni ijejemo yi pe awon iko adigunjale na o na ni amoya bo agbegbe kan le ti won pe ni koni igba won ni agbegbe yi àwọn akẹ́kọ̀ọ́ o náà ló pọ̀ tó ń gbé bẹ́ẹ̀ wọ́n ní bí wọ́n ti ya bo agbègbè náà wọ́n ṣiṣẹ́ láabi wọn o fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí ò sí ẹnikẹ́ni èyí tó dá wọn lọ́wọ́ kọ́ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe ṣe lálàyé won ni ile meji ototo o na ni won fi agidiwo leyi ti ile omo ti an pe ni timi to ti dologbe ye to je okan lara won e ja lo sekreta awon eyan kan leyi to je pe osoju mi koro ni won nigba ta won ma salaye oro won ni se ri awon adigunjale yi bi an ti nde bayi toro toro toro toro ni a fi wole o won ni won ja ilekun wo inu ile be na ni won gba ori orule wonu ile won o won ni bi an ti wole bayi won bere si ni koduki awon akeko ni bi ero lewo ero alagbele tan ta mo si laptop owo won gbe gas cylinder ati awon nkan mi eleyi to seye biye won ni bo tile je pe ngba ti isele ohun to sele to pari tan o na ni awon akeko won bo si igboro ti won si nfi ehunnu won han be na ni won bere si ni pariwo tatata pe ku eleyi to mu ti mi lo yi o na ni awon osise leto abo ati awon toro kan gbodo se iwadi lori e nigbati igbimo ile eko ohun yo ma fesi si isele tan so nipa re yo papa julo lakate ni ti se adari ni fo agogo to ni se pelu bi ile eko ohun bo si sise ogbeni niyi oduwole o se lalaye pe ewo ati gbo nipa oro na koda won kede ana ti se jobo thursday gege bi eleyi ti eni eko kankan o le waye latari rogbodiyan eleyi to be sile oba laanu alaranse alaabo koda n kojo koda abobo awon omo wa o ko saanu awon abiamo ka ma ba won foju sunkun omo awon ti isele wa sele si lori omo oba to ni wa dakun jo ba ni tu won loju o nibi gan lati ma fi adagba eto to nti royin gba nkan gbi irosi losan toni ka le re bo ba di ojo aje monday nibi ta fi ko si ti fun tedo royin awala ni eyin le ngbadun e o gba nkan gbi royin ko ikan ni omoluabi loni igbaladun tin lo wa fun gbogbo awon eto to je lati ikan ni lodun ti gbangban kan si e ma ku nbe lailayo ateyin atawa ado ma fon loke serere ni ti wa di ola tatu pade fun awon akotun royin wa gbogbo iya adini yin na ni o aminat adeto badmus on loruko timi motala yin eleyi to se be nkan momo o se dada
1: temilade aloko ohun na loruko ti temi eje pade loro ola lago meje se mejo lori iroyin ti fun tedo odabo.

0: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name. Why trust? My people, time don't reach to shine eye when you reach your salt. Oh.
1: Dangote salt. Choose quality. Choose Dangote salt.
2: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
3: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
4: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
3: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tù ètò ìwòsàn ìrora ọkàn.
2: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
4: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
3: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
2: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
4: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
5: If happiness gets sound for Nigeria, na so it go sound.
6: Yo, carry your bride, John.
5: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. It don't say, we still dey gidigba.
6: You fit kiss your bride now.
5: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop way dey near you.

0: béèrè báyìí ná pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá ṣe mọ́ ṣàpèjúwe yín o ni pé ìlú mọ̀ká pìrìsẹ́ńtà ni làwọn èèyàn mọ́ pé yín ṣùgbọ́n ní ìsinmi wá fẹ́ bèrè pé ṣé ní kìnìún mú yín ṣé ìlú mọ̀ká pìrìsẹ́ńtà náà ni àbí ìlú mọ̀ká ọ̀nàrẹ́bù àbí ìlú mọ̀ká pìrìsẹ́ńtà ọ̀nàrẹ́bù àbí ìlú mọ̀ká lásán èwo ni ní kìnìún mú yín báyìí.
1: Ẹ máa tú ṣe lé ti ẹ̀pẹ̀sì kejì yẹn ìlú mọ̀ká pìrìsẹ́ńtà ọ̀nàrẹ́bù. Àbí tó bá ṣe rọrùn fún kálukú.
0: Ìlú mọ̀ká pìrìsẹ́ńtà ọ̀nàrẹ́bù.
1: Ṣùgbọ́n tó dájú tó àdáni pé ṣíwájú kí a tó dìbò wọlé. Àdéhùn tí mo ṣe fún àwọn èèyàn wà ni pé ẹ fi ọkàn balẹ̀. Tí mo bá dìbò wọlé gẹ́gẹ́ bí aṣojú yín lẹ́kùn dìbò olúyọ̀ lèmi ò ní fi afẹ́fẹ́ sílẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ó lágbára ṣùgbọ́n Ọlọ́run ràn mí lọ́wọ́. Ó kàn lè ṣe fìyà díẹ̀ táwọn èèyàn lè má gbúrò mi lórí afẹ́fẹ́ ṣùgbọ́n mi ò fi afẹ́fẹ́ sílẹ̀ tán.
0: Ètò mélòó lẹ́ ń ṣe lọ́sẹ̀?
1: Ètò méjì ni mò ń ṣe lórí afẹ́fẹ́ lọ́sẹ̀ ṣùgbọ́n nígbà míì ó máa jẹ́ ọkàn ẹlòmíì àwọn adelédè mi lórí ìkejì nígbà míì àwọn èèyàn dẹ́ lè má lo oore ọ̀fẹ́ láti gbọ́ mi lórí ètò méjèèjì. Ìdí ni pé iṣẹ́
0: ó jọ pé ẹ ṣe ti Monday tó lọ
1: mi ò ṣe ti Monday tó lọ
0: ṣé tó lọ lọ́run lẹ́sẹ̀
1: Monday bí méjì
0: sẹ́yìn
1: mo ṣe yẹn ṣùgbọ́n eléyìí tó lọ mo lóore ọ̀fẹ́ láti lọ. Ìdí ni pé gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ mo ò lè gba owó lẹ́ni ọ̀daràn lẹ́ni radio station. Mo kàn mú gẹ́gẹ́ bí nǹkan tí mo ń ṣe fáwọn olólùfẹ́ mi pé nǹkan tó múnú wọn dùn tó dẹ̀ jáde hùn tí mo ṣe fún wọn
0: kí ló tẹ̀ fi lè gbowó tó bá pé staff bẹ̀ ní yín kọ́.
1: Code of conduct bureau ò fààyè gbà
0: kẹ mọ gbowó náà
1: mi ò lè jẹ staff lẹ́ni other place.
0: Ngbẹ́ ti jẹ́ staff ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́.
1: Iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ tí ìlú fi lé mi lọ́wọ́ ni. So bó ṣe jẹ́
0: nìyẹn. Ẹ̀fìn yẹn sì rú ìlú ni àti pé.
1: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tí ó bá mú jùlọ.
0: Ànílẹ̀ àmú ṣé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bó o ló ṣe ṣe ìrànwọ́ fún ṣe aṣòfin àbí àkùdé ló ṣe fún tó ṣe pẹ́ wá sáré pé wà pa ọ̀gbẹ́ni kì í mọ̀ ṣe di gbẹnu sí máìkì ló mọ̀ wáyé ọjọ́ mọ tó ń ṣe tẹ wá sì ti pè ayín padà àbí bó o ní iṣẹ́ sọ̀sọ̀ ṣe affect iṣẹ́ aṣòfin.
1: Ó ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ ó ṣàkóbá tó pọ̀.
0: Ẹ̀sọ́ méjì méjì nínú
1: ọ̀nà ọ̀nà tó gbà ṣe ìrànlọ́wọ́ ni pé nígbà tí a máa dìbò lọ́dún 2023 nǹkan mẹ́ta ló contribute sí àṣeyọrí mi. Alákọ̀ọ́kọ́ òun ni ìṣe dáadáa ẹni tó jẹ́ lídà mi nínú ẹgbẹ́ wa tó jẹ́ lídà gbogbo wa ní south west of Nigeria àti ní Nigeria engineer Ṣèyí Mákindé lọ́yọ̀ state ìyẹn contribute alákọ̀ọ́kọ́. Ẹlẹ́kejì bàbá tó bí mi lọ́mọ àti máa ṣe bọ̀ wọ́n dáadáa tán ṣe sílẹ̀ ó jẹ́ ẹlẹ́kejì. Ẹlẹ́kẹta pé ìlú mọ̀ká jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àwọn mọ̀ pé kò ní ṣe nǹkan táborúkọ ẹ̀ jẹ́. Ibi tí iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tó gbàràn mí lọ́wọ́ nìyẹn. Then ìyókù ó kó ìrìn ẹsẹ̀ ta jáde lọ kákàkiri. Now ta bá fẹ́ sọ bí tí
0: ó ti ṣàkóbá
1: ó ti ṣe
0: apákanjàmọ́
1: ibi tó ti ṣe apákanjàmọ́ ni pé nínú aṣòfin tí ojú wà lára ẹ̀ jùlọ ní Ọ̀yọ́ State House of Assembly má sọ pé a jẹ́ méjì being a public figure. Èmi gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ àti Yusuf Honorable Yusuf Adébísí torí pé bàbá wọn jẹ́ olórin ó jẹ́ kójú wà lára àwa méjèèjì ojú ti bàbá ó wà lára ọmọ ṣùgbọ́n èmi ojú tìlú gangan ló wà lára mi. Now màá rí message látọ̀dọ̀ ẹni tó wà níṣẹ̀yìn ẹni tó wà ní Lagelu ẹni tó wà káàkiri Ọ̀yọ́ state tí wọ́n bá ní bùkátà tí òkun olúyọ̀lẹ̀ rárá. Wọ́n á gbé wa
0: gbàgbé ń bò ṣe pé ìwọ́n mọ̀ wọn ò mọ ẹrẹ́bù wọn.
1: Bẹ́ẹ̀ni tó pé ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ ọmọ mi kọ́ṣẹ́ tán ó fẹ́ gbá yọ̀ǹda lẹ́nu iṣẹ́ igba àwo àti bẹ́ẹ̀
0: lọ. Ilé tẹ̀sán náà ọ̀nàrẹ́bù wọn ṣe ni pé kindly reach out to your ọ̀nàrẹ́bù.
1: Mi kì í ṣe bẹ́ẹ̀.
0: Kí ló dé?
1: Mi sábà ẹ mọ̀ pé èmi náà reach out sí ó dẹ̀ ṣe ṣe kan mọ̀ ọ̀nàrẹ́bù wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
0: Kan tó reach out sí
1: nǹkan tí bá ní nípa láti lè ṣe fúnra ẹni bẹ́ẹ̀ ni mo máa ń ṣe fún wọn lọ́pọ̀lọpọ̀ gbà.
0: Ok so ọ̀nà kan tí ó gbà sápá kan jà mọ́.
1: Bẹ́ẹ̀ni ọ̀nà kan nu.
0: Ìkejì nǹkan.
1: Nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Pẹ̀já filẹ̀ bẹ́yìn.
0: Ka filẹ̀ bẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ok now, nígbà tí ẹgbẹ́ kìíní ìṣòro ayélujára wípé ń bọ̀, mo ti táwọn kan ti ń ṣe gbàsgbòsgbàsgbòs, táwọn kan bẹ̀rẹ̀ sí ní wọn fún yín lẹ́mọ̀, lórí péjì tara yín gangan, mo ti tẹ́nìkan bẹ̀rẹ̀ sí ní dragi yín bẹ̀. Lẹ́yìn ìgbà náà, ìgbà tẹ́bi náà post ẹ̀, mo ti tẹ́nìkan sọ pé rubber stamp ọ̀nàrẹ́bù, igbadogoji rẹ̀ wájà, wọ́n pé kí la dé tí àwọn èèyàn ti ẹ̀ fi ń gbiná wojú ọ̀nà ìrìbú akíta bẹ́ẹ̀ ni pé wọ́n ti rẹ rodeyin pé àfẹ́ gbọ́n tí ó wù àmọ́ gbọ́ àádùú àti tẹ rédíò ni àfẹ́ gbọ́n tí ó wù kí lọ́sẹ̀lẹ̀ ṣé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan pójú wà lára yín sẹ́yìn náà mọ ẹ̀ẹ́mọ gbé ilé asòfin lẹ́mìí gbóná ni kẹ́ mọ náwó kẹ́ mọ pariwo ọ̀nà ìrìbú ìlú mọ káàkiri ọ̀ọ́dà ọ̀ọ́dà àbẹ́ kàn mọ́ wò wọ́n náà ni ẹ̀ kàn mọ́ I follow pé if you support say hi hi if you again say the next the high service ṣe tẹ́ mọ́ sí ń bẹ̀ nu.
1: Tí ẹ bá gbé sọ́kàn n pé lílọ tẹ fẹ lọ sílé asòfin ẹ fẹ lọ gbé nǹkan gbóná ni ẹ lè rí nǹkan kan mú wa lé fáwọn èèyàn yìí.
0: Kí ló dé.
1: Torí pé ẹni rí mú wa ni.
0: Gbígbé nǹkan fẹ́ni tó bá ń gbé nǹkan gbóná.
1: Gbígbé nǹkan gbóná kò lè mú èso rere wa.
0: Sẹ́yìn kulẹ̀ lẹ́mìí àlùtà fúnra yín sẹ́yìn gangan lẹ́mìí àlùtà.
1: Mo lẹ́mìí pé mo fẹ́ ṣe dáadáa sáwọn èèyàn.
0: Ẹ lẹ́mìí àlùtà.
1: Mo lẹ́mìí pé mo fẹ́ ṣe dáadáa sáwọn èèyàn.
0: Ẹ mo ti gbọ́n tẹ́wé.
1: Gbogbo ọ̀nà tó bá gbà láti ṣe dáadáa fáwọn èèyàn.
0: Including àlùtà.
1: Ni mo máa gbà. Gbogbo ọ̀nà tó bá gbà láti ṣe dáadáa fáwọn èèyàn. Ni máa gbà. Láti mú dáadáa wá fáwọn èèyàn mi.
0: Rí kí ọmọ náwó kí fídíò yín mọ trend pé ìlú mọ̀ká ní bá wọn fáwọn oṣù yìí ọmọ mi. Táwọn aládùúgbò mọ tí a yẹ pé ọ̀nà ìrìbù wa.
1: Fídíò lọ mi kà mélòó lẹ́rí ní State House of Assembly tó ń náwó pé mo fẹ́ mi ò gbà
0: mi ò gbà mi ò gbà. If it were to be you, will you negotiate with bandit? Kínní kan, àríyàn tó trend.
1: Adarí ilé máa sọ̀rọ̀.
0: Ẹ̀yin sọ̀rọ̀ tí.
1: Tìbó ló ń darí ilé. Tẹ bá wo sitting wa ní State House of Assembly ní last sitting yìí, mo ṣe report. So ọ̀rọ̀ sísọ mi ò sí nínú ọ̀nà rébù tí kì í sọ̀rọ̀ nínú ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Mo
1: ní àbá tó pọ̀ lóríṣiríṣi.
0: Mo ń bọ̀ bí àbá yín. Ẹ sọ pé ní lásìtì yìí pẹ̀ sí report. Ó jọ pé lásìtì yìí lè ṣe third anniversary àbí.
1: A ṣe ló ṣe dédé ọdún mẹ́ta tí ìlú ti dìbò yàn wá tán dẹ̀ ti búra fún wa ni.
0: Bóyá report tẹ̀ sí wọn.
1: Ṣùgbọ́n gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú pọ̀pọ̀ ṣinṣin a máa ń ṣe. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú à ń dáwọ́ dùnú fa iye ọdún kẹta awọ́gilé torí bílù ṣe rí lásìkò ìpápàá jùlọ torí àwọn ọmọ tí mo mọ̀ pé láìpẹ́ láì jìnà ọlọ́run àṣẹ wọn ni rere.
0: Àmì ẹ sọ pé ẹ ṣe rìpọ́ọ̀tù nílé asòfin rìpọ́ọ̀tù ẹ kàn fún mi ní bá just tintin pé kí ni rìpọ́ọ̀tù tẹ́ sí òun láàrin ìtẹ́jú kan ẹ kàn jábọ̀ rìpọ́ọ̀tù ká tó wá wọnú iṣẹ́ yín gangan.
1: Ó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ Information Communication Technology ICT. Ọ̀nà tí a lè gbà ṣe àmúlò rẹ̀ fún ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́. Torí pé mo jẹ́ alága ìgbìmọ̀ tẹ̀kótó ilé lórí ètò ìròyìn ìbáṣepọ̀ aráàlú àti ìmọ̀-ẹ̀rọ ìgbàlódé. So ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ICT. Ọ̀nà tí a lè gbà ṣe àmúlò rẹ̀.
0: So Information Public Relations and Technology àbí kí ibo lè ṣe pé.
1: Information Media Public Affairs and ICT.
0: Kàbíyèsí.
1: Kọmitì tí mò ń ṣe àníyàn. So ó ní ṣe pẹ̀lú ọ̀nà tí a lè gbà ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. So a engage Ọ̀yọ́ State Agency for Youth Development ti Prince Adébọ̀wálé Fálànà tí ó jẹ́ alága ìgbìmọ̀ wọn. Ẹ rí pé a ní àwọn youth centers àtàwọn youth development centers káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. So bí a ṣe ṣe tó fi jẹ́ pé tikere àwọn tó jẹ́ ọ̀dọ́ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ibi tí a máa fi sọ̀dọ́ fún Ìbàdàn center tó máa jẹ́ Ọ̀sán Sámi ibi tó máa jẹ́ up fún Ọ̀yọ́ zone àti òkè Ògùn lápapọ̀ nǹkan tí report yẹn tó dá lé lórí nìyẹn.
0: Ọ̀dà ẹ ṣe lórí report táwa náà rí. Àti àwọn nǹkan tẹ́ ṣe gẹ́gẹ́ bí àṣeyọrí yín àgbéwọnú ara wọn nígbà tá a bá tójú ọjà dé. Ọ̀yọ́ Assembly mark third anniversary with 36 laws, 276 resolutions passed. So lórí àwọn ọ̀rọ̀ yìí, àmọ́ tó jẹ́ tìyín bẹ́ẹ̀ nù 36 laws èwo ni ó jẹ́ pẹ̀lú mọ̀ká ló sponsor ẹ̀. Nínú 276 resolutions èwo ló dé pẹ̀yìn lẹ múùfù ẹ̀ nígbà bá padà dé. Ẹ mọ̀ sọ àtàwọn yòókù ńbẹ. Ẹja dojú ọjà, ó yá owó ọ̀rẹ́ àmúlélẹ̀, ẹja pààrọ̀ àga. Dr. Oyèkunlé Oyèwọ̀ ẹ mọ̀ bọ̀ lórí àga ìkọ́nà rébù lọ́dúnkù ńbẹ̀ nígbà tá a bá padà dé padà ẹ wà padà sáàyè yín. Ó yá owó ọ̀rẹ́ àmúlélẹ̀ ìṣọ́lókè. Flash FM 101.

0: tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìjọba àbílẹ̀ lẹ́ ń gbọ́ lórí ìkànnì splash 105.5 FM apá abita adé yìí mo ti wà pẹ̀lú dr oyèkúnlé oyèwọ ẹ káàbọ̀ sórí ètò ìṣà
1: ẹ ṣe olótùn
0: ṣàlàfé àlẹwà
1: adúpẹ́
0: ọ̀rọ̀ lórí òmìnira ìjọba àbílẹ̀ tí àwa ti ń pariwo káàkiri lórí ètò yìí tí wọ́n fi ń pè wá ní localist wọ́n mọ̀ pé irú ẹ̀yin báyìí ní dr localist oyèkúnlé oyèwọ àwo ní dr abiodun adewole náà sanpọnẹ náà ni localist abiodun adewole ànídàmú now ìròyìn bòde wípé àjọ tí mójútó ètò ìdìbò níjọba àbílẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti gbé àtẹ bòde lórí bí wọ́n ó ṣe ṣe ètò ìdìbò abẹ́lé sípò alága àbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìròyìn sọ báyìí pé lg election osiec distribute guidelines set primaries for June 29 to July 27 fún ètò ìdìbò abẹ́nú lẹ́yìn ìgbà náà làwa gbọ́ tí ẹgbẹ́ òsèlú apc wá dáhùn pé ọ̀yọ́ apc reject december lg poll declare boycott kí lẹ fẹ́ sọ lórí pé ẹgbẹ́ òsèlú apc wọ́n ní àwọn ò ní kópa nínú ètò ìdìbò ìjọba àbílẹ̀ tí ó wáyé ní oṣù kejìlá ṣùgbọ́n ètò ìdìbò abẹ́nú ni ó bẹ̀rẹ̀ láti oṣù kẹfà sí oṣù keje ṣùgbọ́n bò gangan nínú oṣù kejìlá ẹgbẹ́ apc làwọn ò ní kópa ńbẹ̀ torí pé bígbà tí gómìnà Ṣèyí Mákindé fẹ́ mọ̀ gbé kòkó ẹ̀wà kaná kó tó mọ́ lọ fún ẹni tí ó gbàjọba lọ́wọ́ rẹ̀ pé tó fẹ́ ṣe nù fáwọn ò sì ní faramọ́ ojú wo lẹ fi wò.
1: Ẹ ṣe olótùn àti PDP àbí ẹgbẹ́ tí ó bá wà
0: APM ni
1: àti APC wọ́n ń kó aráàlú sí gbèsè ni lórí ọ̀rọ̀ local government election torí ńgbà tí APC náà wà níjọba báwọn náà ṣe yan ìgbà tó di pé àwọn náà fẹ́ máa lọ làwọn náà conduct election tí wọ́n fàwọn yàn síbẹ̀ tí incumbent government or governor tí wọ́n dé tí wọ́n yọ wọ́n a lọ sí court more than $4 billion awarded against the people of Oyo State tí APC kó wa sí nìyẹn the same thing náà ni current government náà ń ṣe táwọn náà kó wa sí another issue the question is why the hastiness although títà náà wọ́n bá lapse tó bá yẹ pé autonomy wà fún local government because ẹ máa rí pé tí PDP bá conduct election fún 33 local government PDP ló máa wọlé gbogbo ẹ̀ tí APC náà bá conduct ẹ̀ APC ló máa wọlé gbogbo ẹ̀ so political justification máa ń wà fẹ́ tó bá wọlé láti ní ẹ máa lọ torí pé wọ́n mọ̀ pé bọ́n ṣe débẹ̀ gan-an gọ̀ǹṣọ́nà tó so the timetable is political the screening every exercise the same way náà APC náà ni PDP náà boycott the election APC náà tó náà to organize nígbà táwọn náà fẹ́ máa lọ so the two of them are guilty in terms of making people of Oyo State to pay for the service we did not get ó yẹ kí local government kó jẹ́ a kind of arrangement tó máa provide support or succor fún gbogbo ara ẹsẹ̀ kùkù ni but what we have realized in the recent years ni pé it has become a liability for the people at the grassroots level torí pé owó tó yẹ kán fi túlù ṣe òun ni ẹgbẹ́ mi tó bá wọlé if àtọ̀ tẹ́lẹ́gbẹ́ mi bá wọlé òun ni wọ́n san fún àwọn tó bá kúrò ńbẹ̀ so the $4 billion, $5 billion tí wọ́n san fún àwọn tó kúrò tó bá fi ṣe ọ̀nà kọ̀ọ̀kan bá ṣe ń sọ yìí ní each of the local government a máa rí tọ́ka sí now but what I'm just saying in essence is that the political aspect of local government election it has become a burden and a liability for the people at grassroots level so èmi náà ò ní faith mi nígbàgbọ́ nínú gbogbo nǹkan tá à ń sọ yìí torí pé ẹgbẹ́ tó bá conduct kò ń ṣe old trick ni tí ò yẹ kó ń jẹ́ ká máa rí mọ́ tẹ́nì pa parọ́ fáwọn èèyàn tó bá fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ arúmọjẹ ìbá tiẹ̀ lọ mú new trick wá across nigeria gbogbo ọlọ́jọ́ máa ń ṣe nǹkan kan náà ìjọba fẹ́ kó gbá sílé o conduct election fẹ́ lómi ẹlòmí àdé a ní kán máa lọ wọn á ní pé kán máa sanwó so I don't believe that local government election should even be held at all tí wọ́n bá fẹ́ yan kí a ti kà síbẹ̀ tó wù wọ́n kó yàn síbẹ̀ torí pé election yẹn is just a way of legitimizing what is not gbogbo ayé lórí gbogbo tí parties ń ṣe across nigeria pdp is guilty apc is guilty all of them are guilty.
0: Now nígbà tí wọ́n kó àwọn èèyàn tí wọ́n kó ìjọba àbílẹ̀ oríire kọ́ lọ́ọ́ bá wa dá wọn padà láìpẹ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n máa ń fẹ̀hónú hàn tó jẹ́ pé àwọn máa ń sì wọ́ọ̀dì kan ṣe protest sẹ́ẹ̀tì àwọn fẹ́ẹ́ rí dàkúmà wọ́n tún gun bàálù wá protest ìbàdàn níbi tí ọwọ́ ìkàn láàdé léyìí tó ṣe pọ́nà táwọn máa tọ́nu ẹ̀yin tẹ́yìn ń pera yín movement for local government autonomy do you call yourself gatekeepers or stakeholders when it comes to local government matters ṣé wàá máa wòran ni kí lẹ́yìn náà ó ṣe àbẹ́wò ẹ̀yin tí sọ́ni ti pé ẹ̀ nígbàgbọ́ ninu pe ninu eto ta nso ko si ye e si ro pe ke to dibo yo waye se be se kan se so le kan te menu ku nu abe inu be advocacy abe inu gbe placard bo de pe awa ta je mo be ko gbe to no mi o so pa agba ke to dibo joba bi lo waye tori pe en tan wa je ni abi bo
1: se ri oro gba e so tori pe alabo si na opolopo lo selu man listen to program in dada apart from tun ba wa in jo te ba ti soro npa ti o se against PDP won APC ni
0: beni
1: in jo te ba ti se ti APC
0: won ni PM ni mi
1: won ni kini kan ni so te ba ri awon eyan
0: within this state ita se last onilu le nikan tun pe mi ita se nti onilu nikan ni double n se won rejeje po o atun ba won po won tun ni
1: so ti ninu state nsin awon to n gbo wa if not that we attempt each and every time tabai bai lati balance the argument wa won ba ti label wa won ba ti ma le wa so tabai ko nkan kan Johnson igba ti governor wa so pe awon oni gbagbo ninu local government autonomy and they know politics is local if politics is local security is aspect of politics do you understand
0: yeah.
1: But won kan wa en to ma soro jade ti won so pe abo your position lo nsise fun it is what we are all supposed to know democratic rights ese kuku oni local government autonomy ko n se individual decision yan. If the constitution says we have 3 tiers of government, it is not whether you believe in it or not, you have to abide by the constitution you have sworn to uphold.
0: Àwọn èèyàn sọ pé kò sí nítorí advantage tí n disadvantage tó bá yẹ pé nítorí advocacy ìjọba àbílẹ̀ táwa bá lè gba oyè mcpa tí ò sí inú okọ ń gbà wọn bíya tó máa ń dákọ pé gómìnà ṣèyí mákindé fnsc wọn sọ pé abiodun adéwọlé mcpa torí pa àwọn advocate fún ìjọba àbílẹ̀ wa náà gbókun kókun tó bá ṣe pé criticism náà lábàgbà tó jẹ́ bí negative part of nǹkan tá a ti yàn so yẹ kí yẹn intimidate wa ni.
1: Òun náà ni advocacy responsibility wa ni fi jẹ pé a jẹ kó já kan you see each and every opportunity we have to talk to people a máa wá láti sọ fún wọn pé local government autonomy is the major way tá a fi lè kúrò nínú security challenges, infrastructural problems, lack of political participation, gbogbo challenges that we face as a people, local government autonomy to ba wa daada to je pe aggregate igba te gbe honorable debi by nsin one way or the other akanrawa afen ti o ba nso mo Oyo state ti o nso mo Ibadan ni oni ni leya ni oni le baba o le claim ona ta ba tun ka tun sin a tun kanrawa ju ba yen lo so ti local government ba wa to wa virile e ma ri pe oro wo yo o ma jo ibi ti problem ba wa solution ajo ma wo pe kini solution ta ma wa si lotun lo si so and there will be a development, there will be a kind of synergy laarin gbogbo wa. But by the time to je pe the local government are only bearing name they are not, you know, living up to the responsibilities, they are not up to it in terms of the resources.
0: Baba olopo yen lawon gba pe doba bile o sise
1: oloselu lawon. I have seen his interview won ni oloselu ni awon. So and whatever Oloselu says is for political reason. Te ba pe won wa bi ti party ba change won aso nkan mi to yato. And you don't blame him because he's a politician.
0: Oda, e se modupe. Oju oni ti wa. E ja continue na advocacy wa ani dake. Eyin a fe polowo oja. Be lomi ba gbo ta soro MCPA le kan lo pe won ni MCPA member Chadat Institute of Public Administrator
1: and local government of Nigeria.
0: In India MCPO. Only where you have been to only oh no sana case sacamondi. Oh yeah, worry, I'm really jacolo ego kale.
2: Flash FM 105.5.
3: Lopo iba, awon eyan ki mo bi data won se man tete joton. Emi gege bi ero ibanisoro alagbeka wa. Je kin je si bo ti se man sele gan. Kete ti olowo mi ba ti sun, ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo. Apere ki n sare se auto update niyan ti orun ba ti wo lara. Ise bere niyan, ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3. Gbogbo awon apps to ti sitile lemi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n to ma nwi.
4: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti tan.
3: Se mi o so fun e.
4: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
3: Ero ibanisoro laso le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
4: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
5: Duro náà kó o tó ra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérè

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: The Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones, and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
2: Splash FM 105.5.
3: To eka bo pada lati oke lohun ijoba abile le ngbo lori kan ni Splash 105.5 FM pelu honorable Wahid Akintayo, Ilumaka, presenter honorable. I need that one. Hey, Larry said, do me wa uninterrupted. A genius, he said,
4: do me wa yen, okay, re shugban. Motin lo lo ni no, said, do me wa yen na. Eje ki mu lara anko to ja wanyan. Logon julo. Lo to ati lo dodo gege bi member House of Assembly. Ijoba o ki nkowo si wa lapo lati lo fi se project because our primary assignment is law making sugbon ta ba so gbogbo re npe a law making ni won ni ka lo se o ti a ba ni nkan ta le ri toka si awon eyan so pe a ki lori se fa pere iru eyan to bere mi bere lori post mi lori Facebook olana ma soro nipa eto lera ma mu enu ba awon eka mi na ṣugbọn lori eto lera mo lori ofe lati fi about 500 people ni joba bile oluyole si abe eto idiye lofo lera ta mo se health insurance iyen je alakoko mo lanfani lati se asepo pelu awon dokita onimo segun oyinbo ton sise abe ni awon ese kuku won ma gbe ise abe kakakiri Nigeria nigba to kan Oyo state mo lanfani lati gbe ore ofe yen wa si joba abile oluyole tawon eyan janfani re akaimoye eyan ni won se ise abe fun lofe lai gba owo kankan lowo won yato se leyi awon hospitals to je ti ijoba ti won ba lawon pe ni jakekeke ti a mo pe nkan ta gbara wa le ka ni won ba ke gba jare wa sodo wa fapere iru maternity center to wa ni odo ni lewe lasiko ti pumping machine won baje ta de mo pe nile wo so won ma nilo omi nbe so leyo so kan ton pe wa lati down si ibere won lati fun won to de je pe awa na ni aba won install won la ba won install e laipe laijina yi pelu bogo se nje tolohun ni a ma pin card to ni se pelu ti awon boya alaboyun ni o boya awon to fe gba itoju ni o lati kun ijoba ipinle Oyo lowo lawon ilewosan alabode to je ti ijoba kakiri ijoba abile oluyole den lori eto eko kin fi ti eto lera sile nbe yen olorun wa lowo ni ati se atunko ile eko kan ti abala kan be to yalule ni olunde iyen olunde primary school to wa ni olunde ni badan yato si eleyi emi gangan mo ni anfani mo le fi video eran yin ka lati soro lori re ko to di asiko ni mi ba fun yin ni video e sugba awon ara community yen won a ma seri oro mi lowo lowo ba se nsoro ti e ba play e fa awon eyan ibi ti se de duro nbe mo la anfani lati facilitate school meji to je standard modern school to je primary school wa si joba ibile oluyole ikan wa ni Faruku ni ward 5 ikan wa ni Olokanla London ward 3 le to je pe 3 blocks of classroom ni o de ma ni 4 units of toilet ti meji ma je lilo fa awon obirin meji ma je lilo fa won okunrin den yato si eleyi bowl to je solar power bowl ni won ma fi sibe project yi ki se pe project won ba debi kan to ma duro tori pe owo to ma complete la to ke dele ni won ti approve to de ti wa lowo awon to moju to project yi awon kan wa ti a ma n pe ni SBMC o da bi egbe obi ati oluko won ni asoju to ma je alaga ati secretary fun association yi pelu enikan ninu ile eko boya head teacher won besa abi kin so pe principal so ni won jo ma je signatory si account yen iko kan won project mo so yi o wo ti 61 million naira 61 million naira fele ti won se lowo ni olokan la bakan na ile ti won se lowo ni faruku 61 million naira den lori oro to ni se pelu eto abo ibi ti okukun birimu birimu ba wa ibe ni awon amokun sikaida ni won ma fi boju lati fi sise labi won mo gbe to kan jade ni odun tori koja lo ta pe ni light up oluyole lati ri daju pe a reach out si awon communities to wa ni under oluyole npe awon bi ti o ba ma nsokunkun ki aftan imole sibe le to je pe laarin igba ta bere si asiko yi awon communities to ti janfani re mo le ma le lori ofe lati ka won ton tori gbedeke te fun mi sugbon over 120 solar powered light lati fi sita fun awon communities no awon communities to ti janfani re lati ri olunde general community ojo ta fun atun lori ofe lati fun lawon security gadget fun awon iko ojula lakan fi sori awon vigilante won be suru lere ile ise omi ofa ko ba awon na wa lara won bakan na ife lodun ni ward 4 ife lajulo general ti o jazzation iyen wa londa mosfala bolon duro odun lade temidire iyen na wa londa ward 4 bakan na isokan state ni abolowola boluwaje akinfenwa atagba to fo si bi ti eni to nsoro lana yen ti won ti comment so bakan na pia geko ati be be lo lori yen bakan na lowo lowo ba se nsoro yi sector meji ta pin oluyole local government se ida yure sector ati olode sector lowo lowo ba se nsoro yi a nse police station lowo ti mo de mo pe ninu ore ofe ati anu olohun ni won ba bowo iku se mo to se ma nfi nuju ta fi bere re ko to di pe sa ijoba to nlo lowo ko to di pe tenubodo a ma pari construction police station yen to de ma di sisi fun lilo aralu tori pe ni sector yen ward 5 lo ni a le so pe pato police station eyo kan bayi la ni te pe ti sagbasu la ba sele a se ma sare lo sawon local government to fara pe wa ni boya sanyo london ibadan southeast abi ogbere ni abe ijoba ibilion ara iyen be so ka soro nipa intervention awon kan ti a se lati ran awon eyan wa lowo pelu ogbon atinuda wa lasiko ti ijoba apapo ti won yo owo ranwo ninu owo epo nkan nira gogo laarin ilu te pe sobi ti orowo lati fun omo npe ko fi jeun nile eko lo ma rowo oko fun omo fun odidi osu mefa gbako awon eyan wa nijoba bile oluyole papa awon to janfani e to ba n gbo lowo lowo bayi won ma se ri oro mi ni mo fi gbe oko sile to ma n gbe awon eyan lofe fawon akeko ni o awon to n lo si enu ise ni o den yato si eleyi opolopo awon communities ti mo le bere si ni maka le ni eje tori gbedeke asiko te fun mi la ma nawo si papa gege bi lawmaker ofin oro wa lagbara isuna o de si fun wa lati le se project sugbon ni bi ti project ba tin lo lowo ni ba ti agbara wa ka a ma nawo si won pe okay o ibi te ba de o a fun yin lele lati fi ran yin lowo fapere awon primary school teachers awon retired primary school teachers building won ton se lowo lowo emi na se iranlowo fun won be atagba central mosque ni ati be be lo den yato si eleyi ka soro nipa empowerment ironi lagbara mo lori ofe lati ro awon eyan lagbara ni joba abile oluyole awon ti won je olokowo kereje kereje ni lana bowo iku ba se mo lo se ma fi boju o kere teyan kan gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà 50,000 naira. Mo dẹ̀ ti lórí ọ̀fẹ́ láti ró èèyàn 120 lágbára níjọba àbílẹ̀ Olúyọ̀lé tí rẹ́kọ̀d tó wà fún pẹ̀lú fóònù nọ́mbà ẹnìkọ̀ọ̀kan láti lè fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ wa. Then a máa sọ̀rọ̀ nípa employment fáwọn tí wọ́n jẹ́ ọmọ Olúyọ̀lé láàrin ìgbà tí lùdìbò yan mi tí wọ́n búra fún wa. Mo láyọ̀ àti dùnú láti sọ fún yín pé about 187 people tí wọ́n jẹ́ ọmọ Olúyọ̀lé ni wọ́n gba iṣẹ́ sí abẹ́ Suburb nínú ètò ìgbanisíṣẹ́ tí ó lọ ní kòpẹ́kòpẹ́. Nígbà táwọn bíi 15 tí wọ́n lórí ọ̀fẹ́ láti gba iṣẹ́ Sunder Tescom. Àwọn kan béèrè pé báwo ló ṣe rọrùn fẹ́yàn kan láti fẹ̀yàn 187 síbẹ̀. Mo ní gẹ́gẹ́ bí ẹni tó ń ṣojú fún ìlú tí orí ọ̀fẹ́ bá ti wà pé a fẹ́ gbàyàn ṣiṣẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́, ó di dandan òfin là kalẹ̀ ń pé agency tó bá fẹ́ gba èèyàn ṣiṣẹ́ wọ́n gbọ́dọ̀ polongo. Tán bá ti polongo aráàlú á gbọ́. Àwọn tó bá gbọ́ tí wọ́n fìlì form láti Olúyọ̀lé local government which is Olúyọ̀lé constituency, a máa ń pè ìpè ń pẹ̀rú ẹ̀yìn tẹ́ bá fi orúkọ sílẹ̀ báyìí o, ẹ jẹ́ ká mọ̀ yín lásìkò tí wọ́n bá ṣe ìdánwò. Àwọn tí wọ́n bá wọ cut off mark torí gbèdéke máàkì tí wọ́n gbọ́dọ̀ gbà tó kéré ju 50 ni which is 50. So àwọn tó gbà tí wọ́n reach out sí wa, ọmọ Olúyọ̀lé tó wà ní Suburb tí wọ́n ṣiṣẹ́ wọ́n ju 187 lọ o, ṣùgbọ́n àwọn tó jẹ́ pé láti pàṣẹ ọ́fíìsì mi ni wọ́n fi rí iṣẹ́ ni mò ń sọ̀rọ̀ 187 then ní Tescom náà about 15 bẹ́ẹ̀ ni Oitma bẹ́ẹ̀ ni Amọ̀tẹ́kùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tabá wá ń sọ̀rọ̀ lórí motion ní State House of Assembly wa.
3: Okay, less than 1 minute.
4: Mo lè sọ fún yín ń pé ọ̀pọ̀lọpọ̀ àbá ni Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti gbé kalẹ̀ tó di òfin lénìí. Then motion yàtọ̀ sí bill. Bill tó create agency tí wọ́n ń pè ní Oima said mo lórí ọ̀fẹ́ láti sọ fún yín pé èmi ni mo ṣe àṣeparí bill náà, ìyẹn Oyo State Mobilization Agency for Social and Economic Development Oima said ti Dr. Moronkola Thomas tí wọ́n jẹ́ Director General fún agency yẹn.
3: Ẹ ṣàṣeparí ẹ sẹ́yìn lè sponsor ẹ.
4: Bẹ́ẹ̀ni.
3: Bill yín ni.
4: Bẹ́ẹ̀ni.
3: Okay.
4: So bíìlì tó
3: bíìlì tó bíẹ nínú 36 tẹ́tọ́ pẹ́ ṣe ìyẹn tó jẹ́ ti yín nù.
4: Kì í ṣe
3: mi lọ ìyẹn àsòfin tẹ̀wálé àsòfin.
4: 32 ni wa.
3: So ẹ̀dẹ̀ ṣòfin 36.
4: Bẹ́ẹ̀ni.
3: So everybody lórí ẹ̀ lófin tó sponsor.
4: Lọ executive bill wa.
3: Okay.
4: Private member bill náà wa.
3: Yes.
4: So gbogbo rẹ̀ ó wọnú ara wọn èyí tá a ti lórí ọ̀fẹ́ láti ṣe. Pàápàá eléyìí tí gọ́vnà ti sign sí tí wọ́n ti assent ẹ̀. Because tí a bá parí òfin ó di dandan kó lọ síwájú gómìnà láti bu ọwọ́ lù. Eléyìí tí mò ń sọ ní Oima said yìí gọ́vnà ti bu ọwọ́ lù, ó ti dòfin pọ́nbélé ti agency yẹn tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ ní Oyo State. Motions pọ̀.
3: Àwọn èèyàn tí mo sọ wípé ẹ̀sìn wọn rẹ́jẹ́rẹ́jẹ́ pọ̀ o, àtàwọn tí mo sọ pé ṣé ẹ fẹ́ yẹn ṣubú ni, ẹ ti mọ rí báyìí ní ìsìn pé ibo la wá dúró sí báyìí. Ìgbà tẹ́yìn náà wọlé lẹ́ẹ̀kan sọ pé mo sì ń bọ́ lórí ètò ìdọ́bù àyà mi sì ń já ọlọ́run mọ̀mọ̀jẹ́ kága yóò gbóná sága ìwà gbóná báyà bó tutù.
4: Ẹ sọ nǹkan kan pé iṣẹ́ mọ̀ mo rántí táwọn òṣèré bá ń bọ̀ lórí program mi bá ṣe máa ń ṣàwádà pé ìlú mọ̀ká àwọn question wo lẹ máa béèrè ẹ má jẹ́ olé o, àga yín ò ń gbóná, irú àwàdà yẹn lèmi náà bá yín ṣe. Ṣùgbọ́n nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ ní tó bá ti jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ sọ òótọ́ ni kò sí nǹkan kan téèyàn bẹ̀rù fún. Gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àrítọ́ka sí even òṣèlé ìta ṣe tí a ṣèròyìn lórí rẹ̀
3: mo lè ṣe àlè fáwọn. Nígbà tí ẹ̀ ń ka àwọn nǹkan tẹ́ ṣe ẹ̀ sọ ń tẹ́sí lẹ́ka sí àgbẹ̀ ǹgbọ́kẹ́ lẹ́rú àgbẹ̀ lágbára mi ń gbọ́kẹ́ sọ pé ró àwọn ọ̀dọ́ ní ẹ̀ka youth and sport ẹ sọ lórí méjèèjì
4: agriculture. Mo sọ̀rọ̀ lórí ọ̀dọ́ ìṣọ̀dọ̀ Olúyọ̀lé nìkan ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀. Mo ní mo give a report ní Oyo State House of Assembly lórí báwo ni a ṣe lè ṣe àmúlò ìmọ̀-ẹ̀rọ ìgbàlódé láti pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́. Tó bá jẹ́ ní ti iṣẹ́ àgbẹ̀ àwọn èèyàn wa tó wá láti ìjọba àbílẹ̀ Olúyọ̀lé gbogbo orí ọ̀fẹ́ àìmọye nǹkan ló jàṣeyọrí wa tí ò ṣe mẹ́nuba lórí afẹ́. Okay, ṣé mo fẹ́ sọ̀rọ̀ nípa pé a fẹ́ sọdún iléyà ìmáàmù kan ìmáàmù míì tí mi ò ní dárúkọ. I don't want to mention
3: ẹ̀sọ̀ ọ̀rọ̀ṣẹ́ àgbẹ̀ yẹn
4: ọ̀rọ̀ṣẹ́ àgbẹ̀ yẹn ti ore ofe ba ti wa lati Ministry of Agri tawon eyan gbo ton ba ti kan se wa
3: so e se permit awon agbe kankan
4: pe ti
3: e fun ogun apeko e fun oni kini kan eh power awon agbe rara to
4: eh be se so lowo lowo yi apolopo bi na ni Olorun o ti kadara
3: now she move motion lori Titi Liberty Academy pe order as matter of urgent public importance Titi Liberty Academy tin gbe mi eyan se enowo re o kin ile asofin ri
4: sir mo le fi gbogbo enu so fun yin pe oro to ni se pelu Titi ki se ona kan ni ko da to ba ye pe iye ona ti o da ni gbogbo ona rebu mama na wo si kakakiri ipinle Oyo e ri pe a ni ri nkan mi se mo ṣùgbọ́n gẹ́gẹ́ bí aṣojú ṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò olóyọlé
3: nínú ìgbìyànjú
4: mi nínú ìgbìyànjú mi mo lè sọ fún yín pé ọ̀nà yẹn wà nínú budget ẹ̀dẹ̀ mọ̀ pé mo lọ síbẹ̀ láti lọ engage àwọn èèyàn wa tèmi náà dẹ̀ náwó sí wọn ń pè ẹ̀ ń ṣe palliative lórí ọ̀nà pending the time ti government tí wọ́n fi máa
3: ṣe
5: dúkan bẹ̀. Orúkọ mi ni Alàbá látojú olómi.
3: Pápápá 30 seconds.
5: Gbogbo nǹkan tí ọ̀nàrẹ́bù ọ̀gá wákà yẹn Akíntà kò tọ́ ni. Torí pé olójọ́ lè ní mi wà. Ìyẹn 120 ni wọ́n rẹ̀ pàwà ní olóúnjẹ lóòótọ́ gbogbo àná. Àmọ́ pàtí tí ọ̀dọ̀ wa ń bì níbi ìyànójú olómi tó lọ ọ̀nà Adéjàre lọ ọ̀nà Àdìgún. Ojú ọ̀nà yóò dá ààrẹ gbọ́ pé àwọn bá wa gírèdì ẹ̀ pé bóyá iṣẹ́ ń lọ lórí ẹ̀. Ó bẹ́ẹ̀ jẹ́ ká bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ kí wọ́n dákun.
3: Ẹ ṣeun.
5: Alábánilásùn.
3: Ẹ ṣeun. Hello.
6: Ẹlẹ́mọ kóòtù.
3: Ó mú yẹ̀sì kọ́ yìí.
6: Ó mú yẹ̀sì ni láti ayé tó rẹ̀ gbọ́dọ̀ àtúbà.
3: Ṣáà ń ṣe wọ́n rẹ́dẹ́ ẹ̀dẹ́ ni àbíbò.
6: Ẹ̀dẹ́
3: sọ pé àdúró dáadáa ń gbòóṣe pé èèyàn yín ló wà ń bẹ̀ ẹ̀ wá
6: láàdúró
3: Mo bọ́ lọ́sọ̀ yín.
6: Lẹ̀yìn
3: gan kọ́ sí. Ó yẹ dínwó dáhùn ọjọ́ ti lọ. Ọjọ́ ti lọ má bínú.
4: Alága àjọba àbílẹ̀ ló máa lè dáhùn béèrè tán fẹ́ bí.
3: Kí lẹ ìyàwó lẹ kọ sí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tọ́ nọ́mì wọn bí yín.
4: Ìyà tó dà.
3: Tán bá gbé bíìlì ẹ̀ papadà wá fún state police sẹ́ẹ̀bù àpúfù ẹ̀.
4: Ẹ jẹ́ wọn gbèdé. Ọ̀rọ̀ state police yẹn nǹkan tí gbogbo wọn
3: á dọ̀kẹ́ lọ́wọ́ yín. Ọ̀nàrẹ́bù Wáyé Ìdàkín Táyọ̀ ìlú Mọ̀ká pìsẹ́ńtà ọ̀nàrẹ́bù gbàmọ̀ wọn nìkan wá Mr. Bulyaminu Agunbíadé wọn jọ wá ni Mr. Ekundayo Ọpẹyẹmí Mrs. Yusuf Ganiyati Mr. Oyekola Adeyemi Mr. Salami Sharafa àti Habib Oníyàntú pẹ̀lú Cyberprof Akí gbogbo yín pé ẹ ṣeun ẹ kú òdìdó ojú òní tiyín Abiodun Adéwọlé ló kọ mi Mr. Double Odola lórí gbangba làṣáta lago mọ́kànlá títí ìgbà náà tọ́wọ́ pẹ́lẹ́yìn ọlọ́run ìwọ ló kàn after God nayo mọ́ dáhùn wọn kò bọ́ bọ́ bọ̀ lọ́ọ́ ni mọ́ sọ pẹ́lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni Mr. Yusuf láti Dubai ẹ mọ́ bínú ojú òpó WhatsApp tẹ̀ ń pè sí un mo rí mẹ́sẹ́jì ẹ̀ ńlẹ́ mbẹ́ ẹ kú kalẹ̀.
7: Ó ń kilẹ̀ ṣèbí ẹ̀ ń gbọ́ bó ṣe ń dún.
8: Splash 105.5 FM, the integrity station.
9: Quick, charge at 240.
10: Hot news, cool vibes, sports, and more on the integrity station.

0: 101.5.
1: Guy, why you didn't smile like this? Waiting happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn ò kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ idán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year Cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
1: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí Trophy Premium Lager kan bí abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
2: We've got the city on lockdown.
3: Got my own city that I hold down.
2: We are Splash 105.5.

tó orílẹ̀-èdè amẹ́ríkà náà ti láǹfààní láti máa kógojá. Ìyẹn kúrò ní ìsọ̀rí eléyìí tí wọ́n wà tá a bá ń sọ nípa Group D. Torí pé ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ẹlẹ́ẹ̀kejì orílẹ̀-èdè amẹ́ríkà ìkan pàtàkì lára àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n gbàlejò ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé. Ó ti fi àjẹ orílẹ̀-èdè Australia àmì ayò méjì sódò òun ni kinní ọ̀hún bá dé lọ́wọ́. Iléyìí tó ń túmọ̀ sí pé pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ àkọ́kọ́ níbi tó ti láǹfààní láti fi àjẹ orílẹ̀-èdè Paraguay pẹ̀lú àmì ayò mẹ́rin sẹ́yọkan. Ní báyìí ó ti ní àmì mẹ́fà báyìí. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn, akọ àṣálẹ̀ ìyẹn ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi yẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ká máa kíra wa kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́mi ìyẹn káàkiri àgbà ńlá ayé. Ìkànnì Splash FM 105.5 ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ Ìbàdàn, ìyẹn Láàfin Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Kábíyèsí Bàbá. Àfin yẹn rèé, eléyìí táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́, ìyẹn lórí ètò tá a pè ní Idán Gangan, níbi tá a ti máa ń mú àwọn ìròyìn eré ìdárayá wá lóríṣiríṣi. Ajá balẹ̀ Breaking News Exclusive for lápá àbíbílẹ̀ ti lè gbọ́, eléyìí tẹ́ ti lè mọ bó ṣe ń lọ. Òkè nígbẹ̀yìngbẹ́yín ìfigagbága yẹn tẹnubodò láàrin orílẹ̀-èdè amẹ́ríkà àti orílẹ̀-èdè Australia, àmì ayò méjì sódò òun náà ló padà bá dé. Ní báyìí ẹ̀kọ́ sojú múmu ìyẹn fún orílẹ̀-èdè amẹ́ríkà láti yanyọ ìyẹn sí ìpele tó kàn tá a bá ń sọ nípa ìpele ẹlẹ́nu 32 yẹn, ìyẹn round of 32. Orílẹ̀-èdè amẹ́ríkà ó yanyọ sí ìpele tó kàn. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba Babátúndé Ọmọláwu Alex Ferguson ìyá àgùntà sọ́ọ́lù ọkùnrin ogun. Bákan náà Ṣọlá Ààrẹ ó The Mega Child Alayé lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ ẹ gbádùn mi yẹn fún títà ṣálẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, àǹfààní ń bẹ láti wò wá. Ìyẹn lórí ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Bákan náà káàṣì ẹ̀ ìyẹn ní àṣálẹ̀ tì ní *347*1004*1# tẹ́ ẹ fi ń gbórí wọlé yẹn náà ni ó lẹ máa fi láǹfààní ìyẹn látún ti gbórí wọlé ìyẹn ní àṣálẹ̀ tì ní *347*1004*1# àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára wọlé. Ìyẹn www.kase.ng àǹfààní ń bẹ látún ti bá ibẹ̀ yẹn wọlé o. Torí pé bá a bá ń sọ nípa Media Cash Fund, rí i pé àwọn èèyàn ń gba ọpẹ́ gan ni látàárọ̀. Oní 500,000 àwọn oní 250 báwọn èèyàn ṣe ń gba ọpẹ́ yẹn nìyẹn láti àárọ̀. Ǹjẹ́ ń gba ọpẹ́ yẹn lápá abẹ yẹn nìyẹn. Láṣálẹ̀ yìí àwọn èèyàn tún láǹfààní látún ti gbẹ́nu sí ìyẹn lápá bí. Òkè àwọn figagbága eléyìí tó láǹfààní láti wáyé ìyẹn nínú ìdíje tó ṣe kan rìn yẹn eléyìí tó ń lọ lọ́wọ́ bá a bá ń sọ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Orílẹ̀-èdè Mexico ó ti láǹfààní láti fi àjẹ orílẹ̀-èdè ti South Korea ìyẹn láfẹ̀ẹ́ mọ́júmọ́ àmì ayò kan sódò ni. Orílẹ̀-èdè Amẹ́ríkà náà ti fi àgbà han orílẹ̀-èdè Australia méjì sódò ni. Ní báyìí bó bá ti ń dìde dé aago 11 ìyẹn ní àṣálẹ̀ tèní orílẹ̀-èdè ti Scotland àti orílẹ̀-èdè Morocco ni ìyẹn láago 11 ìyẹn láṣálẹ̀. Bó bá wá ti ń di aago 1:30 ìyẹn lóru tòní ìyẹn 20 òru lórílẹ̀-èdè Brazil àti orílẹ̀-èdè ti Haiti wọn á jọ máa wákò láàrin ara wọn. Bá a bá ń sọ nípa ìfigagbága ìdíje ife ẹ̀yẹ àgbáyé bó ṣe máa jẹ́ nìyẹn o. Bó bá wá ń di ní àjìn tó ti ń lo àfẹ̀mọ́júmọ́
laarin orilede tokiye ati orilede paraguay ni dede ago merin luru ni en dede ago merin on lo ma waye o bakan na orilede netherlands ati orilede sweden la ago mefa iyen ni role ola o ma waye orilede germany ati orilede ti ivory coast iyen orilede cote d'ivoire iyen la ago mesan la sale ola iyen na ma lafa ni lati waye bi nkan se je niyan ba ba nso nipa idije ife eya agbaye ele to nlanfa ni lati ma lo lowo bi nkan se je niyan lapa be yan okay mo si wa lori mo wa lori idije ife eya agbaye o tori pe ajo ti fifa ajo ele to nse kukari o nse kokari bọọlu alafese gba iyen kaakiri agba nla aye won ti ja o di mimo o won ti pe ajo ile to nse kokari bọọlu alafese gba iyen ni orilede tunisia won ti pe won sakiyesi wi pe e wa o won ti mu ejo yin wa o papa julo iyen si odo ajo ile to nri si igbejo iyen ni di ti ere idaraya baba nso nipa cars iyen court of arbitration football wi pe won ti mu ejo yin lo be yen ajo fifa ti je ko di mimo yi pe ba ba nso nipa oluko ni medi nafti ele ite gbase lowo re eyin le mo nte ri o eyin le lo wu yin ke tako adehun ele to jo nbe laarin ati oluko ni e ti wa se be a bi yin pe se be amo owo oya re iyan owo osu re ati owo adehun gege be se jamba adehun tori pe yin le jamba adehun eyin le gbase lowo oluko ni yin losan kan orukan owo te je owo adehun e san o tori pe o ti mu ejo wa gege bi ajo ti fifa gege bi won se je odi mimo yi pe ajo ti cars yi pe medinafti iyen oluko ni iko ti tunisia ile ti won gbase lowo re wi po ti mu esun o ti mesun lo odo won owo te je eya titi wa san lese kese ni o yi se nte mo fowo rara ile ite mo dajo si ajo ti fifa won ti je odi mimo iyen fun ajo ile to nse kokari bọọlu alafese gba iyen ni orilede ti tunisia won ti je odi mimo fun won be bi nkan se je niyan ba ba nso nipa idije.

0: ìdíje ti ọdún 2018 òun ló tún ní ongo eléyìí tó pọ̀ báyìí torí pé nígbẹ̀yìn nígbà tí ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti 2018 yẹn tó tẹnubodò 12 ongo ló láǹfààní láti wáyé ìyẹn nígbà yẹn àmọ́ ní báyìí ìfigagbága níbi tó dé dúró yìí tó sì ń gba ìfigagbága àwọn ẹlẹ́ẹ̀kejì yẹn ní group stage 7 ongo ti wà ńlẹ̀ ọ̀rẹ́dì 7 ongo ó ti wà ńlẹ̀ ọ̀rẹ́dì bẹ́ẹ̀ bákan náà orílẹ̀-èdè amẹ́ríkà náà láǹfààní láti fi ìtàn balẹ̀ ìyẹn bá a bá ń sọ nípa ongo yẹn o torí pé orílẹ̀-èdè amẹ́ríkà ò ní orílẹ̀-èdè àkọ́kọ́ ìyẹn nínú ìtàn ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí ó máa fi ìtàn balẹ̀ tó jẹ́ pé alátakò rẹ̀ wọ́n ó mọ̀ mi àwọn ara wọn fúnra wọn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé orílẹ̀-èdè amẹ́ríkà àwọn alátakò rẹ̀ méjèèjì eléyìí tó ti bá figagbága ìyẹn nínú ìdíje yìí ojú orílẹ̀-èdè paraguay àmì akọ eléyìí tí wọ́n mì ìyẹn ní kojú orílẹ̀-èdè paraguay ongo ni o fúnra paraguay ló gù ní ojú ilé ara wọn bákan náà ìfigagbága eléyìí tó ṣe tẹnubodò ìyẹn ní bí ìṣẹ́jú bíi méjì kan sẹ́yìn nísìn kojú orílẹ̀-èdè ti australia amẹ́ríkà kojú orílẹ̀-èdè australia first go eléyìí tí wọ́n kọ́kọ́ go kojú orílẹ̀-èdè australia ìyẹn láṣálẹ̀ náà ongo náà ni eléyìí tó jẹ́ pé ongo méjì ni opponent wọ́n ṣe léra first game wọ́n ṣe ongo second game wọn náà wọn àwọn aráalé àwọn alátakò wọn náà tún ṣe ongo náà ni eléyìí tó túmọ̀ sí pé ìgbà àkọ́kọ́ leléyìí tí ikọ̀ kan tí ó mọ láǹfààní kí alátakò rẹ̀ mọ́ mi àwọ̀n fúnra wọn ìyẹn nílé ara wọn lẹ́ẹ̀mejì léra ìgbà àkọ́kọ́ leléyìí yẹn nínú ìtàn ìdíje ife ẹ̀yẹ àgbáyé bí nǹkan ṣe jẹ́ nìyẹn o first time leléyìí tírú ẹ̀ ó mọ̀ ṣẹlẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn bá a bá ń sọ nípa orílẹ̀-èdè canada àwọn náà láǹfààní wọ́n láǹfààní láti fi ìtàn balẹ̀ ìyẹn orílẹ̀-èdè canada lára àwọn orílẹ̀-èdè eléyìí tó ń láǹfààní láti gbàlejò ìdíje ìyẹn ìdíje ife ẹ̀yẹ àgbáyé orílẹ̀-èdè canada náà ń bẹ lára àwọn tó gbàlejò torí pé wọ́n borí ìfigagbága wọn àkọ́kọ́ ìyẹn nínú ìtàn ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn náà borí ìfigagbága wọn àkọ́kọ́ nígbà àwọn bojú orílẹ̀-èdè ti qatar jẹ́ pẹ̀lú àmì ayò mẹ́fà sódo ìyẹn gangan kọ́ ni ìròyìn ibẹ̀ àmọ́ bá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù kan eléyìí tí wọ́n láǹfààní láti gbé wọlé ta bá ń sọ nípa Nathan Saliba nínú ọkọ̀ ti Anderlecht ìyẹn lórílẹ̀-èdè Belgium òun ti ṣiṣẹ́ ìríjú rẹ̀ ọmọ bíbí orílẹ̀-èdè Canada yẹn wọ́n gbé wọlé ìyẹn fún Ismail Cohn eléyìí tó ní ìfarapa òun ni wọ́n gbé Nathan Saliba wọlé fún o ìfarapa yìí ó pọ̀ gan-an ni ò tó jáyé pé ọ̀pọ̀ agbábọ́ọ̀lù dúdú wọn náà wọ́n káwọ́ lérí pé ọlọ́run dákun sàánú Ismail Cohn agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè canada yẹn tó ń ṣiṣẹ́ ìríjú rẹ̀ yẹn nínú ọkọ̀ ti sassolo wọ́n gbé Nathan Saliba wọlé ìyẹn fún Ismail Cohn àmọ́ nígbẹ̀yìn Nathan Saliba láǹfààní láti mi àwọn ó mi àwọn nígbà tó mi àwọn tán kí ló ṣe ó wá dáwọ́ ọ̀dùnnú ìṣọwọ́ sẹlibrèètì ẹ̀yẹn ó wá mú aṣọ Ismail Cohn ó wá ná sókè báyìí ó ná sókè ẹgbẹ́ emotion yẹn ó ní agbára gidi gan bá ní ní omi fẹ́ lè mọ jábọ́ ìyẹn lójú àwọn èèyàn ó ná aṣọ Ismail Cohn ó ná sókè àmọ́ nígbẹ̀yìn nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ parí àwọn oníròyìn bíi Nathan Saliba léèrè pé kí ló dé tó fi ṣe nǹkan tó ṣe ó ní nígbà tí wọ́n fẹ́ gbé òun wọlé fún Ismail Cohn ó ní aro òun bù má sọ bíi kóun ó mọ̀ wọlé wípé agbábọ́ọ̀lù akẹgbẹ́ òun lòun ń wò ńlẹ̀ tí wọ́n ń gbé dìgbàdìgbà ẹ wọ́n wáá fi òun replace ẹ̀ ó ní ẹ̀ mọ bó ṣe rí lára òun ni bi igba ti won ba ti eni ti o mo odo we ton ba ti sinu odo oni be lo se ri ngba to n fe wole oni ngba to lohun wa se to n wa mi awon oun wa wo pe kini to n le se o lo je ko oun o lo gba aso ismail ko ko oun o na soke pe ente mo ente ja mo wari fun ka gbe oriyin awon to n mi yen ente je ka gbe fun re o ismail ko oni e ja gbe fun gege bi nathan saliba bo se je ko di mimo bi nkan se je niyan e ja loju oja e ja loju oja tori pe ti ba ko to a iyen ba ba nso nipa aso le iko ti real madrid aso le fun iko agba oje tori le de bejo yen o so nkan kan wi pe nibi nibi oni be lo won o ropin si nibo lo fe ropin si bakan na marcus rashford ati bukayo saka oluko ni iko ti ile gesi baba nso nipa thomas tuchel ojo di mimo o so oro kan yen lori awon agba ball mejeji nta won eyan o mo reti e ja loju oja na baba toju oja de ka wa teso waju e ku kale
1: Flash FM 105.5 FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
2: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
3: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
4: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
1: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash

0: láti lówó lọ́wọ́. Ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ̀sìn ní ìjà ẹ̀sìn. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rírí rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Owó ni Monday ní Wafa.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
5: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
6: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
5: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn.
4: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
5: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
6: Èrè aládùn àti fọ̀rọ̀ wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
5: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
4: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
6: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo nígbọ̀wọ́ ètò yìí.
7: Splash FM 105.5.

0: ọ̀rẹ́ ẹ̀wọ̀ bọ́bí wọ́n ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo ara wọ́n ṣe rí délẹ̀ ẹ̀wọ̀ wo bí wọ́n ṣe fáì ẹ̀wọ̀ irun ti ń padà sípò.
1: So ìgbà tí ẹ tún wá wá sí mo òwe tí mo gba anointing oil, mo fi anointing oil yẹn mo máa fi ń para, mo máa fi ń ṣe. So ìgbà tára mi ti wá yá bá ṣe kúrò nbí. So mo ṣàrí wípé gbogbo àwọn ẹ̀tẹ́ yẹn pẹ̀lú omi sẹ́hún.
0: Wọ́n ní gbogbo àwọn ẹ̀tẹ́ yẹn, àsí ẹ̀tẹ́ lẹ̀tẹ̀, ẹ̀tẹ́ ni ẹ̀tẹ́. Gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí, ẹ wo nǹkan, ẹ wojú bó ṣe fine. Ẹ ń bá yí wọ́n jò ní yóò ṣe bí ìyá 100 years. Ẹni tó gbé wọn wájà, brother yẹn ẹ máa bọ̀. Àwọn lè jẹ́rìí sí.
2: Ọfàrun orí ẹ̀ tún ni.
0: Ògbó irun jí mẹ́mbẹ́ pàtó àwọn jaja nu. Wọ́n ti bímọ o. Nígbẹ̀ tó bímọ tó fàyìn báyìí. Bó ni ó ṣe rí nsinsin.
2: Agbára Ọlọ́run pọ̀.

0: ojú fọ́ mọ́ àṣé kìí ṣe gbogbo ojú tó fọ́lá wá látọ̀dọ̀ ọlọ́run àṣé ọfà máa fọ́yàn lójú tá a bá rí ẹnikẹ́ni tí ọfà ti fọ́ ojú ẹ̀ tàbí tí ń fọ́ ojú rẹ̀ lọ díẹ̀díẹ̀ bọ́ pàṣẹ ọfà yé pòpò jáde. Ohun tá yóò wí náà ni oògùn náà láṣẹ.
1: What the world will say is we use charm.
0: Bóògùn bá lè dín ìyànmọ́ fáì sí.
1: If charm could make one beautiful.
0: Ṣé oògùn yóò wá pé yín?
1: Is that charm not profitable?
0: Oògùn òjé wọn máa dá a sí. Ẹni táyé sọ dìdàkudà tí wọ́n fọ́ lójú tó oògùn sì tún mọ́ wá padà sípò. Ẹ jẹ́ wọ́n bèrè lọ sí táì ìlú wọn wá gbà lọ yín.
2: Àwọn gbowó o. Wọn gbowó.
0: Wọn ò gbowó kankan. Kò sẹ́ni tó chájì yín.
2: No.
0: Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ẹ bọ́ra àyẹ̀dọ́ tó ń kọjá lọ. Agbódegbà rẹ̀ tó jíjẹ́ tí yóò sì tún rí wọn. À pàdé wọn pé sọmọbìnrin náà ẹni tá a fẹ́ sọ ẹni tá a gbẹ́ kòtò fún rè. Tó o bá rí ìdánwò tó le ẹ wo bí wọ́n ṣe ń jó tó o bá rí ìdánwò tó le ju tiẹ lọ. Ògò tó rí wájú rẹ ni. Ẹ wá tẹ́wọ́ sí mi sísá yìí. Ṣé ẹ̀yin lẹ sórin? Ẹ̀yin lẹ sórin? Orin wọn rèé o, olóore mi. Ògò tó rí náà nìyẹn o. Níṣẹ́ fọ́ abọ̀mú yín mi tí ọba tó ń jáde ẹ fọ̀rọ̀ mọ́. Ẹ fi sínú ẹ. Ẹ tẹ́wọ́. Adé ti ń bẹ lórí yín tí wọ́n rí. Tí wọ́n fẹ́ fi hàn yín lè mọ̀. Adé yàn ní sípò. Àná yín tí Ọlọ́run lára mi kọ́ mọ gáìdì yín. Sista yìí, ogun yìí ò ní sọ wò. Ìwọ gan mọ̀ wò yàn sàn. Because ogun tó o bá rí ṣẹ́, Olọ́run fẹ́ fi ṣiṣẹ́ ìyanu. Olọ́bí ọmọ ṣe. Bọ́ ọba mọ̀ jìyà tí tọ́ ọba jìyà mọ́. Tọ́ ọba ń gbàdúrà fáwọn èèyàn ibi ò ní pa wọ́n mọ́. Tẹ ẹ bá rẹ nìkan tí ń la tẹ́ ń là kọjá tẹ́ ẹ ti là kọjá rí ẹ pé fún ogun rẹ̀ àṣẹ. Àná yín ti yẹn kọ́ mọ́. Irun yín kọ́ dàgbà sí.
3: Náà ìkan lo tún wò yí o. Sísítọ̀ olórin ẹ̀mí táyé sọdá lágànà. But by the special grace of God, ọba mi a tún nǹkan tò. Agbanilágbàtán ọgbà sísítà yẹn pátápátá ogun yẹn sì ṣẹ́wọlẹ̀ wọn ò gbúwe kò sọ́wọ́ mọ́ ojú fọ́ ẹ̀tẹ́ wà nínú ara gbogbo orun ti re ó lè lọ wò lórí YouTube ó wà ń bẹ̀ títí dọ̀la nígbà tí ń ṣe àtẹ̀stímọ́nì ẹ̀ ọ̀dẹ́kúnlé ẹ̀pàfìrà ni ó wà lọ ẹ jọ gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run ẹ bá ń dá sí ká tún ṣe tọ̀la mi ò tí ì sọ̀rọ̀ iná yìí iná òun la fi ń dá ọlọ́run Elijah mọ̀ ó rí pé ìyípadà tẹ̀lé ọdọ́jà lónìí inú Jésù lára pin sí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ bá ń dá sí ẹ jẹ́ ń fi account number chọ́ọ̀chì ilẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá wọn ò pé ìdá mẹ́wàá ìwọ lọmọ tó lè fi dá sí ìwọ lọmọ yẹ ìdá mẹ́wàá lọ mèrè tó jẹ gbogbo ọmọ ọlọ́run ni kó mú nǹkan kan kó fi dá sí iṣẹ́ agbára ọlọ́run Sunday ọwà kẹjẹgbẹ ẹ lo account number 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ọba sì wọlé ẹlò ilé 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Ẹ jẹ́ mẹ́nu kú ń bẹ̀ yẹn ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà lónìí. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kí n tó gbàdúrà fẹ́ ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí ẹ̀ wá kúnlẹ̀. Lónìí lọ́hùn ṣàyàjọ́ ọjọ́ ìbí rẹ̀ òní bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ èyí tẹ́ mark wedding anniversary yẹn kúnlẹ̀. Mo gbé ọwọ́ mi sókè fún gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń ṣe bẹ́ẹ̀dẹ̀. Àánú ńlá àti orí ọ̀fẹ́ ọlọ́run tí mo ń gbé ẹ̀dá sókè tí bí mo jọ bí ogun kó dé báyìí bẹ́ẹ̀ ṣe mark bẹ́ẹ̀dẹ̀ àti anniversary yìí. Bible Kahala de Ishentop Ahadush. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary, in Jesus' name. Wọ́n gbàdúrà fún gómìnà wa, ẹ máa pọ̀ sí. Ẹ ń bá gbógun tì yín, ilé ó gbòmì. Báyìí ni gbogbo ẹ̀yin tẹ́ ń wọ uniform àti gbogbo àwọn student lápapọ̀, ìrè báyìí, in Jesus' name. Ọ̀fẹ́ send the testimony ẹ̀ bí àwọn èèyàn yìí. Jẹ́ ọ́ loud jù ó neat jù ó sì clear. 08088716566. 08088716566. 65, 66. Send the message. Ire atanu ko bayin. You are blessed. It is well with you.
4: Onkile, omile, onkile, omile.
5: Yeah.
4: She be a
6: Splash 105.5 FM, the integrity station. Your station. Here is 105.5.
7: From the very beginning, we just saw the world differently than everyone else.
8: Everyone
7: this
8: else
7: was made obvious in all we do.
9: Didn't sit well with some people.
10: What's our plan?
11: Our plan is to keep going on and not just go up, but stay at the very top. We are your favorite radio station, Splash 105.5 FM.
10: Yes. 105.5, The Splash.
12: Baba?
13: Yes, my son.
12: Tell me a story.
13: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, five tribes settled on it and called it Wakanda.
12: Why?
14: We are black. We respect our culture. We are the history. We stand for unity.